Ẹ̀dá abara tá a bí tó wà ní òpó ńlò tún fúlù ọmọ ọwọ́ ọjọ́ òní yìí ó wá ṣe bẹ́ẹ̀ ó dàgbà tó wá di ẹni tí a gbéga ẹ̀rí pé ògo ni fún olúwa lókè ọ̀run.

àwa tí náà ta má ń kan wíńdò yín náà ni àwa tá a má ń kọlẹ̀kún nù lé yín àwa tá a má ń kọlẹ̀kún ọkọ̀ yín àwọn tó jẹ́ pé kókókó lọ́rọ́ tiwa àwa kì í ṣọmọ kan wíńdò tí wàá mọ̀ fi rin gbé fóònù yín tàbí wàá fi rin wọ́ báàgì rárá o àwa kọ́ àwa ẹ̀ ṣe yàn. àwọn olólùfẹ́ yín tá a máa ń bá yín sọ ògidì ọ̀rọ̀ láfẹ́fẹ́ àwa náà ni àwa la dé. àwa tí tó jẹ́ pé tí aago kan àbọ̀ bá ti lù kogó báyìí títí di aago mẹ́ta ní ọjọ́ ajé monday mọ́júmọ́ ọjọ́ ṣẹ́gun tuesday àájọ mọ́ owó onítayọ̀ ni. àwa la dé o. In a nutshell.

ẹ wá rí bí oṣù yìí ṣe ń tán yìí a ní bá tán o. ire tó kù nínú oṣù yìí ọba tó ní wá yóò fi lé wa lọ́wọ́.

ṣe wáyé nínú oṣù October tá ń wò lọ́ọ̀kan yìí. Kọ̀lìntì kí ló ṣẹlẹ̀ kí ló dé gangana kí ló wáyé gangana kí ló ṣẹlẹ̀ gangana lásìkò tó ń gbà sí àwọn tèmi lára ṣe yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣe yẹ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ wo oṣù October tá ń wò lọ́ọ̀kan yìí ayọ̀ àti ìdùnnú là á bá wọnú ẹ̀. Bá a bá wá wọnú ẹ̀ tán ayọ̀ àti ìdùnnú tó ń tí ó re ibẹ̀ lọba tó ni wá yóò fi lé wa lọ́wọ́. Ṣé ẹ wá rí gbogbo tó fi ra rẹ̀ pé ìbànújẹ́ ló kù bẹ́lẹ́ ń já tí oṣù kẹsàn-án yìí tí ó kàngára àti ẹ̀ tí ọmọ lọ kọmọ ní kángun sọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa ọ̀hún.

mo ti ma so fun wa pe ago mewa ojo isegun Tuesday oni ke ma pe wa e je ki won fi otele kini kan fun wa o gbogbo wa to je wi pe ati lanfa ni ati pe wa pe oya o ara yin re yan kan o ateni ari ateni ta ba ri yan ta ba ti wa pe yin te ba ti wa a ma cancel todo tinu ati wo gile nu eyin o serious ni nje be o a o si fe awon eyan ti o serious lodo ti wa a kuku gbagba le lowo yin a ma ti gbagba le lowo yin ni a eh bo se ri niyan o tori pe le must to marry ni o awo se iya n dagbe baba n yo wa afe ru e fun gbogbo eyin eyan wa to je okunrin te ti wa pe wa e lo fokan baale e ri ke mo man so fun wa pe awo eyan kan to je wi pe boya obirin ni wa iṣẹ ọwọ na n ṣe bóyá à ń dirí à ń ta wòsíwòsí àbá níṣẹ ọwọ kan bíi ká gé ọrá àti àwọn iṣẹ ọwọ míì tó jẹ pé òun là ń ṣe tó jẹ pé tá a bá ní ṣọọbù síwájú ta lè bá lè wa a tún máa jẹun lọ ní rẹpẹtẹ tó sì jẹ pé ìbímọ wa ò tí ì ju ẹyọ kan tàbí méjì lọ tá a sì wá ṣe bẹẹ nílò adé orí ẹ a nílò ọkọ re ọkọ àlùbáríkà ẹ kàn sí wa a fi ẹ̀rọ léwọ́ wa a fi síta láìpẹ́ yìí tó bá jẹ́ pé ọkùnrin ni ẹ̀yin ẹ sì jẹ́ ẹni tó ní bẹ̀rù ọlọ́run tó sì jẹ́ pé ẹ ṣetán láti tẹ̀lé àwọn ìlànà gbogbo táwa máa ń là kalẹ̀ ń bí ẹ̀yin náà sì nílò aya rere lọ́ọ̀dẹ̀ ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ṣe wá rí àwọn obìnrin àwọn tí ń ṣe wá o ẹ má jẹ́ kí lébẹ́ẹ̀lì bú tí ẹ máa ń lẹ̀ mọ́ àwọn obìnrin ẹ má jẹ́ ó ṣe mọ́ wa lára o wọ́n ní àwọn obìnrin ẹ̀ kí ni wọ́n ìfẹ́ lọ́kọ̀ lọ́sọ mú stanley wọ́n máa ń ṣe òṣòṣò ń dì ní wọ́n ọmọ oríta ni wọ́n ní ọjà àròlẹ́ ni wọ́n nkankan ẹ má jẹ́ káwọn ọ̀rọ̀ yẹn kó lẹ̀ mọ́ wa lára o tá a bá mọ̀ pé a nílò adé orí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tá a fi síta láìpẹ́ ṣe wá rí ọ̀dọ́ langba kan ọ̀dọ́ ni wọ́n pè wọ́n torí pé àwọn ènìyàn níyàwó rí rárá tiwọn wọ́n sì ń fẹ́ obìnrin tó jẹ́ obìnrin re obìnrin alálùbáríkà obìnrin tí ó fi wọn lọ́kàn balẹ̀ lọ́ọ̀dẹ̀ wọn tí ò ju ìbímọ kan tàbí méjì lọ ẹ lè kàn sí wa obìnrin tó bá wà ní agbọnrin.

0: egba number abanisoro ye 08167782354 egbo le kan si 08167782354 omo woni jebu ati ba iro baba ise omo jebu o baba wa kande ibadan maja maja to fi kara waju leru ni ibadan lu tojo ilu tajayi ilu ibikunle ilu ogunmolo lodogbo ke iloju ogun owo kenbere bi ija baba akande meru eru e na tun meru aberu mu won loju ogun kabiyesi fun baba ti alaafin kabiyesi o se yin ti e fe pe wa lori oro a ma si making ago mewa aaro ojo tuesday iyen bi le ba mo oni ke to pe o ago mewa nigbati ile ba mo oni ke to pe ago mewa nigbati ile ba mo oni ke to pe kori meta baun ago mewa nigbati ile ba mo oni ke to pe isokunrin tabi isobirin e lanfani ati pe wa nigba na si abala ongo vaira abala ongo vaira ongo vaira ongo vaira ongo vaira ongo vaira si si ongo vaira bo ni nkan
1: ma dada ni
0: ni bo tun ni nkan de duro ni takwa yelu jara
1: ah itakwa yelu jara wa o
0: oti oti tun ni
1: oti oti tun ni
0: gburu gburu gburu gburu
1: itakwa yelu jara n daru bayi lowo
0: ah eh wa ja wo bi ti nkan de duro
1: ni abala ongo vaira ti mo mu wa fun iwa ni ose yi ohun ni nipa arabirin kan ti mo ri foran re lori itakun ayelujara ti o gbe oja le omo lori to ni ko kiri lo igba to mo pada de omo ni pe ohun o ta oja to ta ko po o ru oja wa ba o ru oja wa pada ni kiki ti yari o ki mole bayi lo bere si ni na omo na ona to ye pe o ona to ba gbogba re je ko kin sa kokoko ko kin se keji ti o kokoko bo kiri oja lile ki lo wa lo de omo wa ni pe ohun o ta pe ko so ja ni te ba ri diwe bi uma yi se na omo ona bi ko gbe mi e ni ninu foran to mo yen to mi bayi
0: tupe tupe
1: to mi tupe tupe
0: se iya won o mo ton pe ni child abuse ni
1: ko ye mi fun
0: omo ti o ni ko mo kiri oja yi o to mo odun melun ti ena
1: o le ti ju boya bi omo odun 14 si me omo odun 15 lo
0: eh
1: ni omo ohun omo okunrin gugu awon yen wa so o ti to ke sa oko ti o ko wo kiri oja ni
0: o wa na yi ti yiti
1: o na yi ti yiti o na to to o fe le gbe mi omo
0: amaran wo le ni fun awon obi ti ma na mo be
1: eyin obi awon obi tan ma na omo be e ma je ko je pe nina be yen ni e fi ma ba omo wi ko to lo to ni ko kin se akoko lele abe keji ti o kokoko bo kiri to de be ta wale o ri be ni ojo na niye ti ko soja ko ye ka te ko te na to to be amo awon obi gbogbo nkan to wu ki omo wa se ki inu le mo bi wa e je ka mo mo boya se mo na omo si tori to ba pada sarajo si omo lara na eyin na lesun na wo die
0: no mo omo kan yo ni mommy mi so pe ki ma jeun o nji ki jeun pe awon ju ka mo lo mo nawo sile ewosan lo
1: be ni kan nawo kan mo jeun o daju pe keyan lo mo nawo sile ewosan lo owo ta wo o fi ekun ko fun won ta won o fe ni gba o lo ni je ka ma ba won na lori awon omo e je ka ma ni suru to ba sin di pe boyo omo wa ba se wa ta wa fi mu ta wa na bi eni pe tan awon bi pe se won na lo si bi omo yi to wa na to to bayi ta wa fi apa ni e mo ni e fi apa si lara e se gba e mo je ka ma ni suru omode lomode o ma je
0: bi won se ma nso ni le okere wi pe ijoba won lo ni omo lohun boya lawon eyan mo pe iru ofin na nbe be lile de wa nigeria se ti ba se pe nto de to ni ka wa ri hun gbogbo inakuna ti e mo teyin ma na omo eyin ni o emi o si nbe o abi mi wa nbe emi o si lara won ti eyin mo na omo ana fori fogo ana leri omo mo gana elomi o mu omo re yo suru gudu bayi yo le mo le po ah bi owo ijoba ba teyin ẹ mọ̀ pé lóòótọ́ ẹ̀yin lẹbi ṣùgbọ́n ẹ̀yin kọ́ lẹ ní. ẹ jẹ́ ra máa na ọmọ nítorí ìjọba ọjọ́ iwájú ọmọ náà kẹ́ ẹ mọ̀ da ọpọlọ ọmọ rú níbi tẹ́ ẹ bá ti ń nà á nínà yà. ẹ wá jẹ́ ká máa ní sùúrù o ọlọ́run ò ní jẹ́ wọ́n gba ọmọ náà ní ọwọ́ wa. àwọn tẹ́sù gbọmọ náà lọ́wọ́ wọn ni wọ́n lè sọ ohun. ayé àti èṣù ò ní gba ọmọ náà ní ọwọ́ wa. ṣé wá rí àwọn ọmọ tí ọlọ́run fún wa yìí wọ́n yáre wọ́n yàn wọ́n yanjú wọ́n wàá jí ọmọ òtútù ojú àti ọmọ ọ̀dùnnú fún wa lẹ́yìn wọ́ọ̀la. gbogbo àwọn òbí pátápátá ẹ jẹ́ a máa ṣe sùúrù o. ẹ̀yin òbí kan náà tó jẹ́ pé réṣọ́ rẹ̀ fi máa ń bọ́mọ yín ṣe ébi kẹ́ ẹ sọ pé ṣé o ti ṣe kiri kan ni ṣé o ti ṣoríire ni ṣé o ti yáre ni ṣé o ti lọ ìlú òyìnbó ni ṣé o ti kẹ́rù àtẹrù bẹ̀bọ̀ wálé ni fún àpẹẹrẹ ni o ẹ mọ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ. mo ká imọ́ kọ́nà yes. ẹ mọ́ fi ọ̀rọ̀ òdì mu àwọn ọmọ yín wò mọ́ o. ẹ gbọ́ ìkìlọ̀ ọ̀rọ̀ rèé látòrí ìtẹ̀mímọ́ wa.

0: ẹ̀rí Kọ́lá Akíntayọ̀. Kọ́lá Akíntola leléyìí, Kọ́lá Akíntola. Àwa tún máa pè wọ́n ní Bàbá Wọ́tà. Wọ́n kàn sí wa ní ìtàkọ́ ẹja Facebook, wọ́n wá sọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ kí gbogbo wa ká dìí mú pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọbìnrin tí ń na ọmọ rẹ̀ lánàá bàjẹ́ òun kó jẹ́ pé ìrànlọ́wọ́ tó nílò nu. Wọ́n ní irú ọmọbìnrin tí ń na ọmọ rẹ̀ lánàá bàjẹ́ tó ń nà bíi kúkú bíi yíyẹ òun, ó yẹ kí wọ́n gbé lọ sí ilé ìwòsàn kan, eléyìí tí wọ́n ti máa ń tọ́jú àwọn tí wọ́n ní ìpèníjà ọpọlọ, kí wọ́n lọ yẹ̀ ẹ́ wò ṣé irúfẹ́ obìnrin náà wà. Fọ́nrán kan tó náà tún fara pẹ́ ọmọkùnrin kan ni, ó bẹ̀rẹ̀ sí ní na ọmọkùnrin kékeré, ọjọ́ orí ọmọ wọn ò tí ì ju bí ọmọ ọdún mẹ́rin lọ, ó sì bẹ̀rẹ̀ sí ní kópa ti ẹbu ọmọ náà níbi orí rẹ̀ báyìí. Ó yẹ kí wọ́n mú òun náà lọ síbi tí wọ́n ti máa ń yẹ ọpọlọ wò kí wọ́n lè mọ̀ kí ni tó ṣe irúfẹ́ onítọ̀hún lọ́pọlọ. Torí too much of things tó bá ti ń pọ̀ jù tí nǹkan bá ti ń pọ̀ jù ó ti ń di abnormal nìyẹn. Ẹlù ọmọ lónìí, ẹlù lọ́la, ẹlù lọ́tunla, ẹ̀yin rèé bí ẹkún apọkọjẹ ànàlà náà bàjẹ́ lẹ máa ń na àwọn ọmọ yín. Nílùú wa wọ́n ní béèyàn bá sí nílé ọmọ ẹni ní wọlédè ni, wọ́n á ní béèyàn bá kú ọmọ ẹni ní gbé nísìn àpèrè jẹ́mi rèrè ọmọ mi ò mú kò mí pé àtúrí mò ń lọ lé lópin ọ̀sẹ̀. Èmi ọmọ onífẹ́ àbúrí ọmọ adádé owó rẹ mọ̀, oh my god. Ní abala ó ń go viral ibi tá a fi jóló nínú àbí bó ni ọ̀sẹ̀ tí ń bọ̀ bó ni ó ti wá ń jẹ́ láì ní.
1: Lágbára Ọlọ́run màá tún mọ́ ń go viral fún yín wà, màá tún mọ́ ń go viral wà
0: tó bá tún ní. Ẹ wà á dìbá kan bá kan,
1: màá dìbá kan bá kan
0: wà ní. Ẹ tún dìbá yàn bà yàn.
1: Bẹ́ẹ̀ni tó bá ṣe ń ṣẹlẹ̀ ni màá ṣe máa ja yín sí.
0: Ó dà pọ̀ fẹ́ lọ tínrín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o, ọ̀sẹ̀ tó lọ ẹyọkànlẹ̀ fún a, òní náà ẹyọkànlẹ̀ tún fún a. Nígbà tí ó bá fi dọ̀sẹ̀ tí ń bọ̀ nǹkan.
1: Ìgbà tí ó bá fi dọ̀sẹ̀ tí ń bọ̀ máa mú wá tí ó pọ̀ wá fún yín.
0: Ẹ kó wá lódìdí.
1: Máa kó wá ní bíbá.
0: Ẹyin èèyàn wa ẹ lọ fọkàn balẹ̀. Ṣíṣe ń gófà ẹ ti ní òun ó dì wá ó bá dì ní ọjọ́ mẹ́jọ. Ẹ ṣeun ò tẹ̀ ń fọkàn bá wa lọ. Níkànnì ọmọlúàbí lórí ètò tá a pè ní

0: ẹ já ṣe bẹ́ẹ̀ ká máa lọ sí abala sọ̀rọ̀ sókè. Abala sọ̀rọ̀ sókè yìí. Ọpẹ́ Ẹ̀mí Ali. Kí ni ta máa ń ṣe ń bẹ?
1: Abala sọ̀rọ̀ sókè ibẹ̀ ni a ti máa ń mú àwọn ọ̀rọ̀ tí ó bá ta kókó láàrin lọ́kọ láyà, tí wọ́n wá ń wá ojútùú sí, tí wọ́n wá àmọ̀ràn àwọn olóyè ọlọ́gbọ́n láti bá wọn dá sí, kán gbá wọn nímọ̀ràn kí ni kán ṣe lórí irúfẹ́ irú nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wọn. Abala sọ̀rọ̀ sókè láti máa ń sọ irú nǹkan bẹ́yẹn. Ẹ wá lè wá o, kẹ wá ṣàlàyé ní ìkànnì yìí náà ni, kẹ pè wá lórí aago, a dẹ̀ máa jáde sí, a máa dá yín dóhùn. Tàbí kí ẹ pè lórí ètò yìí, kí ẹ má dárúkọ ara yín, kẹ́ ẹ ṣàlàyé.

0: ẹja lọ sí abala sọ̀rọ̀ sókè fún tààrọ̀ tò ní ṣe rí pé ọlọ́run ó ṣàánú ni o ọ̀rọ̀ àwo ọkùnrin àti ọ̀rọ̀ àwo obìnrin ṣe rí lónìí ẹ̀yin ọkùnrin ọ̀dọ̀ jẹ́ńdà yín lọ̀rọ̀ yẹn fì sí àwọn òkú ní fi igbá kan bọ̀ kan nínú torí pé lórí ètò yìí ohun tá a wà fún ni pé kí ọkùnrin má fìyà jẹ obìnrin kí obìnrin náà mọ́ sì dúró nídùú fífi ìyà jẹ ọkùnrin a gbọ́dọ̀ ṣe déédéé láàrin ara wa kí gbogbo rẹ̀ mọ́ lọ ní láre búre ìkan ò gbọ́dọ̀ jù kan arábìnrin kan eléyìí tó jẹ́ wípé ó ti ṣègbéyàwó ọlọ́run tó ní ti kẹ́ ó ti fún ní ọmọ alálùbáríkà òun ló tọ̀ wá wá ní ìkànnì ọmọlúàbí tó sì mú ọ̀rọ̀ wá sétí gbọ̀ wá. Nígbà tí wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n ní àwọn àti ọkọ àwọn ti fẹ́ra àwọn ọdún méjì láàrèé ọlọ́run sì ké àwọn pẹ̀lú ọmọ àwọn ọmọ olóríire ení èjì ẹ̀ta ó yẹ kó ti yẹyin bá wọn. Wọ́n ní mùsùlùmí òdodo ni àwọn àtọkọ àwọn yes yes. Ṣàdédé ló bá dédé lọ́jọ́ kan ó ra gbogbo tẹnu ń jẹ dé làwọn bá sì bọ́ sínú yàrá káwọn ó sùn gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó lẹ́yìn orí orí pápá ó yẹ kó ti yẹyin bá wọn. Wọ́n ní ní baálé àwọn bá hùwà àwọn mọ́ra ló bá fi ọwọ́ lé àwọn lẹ́yìn ló bá sọ pé mo fẹ́ sọ nǹkan kan fún ẹ mi sì fẹ́ kó o bínú mo sì fẹ́ kó o gbà ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí ká wá máa torí ẹ̀ gbé láyọ̀ àti àlàáfíà. Ǹjẹ́ kí ni baálé yín sọ fún yín kí ni tí wọ́n sọ fún yín lẹ́yìn kan àwọn kan. Wọ́n dá wọn ní ọkọ àwọn sọ fún àwọn pé àsìkò tó fún àwọn láti ní ìyàwó míì ó wu àwọn láti fẹ́ ìyàwó míì ó wu àwọn kó jẹ́ pé lọ́ọ̀dì àwọn obìnrin rọ̀gbàrọ̀gbà méjì ni ó wà ńbẹ̀ wọ́n ló wu àwọn kó jẹ́ pé itan mẹ́rin ni ó wà lọ́ọ̀dì àwọn.
1: Àjíṣàlẹ̀ wa tẹni tó bá jù lọ́mọ pé máa bá lọ títí ní tiẹ̀ tó má jàjà o.
0: Wọ́n ní gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tí àwọn jẹ́ káwọn sì mọ̀ pé mẹ́ẹ̀lọ lọ́hún wí fún àwọn baálé àwọn wọ́n láwọn ò bá ja o àwọn ò bá bínú àwọn sọ fún pé baálé mi tó bá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ nù tẹ́ ẹ sì rí pé àsìkò rẹ̀ ti tó kò sí wàhálà ọlọ́run ó fi àlùbáríkà sí i.

mọ̀ pé obìnrin ìwọ obìnrin ò lè mọ̀ jẹyọ lára wa wọn ní tí ò jẹyọ lára tàwọn ó jẹyọ lára tẹ̀mí ń jọ tí wọn wà yìí o èmi wọn bí wọn lè rí pé ẹsìn gbà bẹ́ẹ̀ fún wọn báwọn ni ìgbà tó jẹ́ pé mùsùlùmí làwọn ṣe bí mùsùlùmí lẹ́yìn náà rárá mi bá wálẹ̀ wẹ̀ sí àmú ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọn ní mẹ́tọ́ lọ́run wí yẹn àwọn ò sì fẹ́ ja ọkọ àwọn níyàn àwọn ò fẹ́ gbú ọkọ àwọn lẹ́nu àwọn gbà pé kò sí wàhálà tó bá ti jẹ́ pé ti ọkọ àwọn fẹ́nu tágbára rẹ̀ sì ti ka tí ò ní sí wàhálà ẹni tí ń bọ̀ tí ò ní máa da lérú àwọn ò ní wàhálà kankan pẹ̀lú ọkọ àwọn wọn ní kódà lálẹ́ ẹjọ́ náà àwọn sọ fún ọkọ àwọn pé barakallahu fiikum.

àmọ́ ní ẹ̀yin ò sì rán àwọn ọkọ yín létí gbogbo àwọn àsìkò ọ̀fẹ́ tó ń dùn mọ́ra yín mọ̀ràn ìmọ̀ràn tẹ́ ẹ dérí eléyìí tẹ́ ẹ ṣe lọ́jọ́ náà pé ọkọ mi ṣó sì rò pé ó yẹ kó o fẹ́ yàwó míì wọ́n láwọn ò sọ bẹ́ẹ̀ o àwọn wò ó pé kí ló wà ń bẹ̀ káwọn pé méjì lẹ́ẹ̀dẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ àti pé àwọn obìnrin kan náà wà ń ta tó jẹ́ pé wọn ò lọ́kọ̀ ẹnìkan náà ni ó fẹ́ wọn ọlọ́run ti kádàrá pé baálé àwọn yóò fẹ́ lára àwọn obìnrin ọ̀nà àwọn gbà fọlọ́run àwọn sì gbà fún ànábì lèbi bá ní sallallahu alayhi wa sallam. lẹ́yìn ìgbà náà ń kọ́ wọ́n ní bẹ́ẹ̀ làábí ni o ọ̀sẹ̀ tó tẹ̀lé tó jẹ́ òpin ọ̀sẹ̀ ìnáwó kan yọjú nínú ẹbí ọkọ àwọn àwọn bá lọ ọbẹ̀ wọ́n nígbà táwọn débẹ̀ báyìí obìnrin tí ọkọ àwọn ń sọ nípa rẹ̀ yìí ọkọ àwọn pèpè kó wá lọ́jọ́ náà wọ́n ní bó dẹ̀ ṣe dé ọkọ àwọn bá pe àwọn pé káwọn ó wá o ó di wọ̀ nínú yàrá ìyá ọkọ àwọn wọ́n ní báwọn ṣe débẹ̀ làwọn bá obìnrin ọ̀hún tóun náà jókòó rẹ́múrẹ́mú sórí àga nínú yàrá ìyá ọkọ àwọn làwọn bá ní ẹpẹ̀lẹ́ kú ìjókòó ń bẹ̀ yẹn o wọ́n ní ọkọ àwọn bá ní my dear ọ̀rọ̀ tí mo sọ fún ẹ níjẹrin ẹni tí mo ń sọ fún ẹ nípa ẹ ní wọ́n lọmọbìnrin náà sì dìde o ó lápọ́nlé o kìí sọ ìyájú ọmọ wọ́n ní gbogbo ohun táwọn fi jù lọ kò le ju bí ọdún méjì sí mẹ́ta lọ tòun ti bẹ́ẹ̀ wọ́n ló forókùn rẹ̀ méjèèjì kúnlẹ̀ fún àwọn pé ẹ ṣe mà ẹ kú ìtẹ́wọ́ gbà mí mà wọ́n láwọn náà sì dìmọ̀ pé tó ẹ káàbọ̀ àwọn òjò kọ́mọ lùbọ̀bọ̀ ni o òun kò ní sí wàhálà láàrin wa o dídé tẹ́yìn náà dé yìí ohun gbogbo yóò máa lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀ ìyá akọ yín tó wà ń jókòó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ńkọ́ wọ́n ní wọ́n á kọjú sí àwọn ìyẹn ìyá akọ wọn ni o pé ṣé kò ní sí wàhálà kankan wọ́n láwọn sì dáhùn pé àmọ́mì kò lè sí wàhálà kankan o kárìn à pọ̀ ìyẹ ló ń yẹ ni wọ́n nígbà tí ìyá akọ àwọn ò dáhùn wọ́n náà sọ pé tóun ọmọ àwọn náà ló gbédé o pé n tóun fẹ́ ṣẹ̀nà òun sì bí léèrè pé ṣé agbára rẹ̀ ka wọ́n ló ní bẹ́ẹ̀ ni ìwọ làwọn ò wà bá sọ̀rọ̀ o ọlọ́run ṣe oníṣẹ́ lọ́wọ́ èdè ẹ̀ṣọ́mìnira rádaràda fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ìyàwó tó dé yìí náà kó náà bá yín fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ mọ́ tọ́jú ara yín kẹ́ ẹ mọ́ tọ́jú àwọn ọmọ yín lọ́rọ̀ ò bá lẹ́jọ́ nù.

ṣe mọ̀ pé ọjọ́ méje náà ló wà nínú ọ̀sẹ̀. Tá a bá sì ní ká wò ó, bàbá náà ti pin dáadáa, ọkọ wọn ti pin dáadáa láàrin wọn. Ọjọ́ mẹ́ta lọ́dọ̀ ìyálé, ọjọ́ mẹ́ta lọ́dọ̀ ìyàwó. Èmi wá bèrè pé ọjọ́ mẹ́ta mẹ́ta hun, bó ni wọ́n ṣe máa ń ṣe é? Wọ́n ní àwọn làwọn lọ́jọ́ ajé Monday, ìyàwó ló ní Tuesday, àwọn làwọn ní Wednesday, ìyàwó ló ní Thursday, àwọn làwọn ní Friday, ìyàwó ló ní ọjọ́ Àbámẹ́ta Saturday. Wọ́n wá iṣẹ́ rí bàbá, ìyẹn ọkọ àwọn, yàrá tiwọn ni wọ́n máa ń sùn ní ìjọ Sunday. Iyùn náà dábàá, iyùn náà dábàá.

ẹyin èèyàn wa tẹ wà ní ìtàkùn ẹja Facebook adúpẹ púpọ lọwọ yín ẹ ṣeun tẹǹtẹ ẹ lé wa ohun bẹ ẹ ṣe ń gbórí wọlé ni kẹ ẹ máa fi àtẹjíṣẹ ń ṣọwọ ká lè máa kàn sí pé torí pé ẹ wà ńbẹ pẹlú wa lèmi bá bèrè pé kí wá ni tó ń ṣẹlẹ̀ ṣé wọn tọ́jú ẹ̀yin mọ́ ni wọ́n ní rárá o ṣe bẹ́ẹ̀ rí báwọn ṣe dúró yìí àwọ̀ ọ̀yà ò sí lára àwọn o wọ́n ní kódà kí àwọn tó di ẹni tó níyàwó lẹ́yìn táwọn dìyàálé àwọn ò ní mọ́tò táwọn ń gbé rìn o wọ́n nígbà tí ọkọ̀ àwọn fẹ́ ìyàwó tán táwọn lọ ṣe ìdáná ìyàwó òun ká pé àwọn ṣe ìdáná ìyàwó lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó tẹ̀lé báyìí ọkọ̀ àwọn sọ̀práìsì àwọn pẹ̀lú ọkọ̀ tuntun nẹ́nẹ́ ọkọ̀ cháchá ọkọ̀ wọ́n ní ọkọ̀ yẹn tẹ́ ẹ bá sì mí lè tàǹtí òun ni mo gbé wá. kò sì ju bí oṣù mélòó kan lọ wọn ni wọn ra tìyàwó náà. bóde bá kàn baálé àwọn ni ó fi owó kalẹ̀ táwọn ò fi lọ ra aṣọ táwọn méjèèjì ó wọ̀. ọ̀rọ̀ ti wá di báwọn bá jí láàárọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ tàwọn ni iná dídá bá fì sí wọn ni ìyàwó àwọn náà ó ti jí yóò ti bẹ̀rẹ̀ sí ní túnú léṣe yóò wẹ̀ fún àwọn ọmọ wọn ó múra fún wọn ilé ẹ̀kọ́ yá ó sì máa ran àwọn lọ́wọ́ láti kó àwọn ọmọ àwọn lọ sílé ẹ̀kọ́. ohun gbogbo ń lọ ní sẹrẹrẹ àti ní wẹ̀rẹ̀ẹ̀rẹ̀. wọ́n ní kò wá ju bí oṣù mẹ́jọ lọ ní ìsìn tíyàwó tá à ń sọ nípa rẹ̀ yí wọlé o. àwọn ìgbésẹ̀ kan tó ní agbára ń ti àkàtà ọkọ̀ àwọn jáde tí kò sì fẹ́ẹ́ fi bẹ́ẹ̀ yí àwọn mọ́ táwọn ò sì wá mọ̀ ọ̀nà wo ni káwọn ó gbé ọ̀rọ̀ ọ̀hún gbà. àǹtí adétòhun òní lọ́ọ̀yà oníbèrè èmi bá bèrè pé kí ni tó dé o kí ni tó ń ṣẹlẹ̀ kí ni tó ń ti àkàtà ọkọ̀ yín jáde tí ẹ̀yin náà ń wò pé kò tẹ́yìn lọ́rùn tẹ́ ẹ̀ sì ń wò pé ó ṣeé ṣe kò di nǹkan tí ó falàkà á dí tẹ́yìn wá ń bèèrè fún ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé lórí ọ̀rọ̀ ọ̀hún wọn ni mo ṣeun. wọ́n níṣẹ́ rí àwọn ń ta wọn àwọn máa ń dáná oúnjẹ ìyàwó àwọn náà sì ń dáná oúnjẹ àwọn sì máa ń jẹ nínú oúnjẹ rẹ̀ torí pé iná tí kálukú àwọn bá dá òun ni gbogbo inú ilé ò jẹ ìyẹn ò bá wọn. wọ́n níṣẹ́ wá rí ọjọ́ táwọn bá jẹ́ pé ọ̀sẹ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn ni iná dídá bá fì sí wọ́n ní láti bí nǹkan bí oṣù méjì mẹ́ta tí ìyàwó ti wọlé tó bá ti jẹun tọ̀dọ̀ tàwọn tán wọn ò ní mọ owó oúnjẹ míì káàkiri wọn wọlé wọn lọ sùn ibi tó bá fẹ́ sùn sí. wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó àwọn ló bá dá iná ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀ táwọn dá iná wọ́n ní oúnjẹ tọkọ àwọn oúnjẹ ò ní pọ̀ tó bá ti wá wọ yàrá wá sọ́dọ̀ tàwọn yóò wá sọ pé my dear ṣáà ló bá mi gẹ́ẹ̀tì kankan ọbẹ̀ tá à ń jẹ lọ́wọ́ yẹn ta ló ṣe táwọn bá sọ pé ìyàwó àwọn ni wọ́n náà máa sọ pé ó mọ nǹkan mo máa send owó sí ẹ ní alẹ́ yìí tó bá ti di ọ̀la kò ṣe ọbẹ̀ ní ṣọ̀bẹ̀ kó wá gbé wálé so tó bá ti gbé wálé bẹ́ẹ̀ yẹn wá kàn gbé sínú yàrá lọ́dọ̀ yẹn nígbà tí wọ yàrá wá wọn máa fún yẹn fún mi lóúnjẹ. wọ́n láwọn kọ́kọ́ wò pé dọ́bù wàhálà fọ̀ dẹ́dí bọ́dí irọ́ ohun ọbẹ̀ tí gbogbo àwọn bá ti sè báyìí làwọn ò mọ̀ jẹ́ ewu làbúrò túmọ̀ sí ọbẹ̀ míì láti ṣọ́ọ̀bù kán máa dà sínú kúlà kán máa gbé wá sínú yàrá bí rárá o àti pé nítorí fẹ́ dálẹ̀ yẹn wàhálà ni o ọlọ́run fẹ́ o déédéé lọ́lọ́run pé ká ṣe tó n bá ti ṣe bẹ̀ fún ọ kọ jẹ́ tíyàwó rẹ bá ti ṣèbẹ̀ fún ọ kọ jẹ́ yorùbá lẹ́jọ́ nu. wọ́n níṣẹ́ mọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fami sáwọn lára mo ní àṣẹ ìsàárẹ̀ ní wàrà o tó bá sọ pé wọ́n fami sí èèyàn lára wọ́n mú sí wọn lórí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú sáwọn lórí pé àmà ìdíyà
o mo pe owo e mo like owo e bi obe e mo se gba e mo sawo o na de se o lawon cooking utensils kan ni shop e to wo na ma fi nse awon je to ma ngbe fun mi losan yen gba mi so pe gbigbona ni odo e lo de ti ma nse ma mi ba won na sha mo sa won lori pelu awon transfer lati no bank kan sinu bank keje ya ko ti ye yin pe my dear ma ba mi se be ma ba mi se be won lawon ba pe ko se nkan be se boko awon lo request fun kan ma se fun When is your warrior set? See, in a did about it, can ya wa when ye? Ah, Tabak don't just in a cooler for a quam what took below see? You be set in his shop booty. Titty so worry. Wonder what it made a shop by. I want my son, you'll be a lock with all. Oh, Jerry, oh, egg back again. Back, oh, yeah. Wọn ni yo wa pe awon lori ero lewo pe alari aduke abake asake amake amope se npe tawon okunrin ba ti fe fami si yan lara ori ki yin won ma fi pe won tun le fantasy ti woni anti abake for example ni o wọn ni wo wa pe awon lori phone pe so di shop awon so pe awon ti di shop ba mi se onje jo ba mi se onje awon so kunje ton gbe fun yin ko e se o ye ke ti jo so pe koto won ma kokko so pe koto ko yu awon awon wa ba won se imi awon omo se won wa ba won gbe won ni later awon discover bi pe awon omo se lo ma nje onje ti iyawo ba se ton ba ti gbe de shop won wa ni onje ti iyawo ma nse yo ti se taaro ati tosan papo ti won o gbe lo si shop ni lodo ko won won ni tawon tawon ba se taro awon o se tosan awon o tun se tale mo wa bere pe se ise ijoba ni yawo yin se won ni rara iru ise wo lo nse won ni onise owo ni to na ni shop ti e ah kale ta won le mo se ti osan loto ki o mo je pe yo ti di e mo nje mo di asaku ngba mi loju awon okunrin o te pe boya e ti ko mejeje papo ataro atosan awon okunrin mi kan wa te pe won mo nyura won fe ko je pe fresh lo nje ta won o baje won ni ru eda be lo ko awon won ni yawo awon so pe awon o ni mo dana soko rara ma ba ti se po laaro ba hun o tun dale ka won to lo sire ti baale awon je won wa ni se ri ati taro ati tosan ati tale ti yawo awon ba se oko awon omo je mo o Queen Abisola Adebisi Onwowa lati Igbo Ora thank you so much

ọmọdé ìnàpẹ́nu wọn ní ọkọ àwọn bá pe ìpàdé alágbára kan sínú pálọ̀ ńlá àtàwọn nínú ilé tàwọn táwọn jọ ń gbé pẹ̀lú ọkọ àtìyàwó wọn bá pe ìpàdé o. Ǹjẹ́ kí ni ìpàdé dá lé lórí? Wọ́n ní ọkọ àwọn sọ pé sàn án láàárín ajé ní mú ní pẹkọrọ o. Ìwọ ìyàwó tí mo fẹ́ lè yá lè mi. O ti ń bínú sí mi níkọ̀rọ̀. O ti ń fa ìbínú yọ. Èmi ò sì fẹ́rú ẹ̀ nínú ilé tèmi. Wọ́n ló dáhùn wípé bó o ṣe wà yìí mo ti fi ọ ní sulọ́ka o. Mo sì ti ń ṣe ẹ̀tọ́ mi lé ọ lórí. Wá dákun, in tí mo bá fẹ́ ò ní kó o bá mi fẹ́. Wọ́n ní ọkọ àwọn sọ bẹ́ẹ̀ níbi ìpàdé eléyìí tó pè ọ̀hún. Wọ́n ló wá dáhùn pé ìwọ ìyáálé mi, ìbáyàwó mi jà o. Ẹ̀yin méjèèjì ni mo sì ń fẹ́ràn. Ṣùgbọ́n ìwọ ìyáálé mi láti òní lọ. Ìwọ ni mo fẹ́ kó o máa dáná oúnjẹ fún mi. Ìyàwó rẹ o lè dáná kí wọ́n jẹ́ àtàwọn ọmọ. Àmọ́ oúnjẹ tèmi bá lè yín ọ̀jẹ, ìwọ ìyáálé mi ni mo fẹ́ kó o máa sè é. Wọ́n láwọn wá dáhùn pé rárá o, irọ́ o. Rárá, a ti pín iná dídá. Tèmi bá dáná lọ́sẹ̀ yìí, ìyàwó mi ò dáná lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ ká máa dá bẹ́ẹ̀ kẹ́ ẹ máa jẹ oúnjẹ àwa méjèèjì. Wọ́n ní ọkọ àwọn sọ pé rárá o. Àwọn ò gbà. Ìyáálé àwọn ìyẹn obìnrin tó wá bá wa yìí òun ni kó máa dá iná oúnjẹ táwọn ò jẹ. Wọ́n náà wá sọ pé tó bá jẹ́ pé ọwọ́ bí ṣe ń dáná lẹ fẹ́, àwọn ṣetán táwọn ó kọ ìyàwó àwọn báwọn ó ṣe máa se oúnjẹ tó fi jẹ́ pé bẹ́ ẹ bá ṣe ń jẹ tọ̀dọ̀ tòun náà lẹ́ mọ jẹ tọ̀dọ̀ tiẹ̀ náà. Wọ́n ló bá sọ pé ó dáa, ẹ̀yin méjèèjì mo fún yín ní ọ̀sẹ̀ méjì kẹ́ ẹ fi kọ́ra yín lóúnjẹ sísè. Bẹ́ ẹ bá ti kọ́ra yín lóúnjẹ sísè tán, ẹ jẹ́ kí n mọ̀, ẹ wá sọ fún mi. Wọ́n ní lọ́jọ́ tá à ń wí ìyàwó àwọn tiẹ̀ fẹ́ bínú. Wọ́n ní bí baálé àwọn ṣe sọ̀rọ̀ tán tó dìde tó wọnú yàrá tiẹ̀ lọ bá àwọn bá fà mọ́ra pé gbogbo wa mọ́ da wọn lóhùn o. Mọ́ da wọn lóhùn o. Ó mọ ń fẹ́ rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tọkùnrin ó fẹ́ mọ gbé àwọn ọwọ́ kan wá, àwa la ní gbà o. Wọ́n ní làwọn bá sọ fún gbogbo lọ́la èmi àti ẹ á jọ lọ sọ́jà. Gbogbo àwọn spices mò ń lò pátá, gbogbo ẹ̀ ni wọ́n rà. Gbogbo ọ̀sẹ̀ méjì á jọ mọ dáná ni, á jọ mọ wọ kíṣìn ni, á jọ mọ dáná. Ó mọ rí bí mo ṣe ń dá iná, òun náà kó mọ ń dúró tì mí bóyá ò kí ń fọkàn sí. Yín máa fi hàn ọ́ bí mo ṣe máa ń sè é. Àwọn oríṣiríṣi ọbẹ̀ tí mo máa ń sè, tí mo máa ń jẹ, tí mo máa ń gbádùn. Yín máa sè é tí ìwọ náà ó mọ rí i. Tó fi jẹ́ pé ìwọ náà ó mọ láǹfààní àti sebẹ̀ fún ọkọ rẹ kó lè máa jẹ, torí pé bó ṣe fẹ́ kó oúnjẹ rẹ tì í, àwọn ò fẹ́ bẹ́ẹ̀. Mo wá kan sára sí wọn, mo lè ṣe ẹṣẹ̀ yẹn dá, ẹṣẹ̀ yẹn dá. Kí wá ló wá ṣẹlẹ̀? Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì o. Táwọn ti jọ ń kóná lé bí alábiamọ. Làwọn bá dáhùn làwọn bá ní ọ̀sẹ̀ tó tẹ̀lé yìí ìní bọ́ dá sí. Ìwọ ló se oúnjẹ fún wa láti ọjọ́ ajé Monday wọ ọjọ́ Àìkú Sunday tí gbogbo wa ó jẹ jẹ́ á wá wò ó ní ti baálé wa sọ. Wọ́n ní táwọn ń sọ yìí àwọn gba owó gidi lọ́wọ́ ọkọ àwọn ni o. Àwọn gba owó gidi lọ́wọ́ ọkọ àwọn làwọn fi lọ sọ́jà àwọn àtìyàwó àwọn. Táwọn lọ ra oríṣiríṣi spices táwọn fi máa ń sebẹ̀. Àwọn tún ra oríṣiríṣi oúnjẹ míì. Àwọn tún ra ilé tuntun bàbí. Aṣíwájú Ṣẹ́gun Salam, Adúpẹ́ o àti Adédèjì Kẹ́hìndé Ọlámídé. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa yìí, inú wa dùn sí wa, inú wa dùn sí yín púpọ̀ púpọ̀. Ṣ
ṣe mọ pe won ti dana ni ose meji awon mejeji tan ti jo fowo obe sise iyan gigun amala riro eba tite semoriro efo riro ewedu sise won ti fi hanra won won ni ose to tele aha awon ni iwo yawo awon o iwo loku to mo da ina bayi da lose yi ka tun wa won ti ba le wa o so won lojo aje monday ti yawo dana nje aro awon ti wa so fun pe mo se to sa taro po mo o se taro ko gbe lo gbogbo n to ba fe se no san pe lo si shop re se ko gbe sowo si won ale ko wale ko wa dana nje ale ki ba le wa o le ri ounje gidi je won lojo aje monday ti won gbe ounje akoko ti yawo awon dani kan se lo sodo oko won nibi ise ti e nibi to ti ma nje un ti e ibi ise ni o ti jeun won ni jeje mo pe kula ti won fi gbe ounje ye lo oko awon wa so fun awon mo ise ti e pe e gbe ounje yi pada lo sodo ya le un ke wa so fun pe mo ni ko se ounje ti nje fun mi laaro yi ounje un si gbodo koja wakati kan

wọ́n nígbà táwọn ó ṣe wà wọ́n rí pé ẹran kàndùkàndù lọ ìyàwó àwọn fi sáàfù oúnjẹ yẹn oúnjẹ yẹn ó sì gún régé àwọn sì mú oúnjẹ wọn àwọn sì tọ wà wọ́n rí pé kò sí tó sí oúnjẹ eléyìí kí ló dé làwọn bá pe baálé àwọn lórí aago pé ẹdá oúnjẹ yín padà ni wọ́n sọ pé rárá o ṣe oúnjẹ fún mi wákàtí kan mo sì fún ọ ọmọ tí ó gbé oúnjẹ yẹn wá yóò dúró tó fi ṣe oúnjẹ yẹn tán ó wàá gbé fún yóò mọ gbé bọ ṣé orílẹ̀ tẹ́ gbé wàhùn ẹ̀dá fájá. wọ́n ló wá dáhùn pé mo ti sọ fún ọ lọ́sẹ̀ méjì sẹ́yìn o pé ìwọ ni kó o mọ ṣe oúnjẹ tí màá mọ jẹ ìfẹ́ kíyàwó mi ó ṣe oúnjẹ mọ mọ̀jẹ̀ ó ṣe oúnjẹ fún mi jẹ mọ́ ìwọ ni kó o mọ ṣe oúnjẹ mi. wọ́n ní làwọn náà bá gbé gbàgbàgbà gbogbo ẹ̀rù fún lórí fóònù pé rárá má bá wọn má bá yá wọn jẹ́ mọ́ kó bá wọn irú kí làwọn ṣètò ó ṣe bóúnjẹ làwọn ń jẹ yìí làwọn bá fọwọ́ tọ ọbẹ̀ làwọn bá ń tọ́ sẹ́nu làwọn bá ń gẹ̀rọ jẹ̀ làwọn bá ṣe báyìí kí ni a kí ló wà ní ọbẹ̀ eléyìí kí ló wà ní oúnjẹ eléyìí gbogbo tá a máa ń fi sí owó náà la fi sí ìwọ ni kó mọ ó jẹ́ o àwọn ò ní ṣe jẹ kankan fún ọ. wọ́n làwọn bá pa fóònù mọ ọkọ àwọn lẹnu àwọn bá pe ìyàwó àwọn pé yá ibikíbi tó bá wà wá báwọn ṣọọbù àwọn nísìnyí wọn ló sàyè tètè òde wọn sọ gbogbo ìwà àtọkọ rẹ ẹ mọ bẹẹ sì sọrọ ayé yín o ẹ mọ ní àwọn lára bó ti ń wúwo mọ o oúnjẹ tó gbé fọkọ rẹ láàárọ ìyọkọ rẹ ti dá padà wá sọdọ àwọn bí ó sì ń bèrè pé kò ń se oúnjẹ míì òun ò sì lóúnjẹ míì tó ń sè fọkọ rẹ ìwọ ni kó o lọ mọ bó ṣe gbé oúnjẹ rẹ padà sọdọ rẹ tó lọ tù ú tí ó mọ jẹ oúnjẹ rẹ oúnjẹ tòun nìkan kọ ni ó mọ jẹ bó bá ṣe ń jẹ tọdọ tòun ni ó mọ jẹ tọdọ tiẹ náà ẹ mọ fi wàhálà pa ilé ayé tòun. para tí ìyàwó náà dá wọn ló bá sọ pé tọ ibi oúnjẹ lẹ ṣe sí kò sí wàhálà o kò sí wàhálà bọkọ òun bá ti kọ oúnjẹ tòun tó lòun ò jẹ mọ tọ ẹyin méjèèjì ẹjọ mọràn a jẹ pé ọkọ òun fẹ léun jáde ń fún yín nù nítorí oúnjẹ sísè kí lẹ fi sóúnjẹ tiyín tó fi jẹ pé tóúnjẹ tòun bá ti dórí tábìlì tiẹ ni ò ní jẹ ẹ ìyàwó táwọn pè káwọn jọ foríkorí káwọn jọ fi kùlùkù ni àwọn bá dojú orúkọ àwọn ọhún. inú bọ́lá sọ ayé ayé o ayé tá wà yí ogún ni. wọ́n níyìn ò tiẹ̀ wáá dun àwọn bí ìgbà táwọn gbé ọ̀rọ̀ ọ̀hún déwájú ìyá ọkọ àwọn táwọn sì ṣàlàyé fún wọn pé ẹ wo àti baálé àwọn àtìyàwó àwọn ẹpọn méjèèjì wọn ti fẹ gbẹmí lẹnu àwọn ohun nítorí ọrọ oúnjẹ sísè ẹ òun nìkan kọ lòun mọ dáná fún ọkọ àwọn ohun kíyàwó náà mọ dá tiẹ náà gbogbo ọnà lòun ti fi kọ ó sì ti mọ kó náà mọ se oúnjẹ kó mọ jẹ wọn ní pàrátí ìyá akọ àwọn ó dà wọn sọ pé wo ọkọ rẹ ti débi ó sọ pé tó o bá ti dáná oúnjẹ fún mọ kọ mọ múra àti kókó òun lẹ́ẹ̀dẹ̀ pé torí pé oúnjẹ rẹ gan lòun ọmọ jẹ ohun ò ní jẹ oúnjẹ ìyàwó tó bá ṣe. àwọn ti wá pọ̀rọ̀ yẹn lówè ọmọ tí ń láró nù pé torí tọkọ àwọn bá ti dé báyìí lálẹ́ tó bá ti bèrè pé oúnjẹ mi dà táwọn bá ti sọ pé ìyàwó ní ṣe ń jẹ lónìí tíyàwó sì ti pàtẹ oúnjẹ sórí tábìlì wọn ni yóò sọ pé ìwọ ọmọbìnrin yìí ẹsẹ̀ rẹ ti wà lọ́nà ta ẹsẹ̀ rẹ ó ti wà ní ọ̀nà ta wọn níyàwó wà dúró yóò wà mú ọwọ́ tiẹ̀ yóò fòdì ẹ̀ báyà báyìí òun náà wà dúró lórí ẹ̀gùn yóò wà dúró lórí ẹ̀gùn wọn ní ẹ dákun yí wá ní káwọn ó ṣe sọ́rọ̀ ayé àwọn báyìí o torí pé àwọn ò níyà àwọn ò ní bàbá o ọkọ yìí ló dúró gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún àwọn kí wá ní káwọn ó ṣe báyìí torí pé ọ̀rọ̀ náà ti ń gbóná gírígírí lọ́ọ̀dì àwọn.

0: Okoko. E kaaro ma.
1: E kaaro.
0: Yes ma. Wa alaikum salaam.
1: Ẹ̀jẹ̀ ọgọ́rọ̀ ṣe jẹ́ ìyá ọlágbára
0: o. Ọlágbára ìyá wa.
1: Ọlágbára o. Sọ ọlọ́ọ̀ bàbá kan ọlọ́ọ̀kọ́ ọmọkùnrin yẹn máa ṣe.
0: Àmì.
1: Lọ́dà ní ìfura. Ó máa fọgbọ́n ṣe o.
0: Kó fọgbọ́n ṣe.
1: Kó fọgbọ́n ṣe. Torí ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ ni. Ọkọ rẹ̀ láìkí ẹ̀ ni. Ṣùgbọ́n gbà tọrọ di púpọ̀ ni kò ṣáà máa dáná kó máa dáná. Wọ́n má bàa di jáde nínú ilé.
0: Kó fi ọgbọ́n ṣe kọ́kọ́ mọ̀ bá lè jáde nínú ilé.
1: Torí bọ́rọ̀ ṣe ń lọ yìí kó dé. Ọlọ́run fún ní ọgbọ́n àti ilé tí ó fi ṣe.
0: Àmì.
1: Àmì.
0: Àmì.
1: Ọwọ́ fi ṣàdúrà. Ó fi ṣàdúrà ni. Ọba ti fi ṣàdúrà kò sí problem kankan mọ́.
0: Ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àdúrà báhun. Àmì. Àmì. Àmì. Orúkọ yín bolẹ́ ti pè wá ìyá wa o.
1: Alhaja Arigbabuwo.
0: Alhaja Arigbabuwo. Láti bo.
1: Láti Ọmí.
0: Láti Ọmí. Ọmí Àdìo Lọ́run lápàtanu. Ẹ ṣe ẹ ṣeun ìyá wa. Ẹ ṣe gan ni màá.

ìyàwó arígbábuwó sọ pé iṣẹ́ ti di sí àdúà o. Wọ́n ní ọkọ rẹ̀ fẹ́ràn rẹ̀ gan ni ló fi sọ pé àfilá oúnjẹ rẹ̀ lòun ó mọ jẹ kó wá kún fún àdúà. Ibi tí bọ́dí tí ń bá ti ń wá kọ́lọ̀ wọn bá ń kọ́ kò lè bá àbò tútù sí. Ẹ ṣé o, Alhaji Arigbabuwo láti Omi.

0: 0706949 3000, 0701445770. Ọ̀rọ̀ dọ̀rọ̀ oúnjẹ ṣíṣe láàrin ìyáálé àtìyàwó àtọkọ wọn. Ọkọ yarí o, ó lóúnjẹ ìyáálé nìkan lókù tó wọn máa jẹ, òun ò jẹ tìyàwó mọ. Nǹkan yan láàárọ̀ tòní. Kókókó àgò láàjìn. Àwa nìsa o. Àmì àmì orúkọ yín bí bo lẹ ti pè wá o. Adébámi jí láti Ifẹ̀ Ọ̀dàn. Ọ̀rọ̀ rè.
1: Ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ̀rọ̀ yẹn o.
0: Ẹ ṣá wo.
1: Ọkùnrin yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà nínú ìgbésí ayé náà lé rẹ̀ nìyẹn o.
0: Ó ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà nínú ìgbésí ayé ìrìn àjò ìgbéyàwó rẹ̀.
1: Bẹ́ẹ̀ni, obìnrin yẹn tí kò bá lọ sọ́ra, gbogbo tí ó ti ṣe ní dáadáa. Obìnrin tí ó ẹsẹ̀ wọlé yẹn yóò jáde fún wọn. Kó gbìyànjú kó má jẹ́ kó bá ta òun jẹ́. Bóyá àwọn ọlọ́gbọ́n bá wọn já sí kó nǹkan fúnra rẹ̀ ọ̀kọ́kọ́ kúrò náà ni. Nígbà tí ọba ẹ̀ tọ́sẹ̀ lè bí ó ṣe ṣe tó ráwọn èèyàn tí wọ́n gbọ́ tí wọ́n bá wọn dá.
0: Ẹ sì rò pé tó bá pò ń lé ọ̀rọ̀ n kò ní bẹ́yìn yọ báyìí.
1: Tó bá bẹ́yìn yọ ibi tí ọba yóò dá fóun ju kó gba ijò sínú ilé tí yóò máa tọ́ lọ. Ọlọ́ba yóò fọwọ́ máa
0: dé. Àmì o, ẹ ṣeun gan ni.

ọgbẹni Adébámíjí láti ifi ọdàn wọn ni kọmọbìnrin yẹn ṣọra o wọn ni kò ṣọra gidi gan ni o wọn ni bóyá kó ti ẹkọkọ yẹ bá fọsẹ méjì náà ẹn bóyá àwọn èèyàn wàá bá wọn dá sí pé irọ o kò mọ rí bá wọn bí alẹ bá ti ń ṣe ń jẹ ní kíyàwó náà ó máa ṣe wọn wá ní ṣùgbọn kó ṣọra o kó mọ jẹ pé ó ti gba ejò mọra nù lé kó mọ yẹ pé gbogbo ohun tó ti ṣe ẹni tó gbà mọra yìí òun ló fẹ́ jèrè iṣẹ́ ìwọ rẹ ọlọ́run kó dáhùn kó jọ ẹni tí ò sí mẹ́gbà tá à ń ṣe wàhálà kó mọ kéré iṣẹ́ wa o.

0: ìyàwó takú ó ní ìyá kọ ìyáálé òun ni ò fẹ kí ọkọ òun jẹnjẹ òun mọ àwọn ní ẹmọ tí wọn sí wọn ti lọ sí ọwọ ni o ọwọ sísì ni wọn fi ń ṣe bẹ nísìnyí o. ẹ gbọ́ ṣé máa ń sin ọwọ́ kí wọn tó lè ṣe ọbẹ̀ ní ṣe ọwọ́ sísì tún wà ń bí ọbẹ̀ sísè ni. I don't know, I just want to know. I'm curious about it. Ìyáálé náà ti yarí o pé rárá o n tó bá fi mú àwọn tán bá fi pé méjì lọ́ọ̀dẹ̀ báwọn bá ti ń se oúnjẹ tọkọ àwọn ọ̀jẹ básìkò ti ìyàwó náà bá ti tó kó náà mọ dáná oúnjẹ fọkọ tó so igi rẹ ní àwọn ọjọ mọ dáná ni. ẹnìkan ò wá gbọdọ̀ fi gbogbo ìgbésí ayé rẹ̀ mọ̀ sebẹ̀ kọ́mọ̀ sebẹ̀ kọ́mọ̀ sebẹ̀ kọ́mọ̀ sebẹ̀ fọ́kọ́ kọ́mọ̀ dáná fọ́kọ́ kẹ́nìkan ọ lọ kẹ̀tẹ̀fẹ̀ sí ṣọ́ọ̀bù tiẹ̀ kó wá ráyè mọ gbájúmọ́ sí ẹ tiẹ̀ kọjá pé bóun bá ti dáná láàárọ̀ tó ń jí tó ń dáná oúnjẹ tọkọ àwọn oúnjẹ bóun bá tún dídé ṣọ́ọ̀bù kóun tún ti kù sí látago méjìlá kó tó da ago méjì tí bá lé àwọn jẹun kó bá tún ti ń di pé ago mẹ́rin sí márùn kóun tún ti palẹ̀ ṣọ́ọ̀bù tó ń mọ́ kóun tún ti kọ rí ilé kí aláàdé ṣáwọ́ forí tó ń run mú pé kóun mọ́ tàjà ajé tòun ni òun ò fẹ́ fi gbogbo ọjọ́ ayé tòun dáná kí ìyàwó náà mọ́ dá bóun náà bá ti ń dá. àdúrà tèmi gbà fún obìnrin náà ni pé bọ́rọ̀ ò bá fọ̀rọ̀ ó bá fẹ́ fi ojú jọ bí ogun kọba tó ní wá kọba níṣẹ́. ọba tí ìdáná ogun ti ṣẹ́gun ni kó bá níṣẹ́ ogun ọ̀hún o. ǹgbọ́ ọlọ́run èmi fi déédé àkókò yìí bẹ́ẹ̀ ọ́ o gbogbo ohun tó bá fira rẹ̀ pé ogun tó fẹ́ẹ́ dúró bí ìdènà bí ìdíwọ́ kí oore ó lè tẹ́ni lọ́wọ́ ọba tó ní mi bá ń gbáàdà nù. kókókó. orúkọ yín bolẹ́ ti pè wá sà. ọlá láti ìjẹ̀bú. yes sir.
1: ẹ rí ọkùnrin yẹn wọn ni wọn pè ní aláǹgbá orí èṣù.
0: ọkùnrin yẹn ni aláǹgbá orí èṣù.
1: bẹẹni alẹkejì ọkùnrin yẹn ò ní akíúmẹ àti orí gẹgẹ bí oníyàwó méjì. ṣé that one. number two. tí ó ṣiṣẹ́ sí ìyáálé yẹn ni ó jókòó ti ṣe fún ìyáálé láti máa jẹun ìyáálé tó dé kí nǹkan lè máa tẹ̀lé tàbí nǹkan mi wà nbẹ̀.
0: tọ wọn sáàní yí oúnjẹ ìyáálé ni ó máa ń wo àwọn jẹ àwọn òjẹjẹ ìyàwó.
1: nǹkan tí ìyáálé máa ṣe ni pé kí ìyáálé pe ìyàwó ẹ pe ìyàwó ẹ dáadáa obìnrin nínú obìnrin ni wọn náà ọlọ́dún yìí ni ṣùgbọ́n bí yọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ń sìn kí kájọ lọ bọ́kọ wa kájọ sọ lóúnjẹ kọjọ fọwọ́ ayẹ́kọ lójú ẹ̀ kó má dàgbé bẹ́yà ó dàbí ọ̀rọ̀ ẹ̀yìn àbọ̀rọ̀ ọ̀gbìn.
0: ojú wọn náà lọkọ wọn ti ń ṣe gbogbo ohun tí ń ṣe kò sí lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wọn.
1: ìdí tí wọ́n ti fáìsì gbà sí pé orogún ni wọ́n.
0: bẹ́ẹ̀ ni.
1: fóun fi inú kan lọ báyàwó pé ìyàwó wa ogun ti délẹ̀ o èmi ò dẹ̀ fẹ́ kí ogun ṣẹlẹ̀ láàrin mi àti àtọkọ wa èmi ò ṣe kọ́tọ́kọ wa ní kájọlẹ̀ mi ò ṣe o tọ́kọ́ bá ti mọ̀ pé òun ọ̀lẹ́ máa jẹun wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí ìlànà ọdún mùsùlùmí àbẹ́lẹ́ ní ìlànà dídí orí òjòrí ní dídí ìbílẹ̀ yorùbá wa yìí òun bẹ́ẹ̀ o ó dẹ̀ mọ̀ pé nítorí ẹ̀ òun gbọ́kọ̀ òun jà ó jẹ́ kó wọ́n sí ìyàwó pé wọn ò níkankan ní kọ́lọ́fín wọn ò níkankan ní kọ́lọ́fín nítorí pé bóyá ó lè máa bá gbé báyá àbí nǹkan lòún ti lẹ́yìn tó fi dàbí gbé báyá àwọn iṣẹ́ kó jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ mọ̀ pawọ́ pọ̀ ibi tó bá ajá sí fún un kó dó pẹ̀lú ọlọ́run ẹ̀ kó má gbà fọkùnrin yẹn o kó má kùnrin má bá yé ẹ̀jẹ̀ torí obìnrin ìyàwó yẹn má bá yé ẹ̀jẹ̀ o.
0: kó má gbà fọkùnrin yẹn kó má bá bá yé ti ẹ̀j mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: àtọkọ kó má gbà fún wọn kó tún ọkọ ti dà wọ ojú ẹ. wọ́n á lè gbẹ̀yìn tí àwọn bá gbógun tí àwọn bá wá gbé ìyàwó máa ṣe rẹ̀ nítorí òun ti di nínú kan tó pẹ̀lú ẹ̀.
0: bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan ni.

0: aye alaafia ife inu rere si eniyan gbogbo eni to ni anfani lati gbo mi ni ose tuntun yi egbo oro oluwa loruko jesu akobi omo re won oni ruwa sile
1: amen
0: gbogbo abiyamo to lanfani lati sami adua gbogbo omo to fi owo re to gbogbo omo to kojo laye loruko jesu aisan ko ni de won mole mo wi loruko eni to ni aye ati orun mami to n sare kiri nitori omo baba to n sare losan ati loru egbo oro oluwa lenu mi ekun ti maria sun lori omo loruko jesu o de wo feyin laarun ni gbogbo irin ajo aye te ma lo maria sunkun lori omo o loruko jesu e o ni sunkun lori omo mami wo lo n sami adua daddy wo lo n sami adua mo be ni to laye ati orun so loruko jesu ilekun to titi ma won omo yin lato ni lo o ya ko ma si bayi mo ba eleda soro ni bi gbogbo te tin gbo mi ni ose tuntun yi mo wi loruko oluwa omo oni dogun fun o mami omo oni dogun fun o daddy omo oni dogun fun o gbogbo agbara ti ma so omo dogun agbara ti ma so omo dekun agbara ti ma so omo dibanuje lori yin agbara yen baje lale be lo ma ri gbogbo eyin soldier of Christ patapata odo Monday oni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun ma nfara ninu ipade yen gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti ko kale ni apatere e ti dori oke e ka bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko jesu yo dara fun ohun to nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony jesu oluwa wa ose awon akobi la wa yi awon eyan ti n pe lotun losi bi won o se dori oke no mo wo ose akobi la wa yi oru meji de ni yo je oru akoko a o fi se crossover ori oke no mo wo o la o ti se oru ekeji ori oke no mo wo October 1 o ni gbogbo eyan o ti pese a fe si omi akobi e kan lodun ni o gbogbo akobi e gbo oro oluwa e ni seru elegbe yi mo gbadua mama akobi omo re loruko jesu ko ni deru elegbe re Matthew Sosun to ba ti ri ni bikibi ti akobi kan to ba dide to lokiki to gbo e jade ke mo pe baba kan tabi ya kan o wa nbi kan to ti se opolopo ise to ti gbadua to ti gbawe o lo je ki akobi yen ko rowo mu ninu bibeli won ma fi meji la han yin ninu awon akobi to ye won moke sugbon ti kadara o gba ta lo sami eyin akobi e sumo bi mo gbadua iku ti ma n je ki eniyan ku o laye saaju awon obi e o ya ko ni fowo ka aye yin gbogbo ogun ti ma n ja eyan gege bi akobi ti ko fi ni rogolo se ma sami ogun yen o ni ja yin Matthew ta ba pada sinu bibeli akobi akoko o ni Keni ati Ebeli meji naa ni ya won ati baba won bi lala koko kan to wa bi kan si ikan ti a bi si yen o leleketa tan pe ni Seti mo gbadua ẹni sàseti Matthew kẹ́ni ó ṣe ìrúbọ ìrúbọ wo ló ń ṣe bó ṣe ń ṣe ìrúbọ fún ọlọ́run wípé kí ọlọ́run kó lè máa ṣe ọ̀rẹ́ tòun ní Genesis chapter 4 ṣùgbọ́n bíbélì wípé Abeli náà àbúrò rẹ̀ náà ìyẹn náà ṣe ìrúbọ àwọn méjèèjì ni wọ́n rúbọ o níwájú ọlọ́run ibi wọn ti ń rúbọ bíbélì wípé ọlọ́run tẹ́wọ́ gbẹ bo àbúrò kò tẹ́wọ́ gbẹ bo ẹ̀gbọ́n kẹ́ni wá fajúro pé kí ló dé tọ́lọ́run ò tẹ́wọ́ gbogbo òun ẹ gbọ́ gbogbo ẹ̀yìn àkọ́bí ogun tí ò jẹ́ kẹ́ ẹ ṣe tẹ́wọ́ gbà níwájú olóore ogun yẹn lana láàárọ̀ yìí Matthew bínú ṣe bí kẹ́ni rèé ó wò ó pé ẹbọ tàbúrò òun ọlọ́run tẹ́wọ́ gbà ṣùgbọ́n ti tòun ọlọ́run ò gbà kí ló ṣe àmọ́ sọ́sà gbèrè ni kò ṣe o sójalè kò ṣe o kí ló wá ṣe àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní nítorí pé iṣu ló fi rúbọ sí ọlọ́run kàkà kó fi ọ̀dọ́ àgùntàn kó fi rúbọ wọ́n ní ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tí ò bá ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni àbúrò rẹ̀ fi ṣèrúbọ ìyẹn ní àgùntàn tó ń tọ́ka sí jésù ọ̀dọ́ àgùntàn ọlọ́run ṣùgbọ́n ta ló kọ́ wọn bible school wo òun ni wọ́n lọ tí wọ́n fi mọ̀ pé eléyìí da eléyìí ò da ṣùgbọ́n tá a sáré ni pé ọlọ́run wọ́gi lé ẹ̀bọ kẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí àkọ́bí mo gbàdúà ìwọ bí àkọ́bí mo gbàdúà agbára tó fẹ́ fi làálàá rẹ ṣòfò agbára yẹn lana láàárọ̀ Matthew ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọlọ́run tó lọ sí egypt nínú exodus ní chapter 12 verse 29 Matthew inú bí áńgẹ́lì ọlọ́run tó fẹ́ bá fara ọjà ta ló lọ bá gbogbo àkọ́bí
2: ó
0: sì ṣe
2: láàrin
0: ọ̀gànjọ́
2: olúwa pa gbogbo
0: àkọ́bí ní ilẹ̀ egypt àkọ́bí farao Matthew tó jókòó lórí ìtẹ́ rẹ̀ àkọ́bí ẹrú tó wà nínú túbú àti àkọ́bí ẹran ọ̀sìn Matthew wọ́n pa àkọ́bí ajá wọ́n pa àkọ́bí èèyàn wọ́n pa àkọ́bí ẹranko ìgbín bí àkọ́bí wọ́n pa ìgbín ẹskísà gbogbo ohun tó ní àkọ́bí pátá ó ní ẹ pa àkọ́bí wọn ní egypt Matthew tí a bá pa àkọ́bí farao kí ni àkọ́bí ẹrú tún ṣe tí a bá pa àkọ́bí farao kí ni àkọ́bí pẹ́pẹ́yẹ ṣe Matthew tí a bá pa àkọ́bí ní egypt kí ló ka àkọ́bí ẹranko ṣùgbọ́n ọlọ́run sọ pé ẹ pa gbogbo àkọ́bí ní egypt gbogbo ẹ̀yìn àkọ́bí ẹ gbé ọwọ́ lé orí yín mo bẹ ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ikú tí máa ń padì lójijì ṣáájú ọjọ́ àwọn òbí rẹ̀ tó máa sàmí ó yẹ kó rẹ dànù lórí rẹ èmi ò fi ṣeré gbọ̀dá ọ̀sẹ̀ yìí má lọ sí àwọn àkọ́bí níbi tí gbogbo àwọn àkọ́bí wọn ó ti péjọ tá a ti gbàdúà òru méjì ni sà òru àkọ́kọ́ òní crossover night òru ẹ̀kejì october 1/2 tó bá ti di àárọ̀ 2 a máa sí omi àkọ́bí kálukú òbú ọ̀fẹ́ là ń bu o a máa gbé lọlé ta ló sàmí mo gbàdúà o lórúkọ jésù ọfà ikú òjijì tí máa ń bá àkọ́bí kò ní bà ọ́ láyé bàbá kan gbé ọmọ rẹ̀ wá sí orí òkè kí ló gbé wá ṣe ọmọ rẹ̀ ní warapa bàbá yẹn wá sọ̀rọ̀ ó ní bàbá ẹgbà mi ó ní gbogbo àkọ́bí nínú ilé wa ni máa ń ní warapa ó lóun àkọ́bí òun ní warapa ọmọ òun náà tó jẹ́ àkọ́bí ó tún ní warapa gbogbo ẹ̀ ń bá ti jẹ́ àkọ́bí nínú ilé yẹn wọ́n á gba warapa ẹ̀mí wo ni ọfà wo ni níbo ló ti wá ẹ̀sà mi o gbogbo àkọ́bí ẹgbọ́rọ̀ olúwa gbogbo ọfà tí máa yọ àkọ́bí lẹ́nu nínú ilé yín ó yẹ kó lana láàárọ̀ yìí lórúkọ jésù ó yẹ kó lana láàárọ̀ yìí Matthew ìgbà tá a wá dórí jákọ́bù àti ìsọ̀ ìsọ̀ àti jákọ́bù wọ́n jẹ́ ọmọ tí ìsáàkì bí Matthew àkọ́bí òun lọ́kọ́kọ́ dé o wọ́n bá yarí mọ́ lọ́wọ́ wọ́n ní wà àkọ́bí ìwọ ló ṣàbúrò wọ́n wá pè ní ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n wọ́n ní táyé tó kọ́kọ́ dé nípa wọn recognize ẹ̀ báwo lẹ ṣe change ẹ̀ tí táyé tó fi wá di ẹ̀gbọ́n mọ́ kẹ́hìndé lọ́wọ́ ó mà ṣe tó wá di àbúrò mọ́ kẹ́hìndé lọ́wọ́ Matthew wọ́n wá lẹ́ni tó kẹ́hìndé òun ló gbẹ̀gbọ́n sọ bá a ṣe máa ń gbàdúà ọlọ́run Abrahamu ọlọ́run Isaki ọlọ́run Jacobu òun ló yẹ ká máa sọ àwa ń sọ pé ó yẹ kó jẹ́ ọlọ́run Abrahamu ọlọ́run Isaki àti ọlọ́run Esau ṣùgbọ́n wọ́n yí padà wọ́n gbé fún jacob tó jẹ́ last born ẹgbọ́n rẹ olúwa gbogbo ẹ̀yin àkọ́bí ogun tó ní kó ṣiṣẹ́ kó o má kọjọ ogun yẹn lana lọ́sẹ̀ yìí matthew odidi ọ̀sẹ̀ yìí lolúwa ní kí n fi súre fún gbogbo àwọn àkọ́bí odidi ọ̀sẹ̀ yìí láràárọ̀ báyìí tó bá di ọ̀la n ó tún tẹ̀síwájú matthew sọ wárìsà ismaili òun làkọ́bí abrahamu matthew abrahamu ló bí ismaili bàbá àwọn mùsùlùmí abrahamu òun náà ló bí isaki bàbá àwọn kìrìsẹ́nì sọ wárí ní ọjọ́ tí wọ́n fẹ́ lọ ṣèrúbọ wọ́n ti lé ismaili tó jẹ́ àkọ́bí wọ́n ti lé pòlé ó ti wà nínú igbó títí ń tafà matthew wọ́n wá ní kí second born kó bọ́ sípò rẹ̀ wọ́n wá mú lọ láti lọ ṣèrúbọ wọ́n wá gbé ọ̀bẹ́lẹ̀ lọ́rùn matthew wọ́n rí jẹ́ta àkọ́bí kí ló dé tí àkọ́bí yẹn ò sì tẹ́wọ́ gbà sọ́sẹ̀ ni kí lẹ́sẹ̀ wọn ègbó kan ń bẹ lórí àwọn àkọ́bí ẹgbọ́n rẹ olúwa gbogbo àkọ́bí ayé níbi tó wà ègún orí rẹ ó yẹ kó rẹ dànà báyìí matthew wọ́n fojú wo káàkiri tó o bá ti rí àkọ́bí tó bá ju àwọn àbúrò ẹ lọ kó o mọ̀ pé àwọn òbí rẹ ti ṣiṣẹ́ wọ́n ti gbàdúà wọ́n ti gbàwẹ̀ lórí rẹ̀ wọ́n ti rìn lé lórí wọ́n ti gbàwẹ̀ wọ́n ti gorí òkè kó tó di pé àkọ́bí yẹn ó yanjú ta ló sàmí o àkọ́bí ọmọ rẹ kò ní dogun mọ́ ọ lọ́wọ́ ó sàmí kò ní dogun mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ̀ọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew ìgbà tá a wá dé Genesis ní chapter 49 verse 1 a wá ríru bẹ́ẹ̀ni ó ní àkọ́bí Jacob Jacob wá fẹ́ gbàdúrà fún àwọn méjìlá ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló bá ní ẹgbọ́n tèmi ẹ̀yin ọmọ Israẹli ó pe ọmọ rẹ̀ ó wí pé
2: ohun tí
0: ó bá yín ẹ̀yin ọmọ Jacob ẹ̀yọ́ kàbíbélì israẹli rúbẹ́nì ìwọ làkọ́bí agbára mi ìpilẹ̀ṣẹ́ ipá mi títayọlá agbára bí omi ó sépè fún rúbẹ́nì mo gbàdúrà lórúkọ jésù ẹ̀ ní dààmú torí ẹ̀ la fi gbé ọ̀sẹ̀ àwọn àkọ́bí kalẹ̀ ọjọ́ wednesday ìsóòru la máa wà ní orí òkè no more war ní apatẹrẹ gbogbo àkọ́bí ọmọ ẹ̀sà ohun méjì lẹ máa ṣe number one ẹ mú fọ́tò àkọ́bí yín ẹ kọ nǹkan méjì yìí sí lẹ́yìn ẹ kọ àánú àti ìrànlọ́wọ́ ẹ kọ́ sẹ́yìn rẹ̀ tá a bá wá dé inú àdúà ẹ kọ nǹkan kan tó jẹ́ ìkẹta sí ẹ̀yìn ìwé yẹn sí ẹ̀yìn fọ́tò yẹn èmi ó ṣàlàyé ẹ̀ fún lórí òkè no more war number two gbogbo àkọ́bí lórí òkè yẹn àjọ jẹun àjọ mu mo ti ní ká lọ ra màálù ńláńlá mẹ́ta àjọ pa àjọ jẹ lọ́dún yìí matthew gbogbo àyìn àkọ́bí oúnjẹ tí a ti gbà lẹ́nu rẹ wọ́n máa rìlíìsì ẹ̀ padà ọjọ́ ayọ̀ rẹ máa dé ẹnìkan bẹ̀rẹ̀ pé bóò ló ń wọ́n ṣe dórí òkè orí òkè no more war láti ìwọ road wọ mọ́tò tó ń lọ sí ìgbòkú látẹ̀jì òkú wọ mọ́tò tó ń lọ sí apatẹrẹ orí òkè no more war ẹnìkan wọ́n bẹ̀rẹ̀ pé bóò ni programu ní challenge láàárọ̀ thursday october 1 máa kọ́kọ́ gbàdúrà lọ october 1 láàárọ̀ aago méje sí agogo mẹ́sàn-án àbọ̀ tí 9:30 bá ti lò á mú fù àwa tá a wà ní challenge á jọ ìyàn àwọn tí wọ́n ti wà lórí òkè yóò dára fún wa o ojú ò ní tiwa àkọ́bí ọmọ ò ní dogun fún ọ ó ti ṣe bẹ́ẹ̀ jésù.

0: ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pi ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásánkọ̀.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

àdìdì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Yorùbá bọ̀, wọ́n máa ń sọ pé kò sí ẹni tí ó lè dá wà láyé. Lóòótọ́ ni ilé ayé, àwọn ohun kan wà tí ènìyàn méjì ni wọ́n fi ń ṣe. O lè fi ọwọ́ rẹ bá ọwọ́ ara rẹ pàdé. O lè gba ọ̀pá ìdíje lọ́wọ́ ara rẹ. Dájúdájú, o lè dákọ orin ohun méjì fúnra rẹ. Àwọn ohun kan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn bá fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí Leadway Pension àti Power Pensions fi fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣọ̀kan láti di Leadway PFA. Wọ́n kọ́ ìrírí, ọgbọ́n àti ìfaramọ́ wọn jọ láti ràn ẹ́ lọ́wọ́ kó o kọ́ ọjọ́ ọ̀la tó lágbára sí i. Leadway PFA, ọjọ́ ọ̀la rẹ ni a nífẹ̀ẹ́ sí gidi.
1: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
2: Sit up, Supreme noodles.
1: Supreme noodles, boom boom.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi?
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Túndé, o ti parí tí yìí ni.
5: Bámi, tí yóò dùn rárá bí ètí àǹtí Ṣadé máa ń pò fún wa.
4: Àbà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
6: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Ọ̀láńdẹ́ Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
4: Ọ̀láńdẹ́ Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
6: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
7: Ọ̀láńdẹ́ Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́,

0: ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ shawama kí lo sọ.
1: Jẹ́ kí n kàn tán òdí ẹ̀.
0: Ṣùgbọ́n báyìí.
1: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹ̀rẹ́ ran yẹn, ẹ̀rọ kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà o.
0: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà, kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí, kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.

0: kira sele.
1: Ah. Abẹ́ wa gba mi lẹ́nu
0: kéré rẹ yìí.
2: Wọ́n máa já wa létí inú.
0: Ife ìlágbára pọ̀.
2: Ojú wọn ní etí ẹ̀ ni.
0: Wọ́n wọ̀ gan.
2: Àyọ̀rọ̀ ife tèmi yàtọ̀ sí ife ti ẹ́ńjìnì tó wọlé.
0: Tẹ́ńjìnì
2: ni yẹn.
0: Tẹ́ńjìnì. Ah, akójúmọ́ o, akójúmọ́ akójúmọ́ ma.
2: Tọ́.
0: Ẹ tún kú lé o, ẹ káàbọ̀ sórí àkọ́tún ti fún tẹ dọ̀rọ̀ yìn. Ẹyin náà ti darapọ̀ báyìí.
2: Mọ.
0: Incoming. Ah, tabati ko yin kama ni incoming.
2: Incoming nuni.
0: Incoming. No incoming na ni ta ni sin yo.
2: Awon wo wa ni incoming ba.
0: Awon ta mo ta gboro wi.
2: A je pe won le di incoming yen o.
0: Eh.
2: Tabati mo ti o se wi jade.
0: Ai awon je bi te n pe ra yin ta nu. Incoming. In fact, awon eyan mo be se
2: ta. Ala yan bi ara ga. Ti adie ba fe wo kuku yo bere ni
0: yo bere ha e si mo yan ti viri e ti yan viri incoming ko ba se lo lo kini
2: o pada so eni ti incoming yen je to ba to
0: everybody say incoming
2: yin wa ro lowo
0: destiny incoming ni
2: incoming kini
0: se wa ke ola is incoming
2: incoming waiting
0: e to ba je nu e ni keyin o fi kun
2: incoming
0: senator can be
2: incoming lo mi nu
0: incoming honorable can be
2: incoming lo mi nu
0: damage call ko ni abari fowo se na loruko temi ojulowo ni kai presenter yin na ri ti fun tedo iroyin lati gbede bayi ke bere si ni tele wa loloko kan ijeji gege ba ti se kowe e kale ah e ku ojuma o e ka bo sori akoto ti fun tedo
2: to omi pa kitimole omi be ona lori ona pa kitimole ona be omi lori ipade omi atona o pin si merin ogbogba be ni merin laye igun merin na ni
0: seda
2: merin laye okan laye meji laye aye tun pe gba aye na ni jebe edumare oba to fi wa sinu aye na dakun ma ja lo laipe ojo o
0: ami
2: ja pe pe pe pe kanre kese pipe bayi ti se owu nile aro ja pe kanre kese ninu aya ti alaafia
0: ami o
2: wa mu asegun e ni mu asegun airi bi mu asegun airi na mu asegun airi lo to fo tarun ko ma gbenu gbe okerere wo wa to wo to mo ko ma wa gbogbo awali gbogbo okerere bayi na lo ma pa laasi e ko ojumo e ko oye to la perengede e kaaro e kaabo sakotun ti fun tedo iroyin looro to ni e kaabo si ka ti iroyin e kaabo si Washington IB e kaabo sile funfun bala alagbala okin felele ngboro ibadan nibe na la wa iconic splash 105.5 FM, the Integrity Station promoting our values. Kaaba radio re akoko re to n je wi pe o n dun kete gara na ni ni toro ti bu ipinle oyo ati jake jadu agba nla aye ni bi gbogbo te ba ti n wo wa oju te fi n wo wa oni fo eti te si fi n wo wa na ko ni dun wa nawo si o ona iwaju opele oro ade osi loruko ti mo n je ẹni fẹ́ràn sọ lóyún re ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹfun papọ̀jọ g square r co sky gíran global radio king of scoro
0: Eba.
2: Continental and intercontinental ẹ káàárọ̀ o.
0: ọyọ́ ẹ já wọnú kókò nu àkòrí ìròyìn fún tòwúrọ̀ yìí gẹ́gẹ́ bá a ti gbé jáde o. ẹ̀yin náà lè máa tẹ̀lé wa láwọn ojú òpó tí ẹ ti ń tẹ̀lé wa yẹn pàápàá jùlọ lójú òpó facebook Splash FM 105.5 Ibadan. Splash FM 105.5 Ibadan. Náà lẹ ti lè máa tẹ̀lé a.
2: Báwo.
0: Ẹ já wọlé ká kọ́kọ́ dòwú ná. Òun la ti fẹ́ mú ròyìn jẹ́ láàárọ̀ yìí. Ayi ọpẹlẹ ọrọ. Já kọ́kọ́ dọ́dọ̀ bàbá wa Ọbásanjọ́.
2: Tọ́.
0: Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ Ìbára òwu bàbá lẹ́bọ̀rọ̀ Áfíríkà world wider. Bàbá sọ̀rọ̀ lórí ìwà ìbàjẹ́. Wọ́n ní ìwà ìbàjẹ́ àti ìkọ́rọ̀jọ lọ́nà àìtọ́. Nǹkan ní ń ṣàdínàgbò òkú fún ìdàgbàsókè nílẹ̀ wa Nàìjíríà ta wáyé. Kọ́rọ́sàn yìí náà ni. Ń sì ń han Nàìjíríà lè mọ̀. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bá mi ìyábọ̀. Àwọn náà sọ̀yún. Àkórí ní láàárọ̀ yìí kò ní pẹ́ kò ní jẹ̀nà tábùjọ sí ti yín.
2: Ó dá lọ́dọ̀ tèmi bí àkọlé ìròyìn rè é ti Daily Post tó gbé jáde níbi tí wọ́n ti ní Babatunde Lawal náà ló nà kẹsùn sí Binani tí ọmọ ẹgbẹ́ òṣèlú NDC pé èéṣe lẹ́nuru rẹ ló yẹ ká ti máa gbọ́ pé ò ń ṣègbè fún Àtíkù lórí àwọn ohun tí Àtíkù ń sọ nípa ìjọba ilẹ̀ yàbí lásìkò yàbí lórí kíni. ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn nígbà tí àsìkò bá tó daily post ló gbé jáde.
0: Àkòrí mi fún ti ọdún 2027 ọ̀nà ẹ̀kọ́ ló ń sọ fún àjọ INEC ńlẹ̀ yìí wípé ẹjẹ́ kọ́mọ Nàìjíríà kí wọ́n yan olórí fúnra wọn o. Ẹ má jẹ́ kí dúdú kó padà di funfun àbí kí funfun kó padà di àìrí o. Ọ̀nà ẹ̀kọ́ ló kan ọ̀rọ̀ sétí àjọ INEC ìwé ìròyìn ti punch fún tòní láti láǹfààní àti rí.
2: Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ múṣẹ́ ṣe àwọn ohun gbogbo tó jẹ́ nǹkan èròjà lóníranran adáàbò boni yinta yingbọta lu àwọn ọ̀tá lóníranran bẹ́ẹ̀ tó jẹ́ ti ohun èlò ìfikọlọ̀tá ní ìpínlẹ̀ Kebbi àtiyẹn àti àwọn nǹkan míì lóníranran. Wọ́n ni òun náà ni wọ́n ti gbé kalẹ̀ báyìí o tí ó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ràbájì gan bó o bá sọ pórí rẹ ó yí inú pé agbésùnmọ̀ mí ni ìwọ kí wo dà lúrú náà níṣẹ́ tiẹ̀
0: ohun
2: tí ó jà tíkẹ́ẹ̀tì àlùkìámọ̀ fún ọ ló dé tán yìí ẹ mọ̀ ṣe bó ti ń ṣe náà bó ti ń ṣe náà ni ọmọ ṣe ọ̀rẹ́ rẹ̀ ó sì rẹ́sàn rẹ̀ ní kọ̀pẹ́ kò jìnnà ìjọba

0: àwọn náà tún ti.
1: He is coming back. He can gone. He can come back.
0: Ìkan gọ́ọ̀nù, ìkan wà búlẹ̀tì.
1: Gun bullet. Yóò wà búlẹ̀tì, yóò wà lé o. Báwo ti wà rí gọ́ọ̀nù àrí búlẹ̀tì?
0: Bó ṣe wà náà ni. Wọ́n jọ lè pọ̀, wọ́n jọ rú pọ̀ ni.
1: Ok, Obi ti ní àwọn dáwọ́ ọ̀rọ̀wọ́ owó orí epo padà. Lẹ́yìn tí àwọn bá wọ ìdìmú pẹ̀lú ìpèníjẹ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, àbí táwọn bá bẹ̀rẹ̀ sí ní wọ làkádì ìjà pẹ̀lú ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè yìí, àwọn dá in tí wọ́n ń pè ní owó ìrànwọ́ owó orí epo padà. Ìlérí làwọn ń ṣe
0: fún yín. Orí ẹ̀ ló bá gbà. Fún ẹgbẹ́ orílẹ̀ ń lé kọ́kọ́ bí adarí kọ́kọ́.
1: Ìrọ̀ má jẹ́ kí èmi ó sọ pé ìlérí là ń ìlérí náà ń lé.
0: Ni wọ́n ń lé.
1: You get it.
0: Orí ni wọ́n ń lé.
1: Wọ́n léra.
0: Wọ́n léra. Ó dàtọ̀ ìwé ìròyìn The Nation náà ló tún sọ èyí di mímọ̀ fún wa láàárọ̀ yìí wípé àjọ kan tó jẹ́ ti àjọ ayánilówóṣòwò àjọ tá a gbé kalẹ̀ láti bu òróró òtura síbi arágbéńtọ́ ọmọ Nàìjíríà ńlẹ̀ yìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Wọ́n ni ó náà ni wọ́n ti mú kọ́kọ́rọ́, wọ́n sì ti ṣí i gbayau báyìí o. Àwọn owó ìyá kan eléyìí ti ń lọ bíi bílíọ̀nù 64 náírà ó lé 73 mílíọ̀nù náírà $46.95 billion fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó 77,000 níye ó tún lé okòólélẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-dín-mẹ́jọ 67,512 Nigerians. Òun náà ni bílíọ̀nù 64 ó lé ní 73 mílíọ̀nù náírà ni wọ́n máa wà fún báyìí o. Tọ́ lọ mú ti yára mú tiẹ̀ ló gbá dé báyìí. Ìwé ìròyìn The Nation.
1: All right.
0: Òun náà ló mú ròyìn yẹn jáde.
1: Lórí ọdún 2027. Lọ́wọ́ yìí, Sultan ti ìlú Sokoto ti sọ̀rọ̀ wípé bàbá ìlú mo jẹ́ o.
0: Okay.
1: Èmi kò sí fẹ́nìkan gbogbo èèyàn ní mẹ́wàá fún.
0: Bàdì.
1: Lọ́wọ́ yìí lásìkò tí ń gba òbí lálejò APC PCC gbogbo wọn ní gbà lálejò sọ́dọ̀ pé ilẹ̀kùn mi gbàmù ló sílẹ̀ fún gbogbo olùdíje pátá mi láàyò kankan. Sultan ti ìlú Sokoto ló ní ipò bàbá làwọn wà fún gbogbo èèyàn lọ́wọ́ yìí. Àmọ́ Àtíkù ti ní èmi ó ṣàtìlẹ́yìn fún owó oṣù tó kéré jù nílẹ̀ yìí kó pẹnu sókè sí dáadáa.
0: Okay.
1: Kó lè mú yẹ̀sì fọmọ Nàìjíríà kó sì lè nítumọ̀ tó dáa. Ẹni Àtíkù lọ sọ lápá ibẹ̀ yẹn. Kí ni Àtíkù rí tó fi sọ eléyìí di mímọ̀ nírú àsìkò yìí? Ẹ̀kí òṣèlú wà ńlẹ̀ àjọ máa mú un fúnra wa ni.
0: Ó dá lọ́dọ̀ tèmi ń bí àkọlé ìròyìn kan ń bẹ lójú ìwé kínní ìwé ìròyìn The Nation. Àwọn tó sì ń bẹ ń bẹ̀rí wọn ni ẹgbẹ́ òṣèlú APC náà ni àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ alálàáfíà kan eléyìí tí wọ́n ń fẹ́ kó máa wáyé láàrin gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Ìrìn àjò náà sì ti bẹ̀rẹ̀, ó ti di ìyìn rere báyìí o. Ni wọ́n ṣe ń wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ni wọ́n máa wọ ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ ìpínlẹ̀ Kwara, wọ ìpínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Niger àti gbogbo ìpínlẹ̀ tó kù bẹ́ẹ̀ tó ṣeé ṣe kí gbọ́nmi sí omi ò tó kó wà fún wọn ni apá tibẹ̀ yẹn. Àmọ́ ṣá àmọ́ ọ̀bọ̀ tí mo tún tajú kan, mo ń wo àkọlé ìròyìn kan lápá ọ̀dọ̀ mi ń bíbà yìí.
1: Kí lọ sọ?
0: Lórí owó àpawọlé kan ti ń lọ bíi 73 bílíọ̀nù náírà $627 billion. Ìjọba ìpínlẹ̀ Kebbio àti Ikọ̀ eléyìí tí ó ń ṣègbè fún Màlàmí wọ́n ni wọ́n ti gbé pẹ́rẹ́gi kaná o lórí bí wọ́n ṣe ni wọ́n ṣe àwọn owó iná àṣìlò owó òlú àṣìlò owó ìjọba òkúta ńlérí àgbónlérí tá gan náà ló jàre nínú àwọn méjèèjì.
1: Ìkan ó bò pọn.
0: Ìkan ń sẹ́ ìkan ǹdù ń sẹ́ oyín sẹ́ o ojú olóko sì rèé tó wú kòdòrò yìí. Daily Post ló gbé ìròyìn yẹn jáde láàárọ̀ yìí.
1: Ok, ìka tó lọ sí àkàtà ìka ìpolówó ọjà. Ẹgbẹ́ òṣèlú ti ADC ṣe kanlẹ̀ pé àwọn ọmọ wọn rí o.
0: Àwọn wo?
1: Àwọn tí ó ya lọ sínú ẹgbẹ́ òṣèlú ti APC yẹn, àwọn ọmọ wọn rí wọn kì í ṣe olùdíje wa. ADC Nelson Bell jade former Nigeria lati mo. These people are not our candidates. ADT rejects APC defection claim. Ipe won ya wole lati inu ADC to APC. Mejeji gan ta ba yo awon alphabet kan lapa bi kan ta ba yo tari na la mo ti e yo. Mejeji gan itumo kan na tun wa mu wa o.
0: Pamutumo
1: kan wa. Taba yo tari kan bi ta yo tari kan bi ta mu tegbe nbi ati tegbe nbi ta tu join it together se ko mu nkan kan wa njo ni ni
0: o mu
1: ti jo ni kan wa
0: abule tutu wa
1: you are there
0: ṣugbọn ta ba ni ase tupale re ototo ni oro alphabet kankan
1: ototo lo mu wa ototo ni ototo laarin wa se binu alphabet lati pade
0: amo fe so pe mo ro pe
1: ototo na re wa ṣugbọn alphabet ni ti pade
0: inu acronym abi abbreviation
1: okay
0: inu abbreviation le ti pade
1: na ti pade
0: so yo wa je ak ak
1: Esi. Sorry. E je lo polowo aja.
0: Yep.
1: Leyin ti a ba de lati ka polowo aja. Ka te si waju ni. Toye gbe ola cultural. O wa loju opo Facebook. Ojo gbo ega o wa le o Isola Kure Tajibola. Oluwa Femi Peter Ope awon na wa nbe Adebisi Sakaria o. Gbogbo eyin eyan te ti wole te ti ko comment ti yin. A ti ri yin o comment yin la fi mo. Beti wale kukale.
2: Babe, why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Ite meji omi orogbo lemon, sibi edukan ati iyo.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni.

0: ọjọ́ iwájú pé ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
1: Túndé, o tí parí tíì yìí ni.
2: Bámi, tíì yóò dùn rárá bí ètí àǹtí Ṣadé máa ń pò fún wa.
1: Àbà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
3: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Ọ̀láńdà Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
1: Ọ̀láńdà Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
3: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
4: Ọ̀láńdà Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yan Ọ̀láńdà Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
6: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Tom Tom, breathe through it.
1: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
1: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín, kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
2: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe ṣe é yìí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.

0: fún mi ní lájigo.
1: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

ẹkáàbọ̀ padà láti ojú ọjà Ìkànnì Splash náà láwà 105.5 FM The Integrity Station Promoting Art Values níbi tí ti fún tẹ́ẹ̀dọ̀ ìròyìn tó ti ń lọ bẹ́ẹ̀ ó gbẹ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ká lọ sí ìpínlẹ̀ Kẹ́bí ìròyìn kan rèé o níbi tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ fún wa wípé iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ó náà ni ọmọ ti bẹ̀rẹ̀ ìṣàmúlò àwọn èròjà akọlu ní akọlu ọ̀tá lójú ogun kan eléyìí tó sì jẹ́ wípé ń lọ bí àwọn ti ikọ̀ ogun ti 28th Armored Brigade àti Garrison ní ìpínlẹ̀ ní Benin Kebbi ti ṣolúlu ìpínlẹ̀ Kebbi gangan bẹ́ẹ̀ náà tún ni o wọ́n ní Yaori àti ní Kàwòjé wọ́n ni wọ́n ti gbé àwọn kan àmúṣagbára kọlu ọ̀tá kọta orí kọdọ̀ balẹ̀ kó domi kó dọ̀dẹ̀ wọn ni wọn ti gbé e kalẹ̀ síbẹ̀ o olórí ẹ̀ka òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ń bẹ̀ Wáídé Ṣáíbù lẹ́ni tí aṣojú fún ní ibẹ̀ náà níbi ìpàdé alágbára ni tó wá tó jẹ́ ti ọlọ́wọ́ kẹjọ ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà òun náà ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tó wọn ni Kógná ìyún Bẹ́ngbà Paul Kógná lẹni tó jẹ́ pé òun gangan ló ṣojú rẹ̀ tó jẹ́ ti ikọ̀ ọmọ ogun ti apá ti ìwọ̀ oòrùn àríwá ilẹ̀ Nàìjíríà tó ń pè ní ikọ̀ ìríjú ti Fansan Yama náà ló sọ̀rọ̀ wípé àgbékalẹ̀ ikọ̀ tuntun tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni wọ́n ń lọ ní ìbámu pẹ̀lú akitiyan iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà láti túbọ̀ jáwé sóbì kí wọ́n lè rí wípé àníṣe ibi gbogbo tó bá tọ láti kọlu àwọn ọ̀tá òun náà ni wọ́n máa rí pó mọ́ tí wọ́n sì fi mọ̀ wípé èyí ti kúrò lọ́rọ̀ yẹ̀yẹ́ àbí àwàdà ó ti kúrò lọ́rọ̀ wàsà gẹ́gẹ́ bí wọ́n ti sọ lédè Haúsá o wọ́n wá sọ̀rọ̀ sọ́wọ́ iwájú níbi tí wọ́n ni ó ti pe Adelé adarí ikọ̀ tó jẹ́ ti 28th Brigade ọ̀hún ìyún Colonel Abdullahi Umar pé kó rí dájú o wípé gbogbo àwọn nǹkan àmúṣagbára àti eléyìí tí ó máa ràn wọ́n lọ́wọ́ ni òun náà ni wọ́n ṣàmúlò lójúpọ̀nà àti rí wípé wọ́n fojú ọ̀tá hàn mọ̀ bò ó tẹ̀sọ́wọ́ iwájú wọn ni ikọ̀ ọ̀hún náà ni yóò tún máa ṣiṣẹ́ papọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ tó jẹ́ ti elétò ààbò gbogbo ní ìpínlẹ̀ Kebbi kí àwọn ọ̀tá àti òbílẹ̀jẹ́ àti ọ̀daràn gbogbo kí wọ́n lè mọ̀ àti gbogbo àwọn ẹlòmíì náà tó jẹ́ pé kí wọ́n máa dúnkòkò lájà mọ́ni òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn kí wọ́n lè mọ̀ wípé ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá o bí èèyàn bá fojú àgbàrá wo kúdẹ̀tì dandan ni kí wọn ó bomi lọ ó wá rọ ikọ̀ ọmọ ogun ọ̀hún náà wípé kí wọ́n wà ní ìkóraró bẹ́ẹ̀ sì ni kí wọ́n mú iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àkọṣẹmọṣẹ́ tòótọ́ bẹ́ẹ̀ sì rèé wọn ò gbọ́dọ̀ yẹ̀ wọn ò sì gbọ́dọ̀ gbò àwọn ọgbọ́n àti ète tí ọmọ ogun lò ẹ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò gbogbo tó kù àtàwọn ìkan pàtàkì láàrin ìlú bẹ́ẹ̀ rèé tòun ti ìmọ̀ràn wípé òfin mẹ́ o òfin àjọṣe rules of engagement ẹ̀ ṣàmúlò rẹ̀ láyẹ̀ láìgbò láìsí gbàbọ̀dẹ̀ fẹ́nìkankan Kógná bákan náà ló wá kẹ́dùn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń bẹ ní agbègbè ti Jàǹdúsè lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní èyí tí wọ́n ní ọ̀kan nínú wọn ń bẹ̀ náà ni ó ṣàgbákò àwọn kọlọ̀rọ̀ sí ìgárá ọlọ́ṣà báńdíìtì tí ń dìdí kùdí kiri ó sọ di mímọ̀ ó wá mú dáhùn lójú o wípé ẹ fọkàn balẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀ tún gbọ́rú rẹ̀ mọ́ àìgbọ́ wo àwo lẹ́ẹ̀mejì ọjàre ó ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó bá tún fẹ́ẹ́ wáyé kí wọ́n lè mọ̀ wípé wà yóò jagunjagun ló lójú gba ara babata ló lè mú bá tí ń bá yọdà babata ní òṣọ̀rẹ́ ẹ̀ kì ní ń lọ bá nínú igbó ara ìbánisọ fún pálákọ yìí tó fárígá eruku ń bẹ ló dé o ibi kọ̀nàkọ̀nà bá pàjàǹjá sí ẹranko kẹranko tó bá gbabẹ̀ yóò gbàrùn ẹ̀tẹ̀ àwọn ti bá a dé àwọn ti gbé e dé lásìkò yìí tó gún tọ̀tẹ̀ ni wọ́n ti gbé níbi gbogbo tí wọ́n bá ti fẹ́ máa dáná ìjà.

0: Èyí ni ìgbìmọ̀ adarí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń fẹ̀mí ìmoore hàn sí gbogbo ọ̀dọ́ àtàwọn tọ́rọ̀ ọ̀dọ́ kàn nípínlẹ̀ yìí fún yíyàn tẹ̀yìn ẹgbẹ́ APC láàyò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi hàn lásìkò tí gbákejì olùdíje dupò gómìnà APC nínú ìbò 2027. Honorébù Adesanji Michael Adedeji ṣàbẹ̀wò sí Bàràpá, òkè Ògùn kínní àti kejì, Ìbàdàn City, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti Ìbàdàn Outer City fún ìfikùnlukùn ohun ìfarakínra pẹ̀lú àwọn ọ̀dọ́ akẹgbẹ́. Ó fọwọ́ sọ̀yà fún gbogbo ọ̀dọ́ pé ìṣàkóso Sẹ́nítọ̀ Sàràfàdéèn Abiodun Ali ti pe ìyàmọ̀ ètò tí yóò fọ́ dọ́là àyè ṣe ìgbélárugẹ àti ìrónilágbára tó dáńtọ́ fún wọn bí wọ́n bá fìbò gbé wọlé lóṣù kejì ọdún 2027. Ó wá ṣe pàtàkì kí gbogbo ọ̀dọ́ àtàwọn olólùfẹ́ wọn kọ́wọ́ ti àfojúsùn Ọ̀yọ́ lé téńté. Ọ̀yọ́ ahead tí Ali àti Adédèjì ní fún ìpínlẹ̀ yìí lẹ́yìn Kọ́yọ́ gòkè àgbà ní Nàìjíríà. Dìbò fún gbogbo olùdíje ẹgbẹ́ APC. Dìbò fún ìgbéga Nàìjíríà. APC Progress. Igun ọ̀dọ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kéde.
1: Àti tani
2: níwájú tani.
1: Alright, ẹ jẹ́ bu eléyìí jó ká tó mọ́ ọ relé.
3: Ọlọ́run yọ ẹ.
1: Wọ́n ti ṣe àpè ìṣẹ́bí ìdẹ́sí náà ni ibi náà ló jókòó yìí. Wọ́n ti gbé ààrẹ rílé ẹjọ́
3: o. Ẹ̀yin náà ni o.
1: Ẹgbẹ́ òṣèlú ti African Action Congress AAC wọ́n ní ẹgbẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú rílé ẹjọ́ wáì. Kí ló ṣẹlẹ̀ gan? Ilé ẹjọ́ gíga tó ń bẹ nílùú Àbújá ní ẹgbẹ́ ààrẹ lọ. Ìjẹ́ kí ló dé o tí ẹgbẹ́ òṣèlú ti AAC fi gbé ààrẹ lọ ilé ẹjọ́? Wọ́n ní ó dun àwọn gẹ́gẹ́ wípé ààrẹ kọ̀ ààrẹ kùnà láti gbé agbára fún igbákejì rẹ̀ nígbà tí bàbá Gúnlé ìrìn àjò lọlẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n ní ààrẹ Bọ́lá Tinúbú o iná lọ́mọ̀kọ̀ láti fa agbára ìtukọ̀ ṣàkóso lé igbákejì rẹ̀ Kashim Shettima lọ́wọ́ kí bàbá tó Gúnlé ìrìn àjò lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́gbọ̀njọ́ oṣù kẹjọ. Eléyìí tí a lò tán yìí nínú ìwé ẹ̀sùn tí wọ́n gbé dé o. Eléyìí tí wọ́n kọ àkọlé orí rẹ̀ pẹ̀lú ọjọ́ tó gbé dání tí ṣe ọjọ́ 28 oṣù kẹsàn-án wọ́n sì gbé kẹ̀kẹ̀kẹ̀ lọ wájú ilé ẹjọ́ látọ̀dọ̀ ẹni tí ṣe olùbádọ́rùn pàtàkì lórí ọ̀rọ̀ tó bá gbé ẹjọ́ dání fún ẹgbẹ́ òṣèlú ti AAC ìyẹn ìní ebè Efiong ọba fi ìwé ẹ̀sùn náà ó gbé lọ sí ẹ̀kẹta iwájú ilé ẹjọ́. Lára àwọn tí wọ́n tún wá ní ẹ̀yin náà rojọ́ o. Níbẹ̀ láti rí agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà orí kan ara wọn náà ni. Wọ́n ní mẹ́jọ ń pè ọ́ sínú ẹjọ́ yìí o. Wọ́n ní Attorney General of the Federation ó mẹ́mẹ́ Latif Agbemi ẹnì kejì iná ni ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Godfrey Lápábíò ẹnì kẹta tó ní òtún rojọ́ Speaker of the House of Representatives Abba Tajudeen ẹnì kẹrin gbogbo ilé-ìgbìmọ̀ asòfin lápapọ̀ iná ni wọ́n jọ máa rojọ́ lákàtà iwájú ilé-ẹjọ́ wípé ààrẹ kọ̀ láti fa agbára lé Kashim Shettima lọ́wọ́ inú bí wọn wọ́n sì ń bínú
3: wọ́n gbárata
1: gbalé ẹjọ́ lọ.
3: That's good.
1: Kojú kọjá bíi tí àwo ti máa ṣẹnu ní délé ṣíbí lórí ti fún tẹ̀dọ̀rù ní fótò ní ọba fún ara
3: kàásì
1: ẹjọ́ pàṣíkò yìí ká máa fi kí àwọn ọmọ ọlọ́jọ́ bí èní
3: àfibáde
1: túyú Michael àfibáde
3: túyú ọmọ látúbọ̀ sún
1: àfibáde túyú Michael.
3: Happy birthday fún mi.
1: Tọ́ ọba Ọlọ́run yọ wà láì mọ́ ọ̀rọ̀ ikọ̀ bá ṣe sára ní ẹ̀ ikọ̀ happy birthday to you our mommy too. Mami fún mi ò ní ìgbádùn sisi fún mi ò ní mami sisi
3: mama
1: ayọ́ǹgẹ̀ mama ayọ́ǹgẹ̀ mama fún mi ò ní.
3: Always don't be kolonji.
1: Always shining. Always elegant.
3: Ẹ jọ splash ọlá ṣe wà náà
1: lára. Ọlọ́run ẹ kà splash.
3: Àwọn náà rárá gba splashing ọlá ẹ jẹ o.
1: Kàkà tí ẹ splashing salary oṣù mẹ́ta fún.
3: Kò ní pé okúnkún máa bó ti jẹ ẹwà rẹ̀ fún oṣù mẹ́ta.
1: Kúlẹ̀ ọba ní mo ṣe náà lórúkọ tèmi ẹtí ló wà ní ìka ìpèsèǹtà yìí náà ni. Parrot Extra lago mọ́kànlá lónìí alẹ́jọ́ rẹ̀ pàtàkì àwọn náà ni ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n farahàn láti díje dupò nílẹ̀ yìí ọgbẹ́ni

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Want to win more often? At 1xBet, the 2-hour feature is your shortcut to victory. Two ways to win. One smart choice. Activate 2-hour and play your way. Bet responsibly. 18 plus.
2: Hello, superstars!
3: Are you ready for the smartest showdown of the year?
2: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins.

0: travailler.
1: On va travailler.
2: Ẹ kú ojúmọ́ mọ́. Ìwọ gbogbo ibi tí ń gbà ìkànnì Splash 105.5 FM. Ilé fún Bálárí Gbẹ̀fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan, ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Desmond tún díjí lọ́wọ́ bọ́sìn fún òwúrọ̀ tòní tó ń tẹ̀tẹ̀ fi ń gbọ́ wa lé. Tó dé ọláwọ̀ alẹ́ sẹ́ẹ̀sìn lólòótọ́ ètò já wọn sí. Adéronkè Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa víńgà ti yín gangan. Ẹyin tèmi lónìí lọ́jọ́ ṣẹ́gun. A ṣẹ́gun kú, a ṣẹ́gun àrùn. Mo ti wá aṣọ ọ̀jọ́ ẹ̀ ní kọ́kún yẹn ní gúgí àárẹ̀. Ẹ ní máa yan fónà. Kó tó di pé màá wọnú ìròyìn lọ láàárọ̀ tòní. Ẹ jẹ́ ń lọ ságbọn káàṣì ẹ̀. Wọ́n jẹ́ sápá gbọ́ ọmú o. Wọ́n jẹ́ kí sápá fi ẹ́ káàtì kúrúsì láàárọ̀ ẹ̀. Kàkà kí sápá fi ẹ́ káàtì kúrúsì wọ́ gẹ́gẹ́ ni kó káàṣì ẹ̀ o. Tó dẹ̀ jẹ́ pé lọ́sẹ̀ yìí ẹ káṣpọ̀tì méjì ni ó wà o. Ìkan lọ́la, ìkan lọ́jọ́ ẹ̀ ti Friday. Tọ́lá ọ̀hún end of the month káṣpọ̀t wa ni. Eléyìí tá a tún wá fi sọ ni Independence Day orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti mọ̀ wípé látìgbà tí oṣù yìí ti bẹ̀rẹ̀ òun náà. Òun náà lẹ ti wà eligible láti jẹ ìyẹn fún káṣpọ̀t wa bẹ́ẹ̀sì rèé fún Independence Day káṣpọ̀t. Ẹ mọ̀ gbọ́. Ẹ mọ̀ gbégbó ẹ o. Ẹ mọ̀ jẹ́ kankan kándù sí yín lẹ́sẹ̀. Orí yín. Ó ṣì wà ń bẹ̀. Orí yín ti ń bá bẹ̀. Orí wípé kí ni? Àǹfààní ń bẹ ìyẹn láti jẹ. Ẹ̀ta ẹ̀tẹ̀npẹ̀lẹ̀ mọ̀ ẹ̀ búra mọ̀. Àwọn tó ti ń búra mọ̀ látànà ti mọ̀. Àwọn tó ti ń búra mọ̀ láti bí ọ̀sẹ̀ méjì. Àbújá ti ń búra mọ̀ láti gbà tó ṣù yìí ti bẹ̀rẹ̀. Wọ́n ti mọ wípé lóṣù yìí ó máa yànpìá ńlẹ̀ ìyẹn lórí káàṣì ẹ̀. Láti ìgbà tí oṣù kínní, láti ọjọ́ kínní oṣù kẹsàn-án ọdún 2026, òun náà láti buwó ta ti parí ọdún ìyẹn December. Ẹ o ti mọ dẹ́tì December àti ẹlẹ́ láti September. Kò sí tí fi ń sí èèyàn kò burú. Kò sí tó burú ń bẹ̀. *347*10004*1#. Ẹ̀dẹ̀ wọ́n gbà pé lọ́sọ̀ọ̀sẹ̀ èèyàn 66 òun náà là ń fún ẹ lójú òpó ẹ lórí káàṣì ẹ̀. Orí wípé a ń ṣe àmì ayẹyẹ ọdún 76 orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba òmìnira bí yẹn ó ṣe láǹfààní láti wà sínú. Bẹ́ẹ̀ ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kò lè ta káàṣì ẹ̀. Ọdún 18 sókè òun náà ló lè ta káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ẹ má gba ìpẹ̀lẹ̀ wọn kán níbà dẹ̀rẹ̀ Facebook /105.5 Ìbàdàn. Lizzy baby ó lè jẹ́ láǹfààní láti máa wò wá lápá abẹ́. Ẹ lè fi prediction fi gbàgbọ́ga sí Nàìjíríà àti Guinea Bissau gbà lónìí. Ẹ fi ṣọwọ́ ìyẹn sí ojú òpó yẹn. Ó dáa ẹ jẹ́ wọnú ìròyìn lọ. Ní sànsàn lóòrọ̀ tòní kí mú láti eré ìdárayá bọ́ọ̀lù aláfikígbá lórí tábìlì yẹn tébù tẹ ní ìsítorí wípé orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Morocco tí ó ti nà wọ́n jáde nínú ìdíje Davis Cup World Group 2 Playoffs. Àǹfààní ti wá orílẹ̀-èdè Nàìjíríà láti tún padà wọ inú ìdíje náà. Orí Nàìjíríà ni wọ́n ti ṣe yíkoto mi o. Rẹ̀ orílẹ̀-èdè El Salvador òun náà ni wọ́n mọ̀ kojú.

0: padà látojú ọjà ìkànnì splash 105.5 FM ilé funfun láàrúgbó fẹlẹlẹ nílùú ìbàdàn náà lẹsí wa lórí ètò ìjáwọ sí láàárọ tòní ẹ o owó ń bẹ́ẹ̀lẹ̀ lójú òpó káàkiri lójú 25k kan ta máa tún ju 25k mi àti 50k mi tún bùtà láàárọ ó wù èmi kémi wọn kọ sẹ́gun owó tí máa kó rí káàṣì ó jọjọ 200k ọjọ 300k ni tí máa fẹ́ pín gbogbo ẹ̀ mú fẹ́ mọ̀ dáta fún ẹ sáàrọ̀ bójú òpó mi kí ẹ ta láti jẹ lákòókò yìí ṣẹ wá rè ní síta yín ẹ o independence day cashport ẹ mọ́ gbàgbé pé ń bẹ ẹ ìyẹn lọ́la kò tún wá dí friday cashport ó lè ta tù sí òdì lọ́wọ́ *347*1004*1#. ẹ ní rí n gbé sọnù báyìí bí ò ṣe bí ọmọ ẹ bójú òpó yẹn kẹta ìyẹn láti jẹ ókè. Ẹ jẹ́ àṣẹ 25k kan sí kó tó di pa àmọ́ lọ nínú orúkọ tí mo kàlẹ́ àdúkọ́dọ̀ àdérọ́gba ẹ̀kún àtọ̀mọ̀lára àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé bíi méje bíi mẹ́jọ òun náà ló wà fọlẹ́ di nàìjíríà ṣé wọ́n rí àwọn agbábọ́ọ̀lù yìí àwọn tó du orí wọn kéré jọjọ ni olúwakẹ́mi adégbùyà ti sọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí nígbà tá a sọ̀rọ̀ edokunz àti àjọ caf bẹ́ẹ̀ tù mí nínú ẹ ló ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sàṣẹ takáṣẹ láàárọ̀ yìí orúkọ yìí àti ibi tí mo ti ń pè yín. Ó dà Mr. Ezekiel mọ̀ sọ́wọ́ àwọn ará ọ̀nà láàárọ̀ yìí ẹ jíjẹ 25,000 láàárọ̀ yìí lórí káàṣì ẹ kẹfì ṣe tuesday yìí àwọn kọ́sọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkàn details yín bàbá mi ẹ ṣeun ẹ̀yìn ti káàṣì ẹ nìyẹn ok. Àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́jọ òun náà ló jẹ́ abọ́lẹ̀ àwọn tọ́jú wọn wá kéré jọjọ under 20 under tán gba under 20 under 17 fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n wà lára àwọn tí olùkọ́ni austin eguavoen eléyìí tó pè olùkọ́ni fi di orílẹ̀-èdè nàìjíríà ikún àtọ̀mọ̀lára.
1: Ṣẹ̀rí èmi rí pé ìlànà tó dáa òní olùkọ́ni yìí ń gbà torí ta bá wò ó nísìnyí báyìí bí ìtẹ́ dárúkọ láàárọ̀ yìí tó gbá fún ẹ̀ẹ́dọ́kùn olúwakẹ́mi yẹn torí wípé dáadáa tó ń ṣe wọ́n rí náà rí.
0: Òun ló gba bẹ́ẹ̀sì àní wáfù oníwáfù bíi àwọn ẹ̀ẹ́dọ́kùn ìzìn yẹn tán fi lọ fún chaya
1: wọ́n máa fi wọ́n máa rí ìnà rí àwọn tí wọ́n jẹ́ kí ni àwọn tí wọ́n ní talent àwọn tí wọ́n lè ṣe dáadáa kì í ṣe pé kán máa kàn lọ sókè ìta nìkan ó ké ní ti bí mẹ́jọ náà kó lọ ó ṣe ṣe kán máa tó bá máa lò ń bẹ̀ rárá tó bá lo àwọn mẹ́rin tí wọ́n dáńtọ́ tí wọ́n bá lo mẹ́rin tó dáńtọ́ ìwúrí ó wà fún olùkọ́ni láti tún padà lọ sílé tún lọ mú àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ṣe dáadáa lẹ́yìn tó túmọ̀ sí pé báyìí ni sèmi rí pé tí olùkọ́ni yìí ṣe ni tó dùnmọ̀ nínú ni èmi tiẹ̀ láìkẹ́ bẹ́ẹ̀ torí pé kí ni kò ní jẹ́ pé àwọn tí wọ́n kàn ń gbábọ̀ lókè ta nìkan òun lè máa lọ máa mú tí wọ́n bá ń ṣe báyìí ni sí ìgbà mélòó ni ikọ̀ tó bá ikọ̀ náà tó bá ṣe kàn lókè ta tí wọ́n bá rí ìnàrí ọmọdébìnrin yìí tí wọ́n fẹ́ràn sí torí pé kí ni ìgbà tí wọ́n ti fi hàn síta gbangba wọ́n ti jẹ́ kí tálẹ̀ǹtì ẹ̀ hàn ọ̀pọ̀ èèyàn ló máa máa wò náà máa rí ìgbà mélòó náà dẹ̀ ni ikọ̀ tó bá ṣe kàn ràn tí wọ́n fi ṣe pé ọ̀yà ẹ já lọ sórí léde ẹja lọ mú agbábọ́ọ̀lù yìí o lé tó túmọ̀ sí wípé iṣẹ́ gidi mi lẹ́gìn tí olùkọ́ ni austin eguavoen yìí tí ó ṣe tó dẹ̀ dùnmọ́ nínú dáadáa.
0: Ok Zaze Odewinge ẹ rántí Peter Zaze Odewinge yẹn ẹ o ara àwọn tó jẹ́ pé ẹ mọ àwọn sẹ́ẹ̀tì òyìnbó tẹ mọ̀ kọ́mọ Nàìjíríà náà wá ní àwọ̀ funfun ẹ o orílẹ̀-èdè Nàìjíríà ò ní tán mọ̀ gbá bọ́ọ̀lù fún wa. Òun náà ló jẹ́ odi mímọ̀ wípé ní Beijing Olympics lórílẹ̀-èdè China yẹn lọ́dún 2008 ó ní ẹ̀wò aṣọ obìn làwọn wọ̀ láwọn ìpele kan ní aṣọ Super Falcons náà pàtó obìnrin àtọkọ ló jọ qualify ìyẹn fún lọ́jọ́ qualify ìyẹn fún Olympics ó lábẹ́ síásíá nígbà náà ó nígbà náà lọ́hùn-ún wọ́n ti rò wípé àwọn ò lè kọjá àpele ìsọ̀rí pé àwọn ò ní pẹ́ já NFF nígbà náà àbẹ́ NFA náà ń jẹ́ ni wọ́n ti búkì tíkẹ́ẹ̀tì àwọn pé ìsọ̀rí láwọn ó ti jà àwọn bọ̀ ń lẹ́nu wọ́n ní àwọn obìnrin làwọn tètè jà oníṣẹ́wárọ̀ àwọn táwọn ò tètè jà ó dé stage gbà àwọn merchandise àwọn aṣọ táwọn ọkọlọ àwọn ò lè wọ̀ mọ́ aṣọ àwọn obìnrin táwọn á tètè jà pé kó lẹ̀ yẹn làwọn rédí làwọn rọra ń wọ̀ kódà àwọn fi míì trend àwọn tún wọ̀ míì gà lọ́jọ́ ọ̀fìgà gbagba ó ní àwọn orílẹ̀-èdè amẹ́ríkà àwọn tó jẹ́ alátakọ̀ àwọn táwọn fi kojú gbà làwọn yẹn wọ́n fà wọ́n sọ aṣọ ẹsẹ ayọsẹ wa fún ìlọrun ti yín báyìí ó ní gbogbo yẹyẹ ayé òun náà ni wọn fara ṣe pé tó bá ní nǹkan ti ń wọ láti ilẹ ó ti pẹ tó ti ń wọ orílẹèdè nàìjíríà. Gianni Infantino ààrẹ àjọ fifa tó ń bá fàfà kúfà lọwọ yìí òun ló mọ ti jẹ odi mímọ pé gbogbo 211 members gbogbo ẹni tó jẹ ọmọ ẹgbẹ àjọ fifa pátá wà lábẹ association wọn ìyẹn ti àjọ fifa òun ti ṣetán láti rí dájú wípé àwọn fi owó àwọn fi kún owó wọn àwọn owó táwọn máa ń fún wọn I won't for any additional payment. So alas, I want by letting you quite be all that. Oh, we're quaking. If I see no app, well, you work boss, I can say you know, so we come up with fast to talk. Come on, suggestion at two. I'm only checking my phone. I'm worried that you pay. I'm watching. There, and this your guy, I read DJ UFC, Dana White. Oh, no, my duty sorrow. You come more team up, but you're just a few. Anthony Joshua, you're laughing, Latin. Why you? I'm a principality stadium. You look at Nicky, look at the world. None of why in December. What do I do? We pay. Koto wa di pe ojo keji tan kede ijo o la bari Tyson Fury to tin crash out lori ero ayelujara o egbo mu o e dana wa pe Anthony Joshua ati Eddie o ti se promoter re igba kan awo kan ni koko baba sa e sa ja se 50k se yi ko to 50 be lori ja won si laaro ni e ka mu gbogbo gbogbo owo ni a ju feyin ti a Dana White ti ki oro Tyson Fury ije Anthony Joshua ati Tyson Fury awon ti mo o ma lanfani lati wa Lando Norris o na lo ti toro aforiji lowo Franco Colapinto leyin gba to so fun arakunrin na wipe o ye kan ba ni e pelu wa biwa daada to wu lasiko ele ti safety car fe bere eni Azerbaijan Grand Prix wa eni Baku lo se to koja o da ja wipe ru bi Lando Norris na to crash won na to lo kolu Lando Norris ti jo ti o sa je ki fi gba Did you pull up on what she fed? Over I've been no sort of woman, I don't know it's a Tora for you. Oh, Franco Colapinto, but I don't want to put that. Oh, Franco Colapinto, you're any penalty, don't matter about Barry. Malaysia, back by Majuba, somebody grand from Malaysia, or where you knew to a little caro. Share Takashi, Laroy. Hello, oh, look, I asked Miss Motin Payne. Oh, look, I asked Miss Motin Payne. Di oro ki loruko yin lati di oro Mr. Rotimi lati di oro e ti get 50,000 lori cash e laaro yi awon customer ke wo pin lati bi ra account details yin eyin ti cash en ti yin o 50k o na le je seun gan ni okay Yeah, look me say, you back to draw sooner than Jawi Olubori. You know, DJ Formula One, that's a pension book. Isaac Akjar, so much as your father, the last day for a bucket up on Lumushi, Yeni Akpan. Alexander Zverev, oh no, Lodna, Elena Tien, you know, DJ Lava Cup, Lashek, I buy, don't get with Team Zero, one laugh at me, and your last bet for you, Elekefa, you know, DJ Lava Cup, and why Alexander Zverev, one of the US Open Champion, your Lakoko. O soju team Europe le ko fi aje Alex de Minau ati Lena TM ton soju team World lati jawe olubori iyan ni o tu arena in London o le Czech Republic lo gba Billie Jean King Cup lopin ose o da ni bi opin e loni idije AFCON qualifiers o le de Nigeria won ko ju Guinea Bissau e do e pe UEFA Nations Cup gba gba mi ti o waye e o rally oni sin le iyan fun le gesi e gba to ba ko ju Czech Republic bi ko egbe agbabolu Manchester City eni ti se oga agba won Abdul Qadir Adirogba Faran, Soriano, let's do the mimic. Bogbo and Waro, elate everybody in so. Bogbella, Bogbella, South Africa, while I see fair, by artifacts, come on, can walk until Lolly Johnny. Only Cosi and Catole down in any walk or lap or call ye. Only Kishad, why do you come at this? Why do I want to see my Sisiam? Lapboard or Titan, one none. Torati, while last year, 2027, nothing will pay 2018, nothing will be paid, but one who late year, not there, but one more there, but we know we. Oh, well, Pata, oh, one none. No more tree for one. May I go down about one year in sorrow? You know, by the late to go about my city. She only come and sit to my one and walk by the matter of pain. Arrow bow, ever look a row bow. Ma po le to ba je gbin na lo ma ku bi ba ti erin na ti mo pe ko Manchester City pe awon o lebo leru so ko se kan to fe ba won leru me ma ja
2: won lebo leru eni ti o mu ti aka ile ti won lo ti o lo tu asiri won to aki gbogbo mail won to send esaju efi won lo ti wa ni witness protection bayi ni abe ofin awon to mo fin en to ba je pe oju e lo se koro won mo da gbogbo kan ma lo pa e
3: o na sa o ti wa ni protection ba won tin da bobo ki kan kan mo ba se eh Emiri pe Ecommerce City awon na ni o ko se lo tan ba mo pe esun ti won ka sa won lo we ko si iwi ta won je bi nbe eh kan e ma da ba pe kini na ke se ni ke sa na ti ba won fa bo so ele to tun si pe ajo to samoju to league ole ni le ge ti na tan ba mo pe Ecommerce City lo to na je bi kini yi kan je kan kule la kan lo si ile ejo so ton ba lo ile ejo ti ile ejo ba ri pe looto na je bi idajo to ba to kan fi je ko gba ba Manchester City ko ma je pe ni ola ola eni emo
2: idajo ti esele so ni bo ba ti o ba ni sele ga awon olorufe Chelsea ni ilu yen won igba so ju ta won gan ri bi won ka won mu
3: ban ya won ogbon awon eni o ni gba
2: Second,
3: the
2: ele ma
3: ma
2: ri trophy ba lowo ama player transfer ban ni ba ni o ma wa ta won o ma wa ni o do wu ni ka je ran pele nu fe na fun yen so bo kun ni ju ba lori to ja won si la ro tuni city ola ile ta mo pade abdulkadir adirogba e patun ra jo si la ro tuni tin ba dide ola in ka gbo la ni o wole lori parrot extra mo tin ga lo tori mi o fe ma kana mi ni gbo kun ire o

0: ẹni tẹ́yẹ ó jẹ́ sẹ́nẹ́tọ̀ dr Sharafadeen Abiodun Ali ẹ ti yàn wọ́n ní ìsìn ẹ̀yin kan náà tẹ́ gbé 50 million ojú 50 million torí ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náwó ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ gbé kalẹ̀ gbẹ̀yìn náà fẹ́ sí gómìnà gbogbo ẹ̀ ti lójútùú ní ìsìn gbogbo ẹ̀ ti ṣe bí ìjọdọ ẹ̀fọn orúkọ sẹ́nẹ́tọ̀ Sharafat ti wà lórí INEC portal. Can you take us mo sì ní Yorùbá la fi sọ bí iṣu ṣe kútọ̀ bẹ́ẹ̀ ṣe pa tí ó ṣe dórí iná tí gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe tí ẹ ti yan olùdíje olùdíje yín bóyá ẹ̀yin ẹ̀kúkú participant observation ẹ̀ sọ ní ìsìn ẹ̀kúkú wà níbẹ̀ ojú yín ló ṣe ó yá àwọn èèyàn wa tí wọ́n ti ń gbọ́ wa nílé dr Ayobami Lam Adesina àwọn tó fẹ́ ṣe gómìnà tí àwọn wọn fún wọn ní ti jẹ́ ti ní tíkẹ́ẹ̀tì àmọ́ wọ́n ti wà lórí ètò ní ìsìn wọ́n sọ bí gbogbo ẹbí kú ṣe rí iṣu ti ikú bọ́ fẹ́ ṣe pa ó yá mò ń gbádùn yín sá ní ní tablet ti yan.
1: No, that is all right. Èmi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ but màá ṣe tí mo
0: màá sọ ní ṣókí bó ṣe jẹ́
1: ẹni ẹ ti yan wọ́n ti yàn.
0: Àbí ẹ̀yin ní ẹgbẹ́ ẹ̀túndé omi ò bàbá rẹ̀ o Desmond ẹ̀ ti yàn ẹ̀gbẹ́ yín ni.
1: Ẹni sùúrù ẹni sùúrù wọ́n ti yàn ẹni tí ó wọ́n ti yàn ni torí pé tẹ bá ṣàkíyèsí national chairman ẹgbẹ́ wá sí Oyo State
0: wọ́n wà bẹ́ẹ̀
1: round about August. Mi ò ní láti ṣẹ̀tún sọ nǹkan tí chairman ẹgbẹ́ sọ.
0: Ok.
1: Wọ́n ti yan reconciliation.
0: Fáwọn tí wọn ò gbọ́ kéde chairman ẹgbẹ́ sọ.
1: Chairman ẹgbẹ́ sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípa primaries tí wọ́n ṣe ni àwọn take responsibility torí pé kùdìẹ̀kudiẹ pọ̀ nínú ọ̀rọ̀ náà. Wọ́n dẹ̀ ti yan reconciliation committee. Nínú reconciliation committee yẹn. Senator Femi Lalẹ́yìn wà ń bẹ̀, Professor Tao Yídẹ̀dẹ̀ Jọjà wà ń bẹ̀, Bọ̀dá Sí Akálímì wà ń bẹ̀, Bàbá Adéní Ìjọ́lé Oṣù Barapa wà ń bẹ̀, Bàbá Abúgbàdàmọ́sí Ìlérò wọ́n wà ń bẹ̀ látòkè Ògùn, Bọ̀dá Gúnjú Òjò wà ń bẹ̀, Aláàjì Lékan Àlè tó ń ṣe Secretary to the Government wọ́n wà ń bẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Bọ̀dá Smile Adéwúsì náà wà nbẹ̀. Wọ́n dẹ̀ kọ̀wé sí èmi pé àwọn fẹ́ wá rí mi nílé. Wọ́n láwọn fẹ́ rí mi pé kí n sọ bi tí àwọn ó ti wá rí mi.
0: Ẹ mọ̀ bínú ẹ ti ń mú kí iṣẹ́ rí pé bí òfófó bí nǹkan kan níṣẹ́ tèmi ẹ ti fẹ́ dà mí lọ́pọ̀lọ́rú ibi tí mo bèrè ni pé bóò ló ṣe bèrè bóò ló ṣe dé
1: lẹ́gùn
0: tí wọ́n fún yìnyín tíkẹ́ẹ̀tì
1: ibi kò sí nǹkan
0: kan ẹ̀yànnà náà kékeré ẹ paraphrase káwá tó padà wọ̀ sí orí reconciliation committee.
1: Torí pé yóò ó ní pé ìyá fún yín níyàn náà ẹ̀ náà ni à ń sọ yìí kò sí primaries kankan ò ṣẹlẹ̀. Ngba wọn wá sí mo dẹ̀ ní wọn pé ngbà tí wọn dé pé kí n sọ venue tí mo ti fẹ́ káwọn wá kájọ sọ̀rọ̀ mo ní ilé bàbá mi nílẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ń bí báyìí Aláàjì Lam Adesina wọ́n sì wá mo ní èdè mi sọ fún wọn ni pé béèyàn bá ṣe nǹkan béèyàn bá ṣe kàfá wa wọ́n ṣe ṣe kà fún bàbá mi 2003 tí wọ́n yíbo rẹ̀ mo láwa máa ń fáwọn kútu ọlọ́run ni ọba tí kì í léèyàn kó tó báyàn.
0: Kábíyèsí.
1: Àbí àti sọmárì ẹ̀ bẹ́ẹ̀ yẹn àbá àti sọmárì ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọba tí kìlẹ̀ èèyàn kò tó báyàn ṣódeni mo ní èmi ò bínú o àti èmi ti fà wọ́n kóòtù gbogbo àwọn tó bá ṣe torí pé èmi ò mọ bí tí wọ́n ti sọ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà olóko ẹni tí ó ṣe gómìnà tó sọ ẹni tí ó ṣe deputy governor tó ṣe ẹni tí ó ṣe senator mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe ẹni tí ó ṣe 14 house of assembly member tó tún wá sọ ẹni tí yóò ṣe majority of the house of assembly.
0: Ẹ bá níbẹ̀ o ọjà kúrò
1: ṣó ti yẹn
0: ẹja lójú ọjà gubernatorial aspirant ni wọn ní APC Lọ́yọ̀ State wọn ti ń tú kẹ̀kẹ́ rọ̀rọ̀ bọ̀ ni wọn ti débì kankan o a ṣe ń palàbọ̀ ẹja lójú ọjà.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: This is my favorite.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Nǹkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Hello, superstars!
1: Are you ready for the smartest showdown of the year?
0: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
1: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Flash FM 105.5.

kékèké. Ǹjẹ́ ká máa kíra wa kú dédé wòye gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì ti Splash rèé, Splash 105.5 FM, eléyìí tó wà nílé Fúnbálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ tá ọ̀ tá ń jẹ́ òpin ni o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá níbikíbi káàkiri àgbáńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kán sọ nípa àti gbogbo rẹ̀ pàpàtó gàsàlẹ̀ ó yá join together. Àbá sọ nípa ìròyìn lọ́lọ́kanòjọ̀kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò, ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Eléyìí tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la máa gbà síra wà láà. Ìyẹn lọ́sàn tèní ni o. Èmi nìkan kọ́ mo wà lórí ètò lọ́sàn tèní o. Desmond Tùrìjì. Àgbà owó tí ọ̀gbọ́dọ̀ bá owó jẹ́. Òun gan ni mí fi da wa tí ó máa jẹ́ kí aláfa tí máa gba dáadáa níbi kíbi káàkiri àgbáńlá ayé. Túndé ọmọ ọlọ́wọ́ lóòótọ́ ètò ìhàlẹ̀ Swagosi nìyẹn o. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker eléyìí tó gáláǹtì gan yóò dùn gbẹ́gbẹ́ máa kán sí ìyẹn lọ́sàn tèní. Ìgbáradì máa bẹ̀rẹ̀ ní pápá àṣeré. Eléyìí tó wà nílùú Kẹ́nẹ́ o. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń tọ́ a lọ́wọ́, olùkọ́ni fìdí ẹ́ lọ́wọ́ ìwé ikọ̀ ti Super Falcons. Olùkọ́ni Austin Eguavoen ó ti pe àwọn agbábọ́ọ̀lù 28 players síbùba ìgbáradì ikọ̀ ti Super Falcons fún ìmúrasílẹ̀ ìfigagbága oníbejì. Ìfẹsẹ̀wọnsẹ̀ oníbejì eléyìí tó máa wáyé ìdíje Olympics tó máa wáyé lọ́dún 2028 Los Angeles Olympics lórílẹ̀‐èdè America kò mẹ́sẹ̀ Ọyọ́ bẹ̀rẹ̀ o. Nígbà tí orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n bá ń kojú ikọ̀ ti Comoros ní o. Ọjọ́ 13. Ọjọ́ 13 nú oṣù kẹwàá òun gangan òun náà ni ìdíje ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀wáyé ìgbésẹ̀ àkọ́kọ́ ọjọ́ kẹsàn-án ló máa wáyé ọjọ́ kẹsàn-án ìyẹn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá October 9th òun náà ni ìgbésẹ̀ àkọ́kọ́ máa wáyé ọjọ́ Friday nìyẹn bọ́ sí. Ṣé rí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì jẹ́ ọjọ́ 13 ìyẹn nínú oṣù kẹwàá ọjọ́ Tuesday nìyẹn bọ́ sí. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ agbábọ́ọ̀lù 28 players lólùkọ́ni Austin Eguavoen ló ti fìwé pè. Ó pe Chiamaka Nnadozie láti kọ Brighton and Hove Albion nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ó pe Comfort Eabo ikọ̀ Portsmouth ní o nílẹ̀ Gẹ̀ẹ́sì. Christiana Uzoma asọ́lé ikọ̀ Edo Queens lọ́wọ́ ẹ̀yìn. Michelle Alozie Chicago Stars láti orílẹ̀-èdè America. Sukurat Oladipo AS Roma láti ilẹ̀ Ìtàló. Farida Abdulwahab Nasarawa Amazon Glory Ogbonna Besiktas láti orílẹ̀-èdè Turkey. Olúwa tó sì dè mẹ́yìn ó ti wà nínú kọ Benfica báyìí lórílẹ̀-èdè Portugal. Glory Edes ikọ̀ Bayelsa Queens Ashley Prompter ọ̀padàdé ó dé padà láti inú ikọ̀ Al Ittihad Ladies lórílẹ̀-èdè Saudi. Tùmí nínú Adesina Edo Queens lọ́wọ́ àárín gbogbo Christy Uchebe Alila láti Saudi. Joy Igbokwe Nasarawa Amazon Favour Nkocha FC Robo Queens Fatima Sulati láti Nasarawa Amazon. Suliat Abidin Vanabache Ladies lórílẹ̀-èdè ti Turkey. Tony Penny Inter Milan nílẹ̀ Ìtàló. Jennifer Echejiri Paris Saint-Germain lórílẹ̀-èdè France. Lọ́wọ́ iwájú Rasheedat Ajibade PSG náà ni o láti France. Azizat Oswala Alilal láti Saudi. Flori Sebastian láti Benfica. Sakirat Moshood láti Torrens lórílẹ̀-èdè ti Portugal. Gift Monday Washington Spirit lórílẹ̀-èdè America. Joy Omewa BK Aken láti Sweden. Blessing Nko Dynamo Press láti orílẹ̀-èdè Belarus ni o. Bákan náà Olúwakẹ́mi Adégbuyè láti kọ Edo Queens ọmọléńjeléńje ọmọ yẹn ló ń ṣe bẹbẹ báyìí o. Ta bá ń sọ nípa Olúwakẹ́mi Adégbuyè ọmọ yìí kópa fún ikọ̀ Edo Queens nínú ìdíje CAF Champions League.
o ko pa fun iko flamingo si an ese jawe olubori ni kopẹkopẹ yi won tun ti pe omo yi omo odun under 17 ni flamingos lo wa winga ni sugbon omo yi omo yi buruku ju o won tun ti pe sinu ko super falcons bayi o won ti pe sinu iko super falcons bayi oluwa kemi adegboye iko edo queens ni gba ballu fun baka na Janet Akekorome lati nu ko Benfica Uchenna Kanu lati Cruz Azul lolede ti Mexico bi nkan se ri niyan awon agbabolu 28 players ele ti oluko ni Austin Iguavan to fi we pe niyan fun ifigagbaga onibeji koju olede ti Comoros o ye gbagbagba lati beyan Asudego pẹ̀lú ìròyìn tí ń tó wa lọ́wọ́ ìfigagbága ikọ̀ super eagles àti olóde guinea bissau eléyìí tó máa wáyé gbọ́mi dáadáa adebas alhaji adebas gbogbo òlú ọ̀yọ́ adebas aláṣẹ àti olùdarí adebas bread lọ́yọ́ àti nílẹ̀ ìbàdàn tíá agbára gbogbo liverpool nílùú ọ̀yọ́ nù o ìfigagbága eléyìí tó máa láǹfààní láti wáyé kojú ọkọ̀ ti guinea bissau lẹ́ni aláǹfààní àti tàmọ́lẹ̀ sí o ṣùgbọ́n

0: SFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
7: Ikú pa ẹ́, ikú pa ẹ́ lórí.
8: Ẹ̀kú àmójúbà, ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn.
7: Tó sì gbé wa tààrà.
8: Lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

0: pàtàkì.
1: Lọ́lọ́wọ́
0: Sádé.
1: Ajéngbọ́.
0: Lọ́lọ́wọ́ Déré.
1: Ajéngbọ́.
0: Wọ́n ní ẹrù tó jówó ẹ̀ lọ. Ó bàbá Súlíà. Abakọ́dìrì kọ́ lọ ń bá yín lọ́ra ẹ̀mí.
1: Ó yẹ nìyẹ.
0: Tí bá dàgbà tí bá máa dògbó. Bóyá ti parí rẹ̀ náà. Kò yé mi. Ẹrù tó jówó ẹ̀ lọ́wọ́ bàbá Súlíà. Kẹ̀gẹ́.
1: Sẹ́gbọ́.
0: Àwọn ẹrù kan ń bẹ.
1: Sẹ́gbọ́ bàbá yìí.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ìbẹ́dà jùláyé ni kéèyàn lọ fò gànà kó tó dé báyìí kó máa jẹ́wọ́ ara ẹ̀.
0: Irọ́ mo ń ṣàlàyé ni wípé ẹrù tó dówó ẹ̀ owó bàbá Súlíà. Òṣùpá kọrin.
1: Àwọn ẹrù bíi hẹrimọ́ ńsẹ̀lẹ̀kẹ́.
0: Ṣé mi rú ẹ̀ tí mo rí lẹ́ẹ̀kan? Ẹrù àgbẹ̀dáyà nu o.
1: Gbogbo ẹ̀ ni mo ń rí.
0: Ewo mori.
1: Agaragodo ma lo wa. Ajengbo Olorun. I swear agaragodo.
0: Iro se bi da jo ndawo ni. Ebe ebe yo ba won kan we o pe big bigger biggest. Se bi igba ta wa nlewe won ma ko wa la wa ilewe alakobere. Won ma ni what is this is big. This is bigger and this is biggest. Won ni this is small. This is smaller. This is smallest. Nígbà wa kí n da gátìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́lá ti tó
1: ni. Kò gbàgbé ọjọ́ èmi ń fẹ́ràn kí mẹ́mórì ẹ̀yìn ó dúró.
0: Àwọn sábúrò ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ni.
1: Wọ́n ò tí ì lọ́wọ́ gbé èmi mẹ́mórì látọwọ́ ẹ̀yìn tán. Àwọn gbàwámu àwọn ìyàwó bí wọ́n
0: mú. Ọlọ́run darí jọ.
1: Ọlọ́run
0: darí jọ.
1: Àwọn
0: ìyùnó bójójú windo aṣàjọgbà wípé àdé wọlé ológo ìṣèlá àwọn òparọ dada kó àtẹnugbojú ilé
1: àtẹnugbẹkùlé
0: wọlé kásàtìjọ wà nínú ilé ológo.
1: Ìbéèrè ń bọ́ gbà ẹ̀yìn kúlé ni àbẹ́gbẹ́ àbókè
0: àbọ́kà ìkọ̀síbẹ̀ yóò lè ké rìsọ́ọ̀tì ibẹ̀ ní káti wà nílé ológo kò jù bẹ́ẹ̀ lọ àtàwọn tó gbojú ilé àtàwọn tá a bá fẹ́ gbojú windo
1: àtẹnugbẹ̀
0: wọlé ní ìṣòro.
1: Ago explain ni o. Mo olúwa mi ẹjọ́ torí Ọlọ́run.
0: Àìráyè wọlé o.
1: Òjò rò wà ní ẹ̀yìn.
0: Ìṣòro.
1: Òjò rò bẹ̀ ní ẹ̀yìn.
0: Ìṣùgbọ́n bí ọba wù ká gbà. Téèyàn bá àtẹ tó gbojú lé o. Àtẹ tó gbẹ̀kù lé o. Àtẹ tó gbojú wíńdò wọlé.
1: Lẹ́yìn tó ti òkè àdónù tó dé mọ́ níyà. Àbí bẹ́ẹ̀ kọ́. Tó tún jayé fẹ́lẹ́lẹ̀ báyìí.
0: Kọ̀sọ́rọ̀ mọ́.
1: Àwọn kọ̀ntra bábá.
0: Kọ̀sọ́rọ̀ mọ́.
1: Àyè bẹ́ẹ̀ kọ̀.
0: Kọ̀sọ́rọ̀ mọ́ ti já mi báyìí.
1: SL.
0: Lọ́wọ́ ẹ̀.
1: SL like 7. XL.
0: Ló máa ń fi gọ̀ mà ní SL. Roman figure.
1: Ẹ mọ́ dà lóhùn.
0: Roman figure. Ṣọ́ ti yẹ ní alẹ́. Ini.
1: XL báyìí. Extra lajà.
0: Ṣé ń jókòó la? Irọ́ ọ̀wọ̀ ẹ ti ṣe ń tẹ́ nìkan ní ẹ sí inú Roman figure. Èyí
1: tó bá jẹ irọ́ ni ìwọ́kẹ̀.
0: Ẹ sì.
1: Wọ́n gẹ̀ẹ́tì ẹ̀
0: pálọ̀ sọ yìí. Inú Roman figure. Ẹ sì ṣe tẹ́ ni.
1: Ó fẹ́ gba yín nìyẹn. Ní tí mi sọ yẹn ni kẹ́yìn ṣe kí ni kẹ́yìn máa ṣe fọ́lọ́ ẹ̀.
0: Wàhálà ò lè rán fún gílálẹ̀.
1: Fájì yẹn èmi náà máa ṣerú fẹ́ fàájì bẹ́ẹ̀ yàn.
0: Ẹ já mú gba nǹkan gbìn
1: báyìí. 50-50
0: ni báyìí. Kò sọ̀rọ̀ mọ́ gba jámi lórí ẹ̀ báyẹn. Jámi lórí ẹ̀ tó bá ti jẹ́ oníbẹ̀ yẹn ni.
1: Sẹ́gbọ́.
0: Jámi lórí ẹ̀ báyẹn kò sọ̀rọ̀ mọ́ kankan kò sọ mí lọ́bẹ̀ yẹn mọ́.
1: Mo gbé tán yẹn ni o.
0: Kò sáyè lórí ibẹ̀ yẹn.
1: Gákà oyinbo. Ọjọ́ òbí kọ lọ́jọ́ òbí lónìí.
0: Yóò rọrùn.
1: Ọya kí
0: wọ́n. Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó Aníkà pírẹsẹ́ńtà yìí ni. Ẹkúnlé ọmọ Nàìjíríà gbáǹkọ́gbìn. Ìròyìn tó jẹ́ èyí tí a mú wá fún yín lọ́sàn-án òní. A mú wá láti ṣẹ̀rùbà yín bẹ́ẹ̀ sì ni kì í ṣe láti já yín láyà. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ gbáǹkọ́gbìn ìròyìn kẹ́ ẹ máa fi dúpẹ́ fọlọ́run ni.
1: Ọtọpẹ́.
0: Àbí ọba ṣẹlẹ̀ sọ́dọ̀ yín ò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ sáwọn kan. Àwọn tó wá ṣẹlẹ̀ sí náà. Àyè àfi yọ̀ wọ́n.
1: Bẹ́ẹ̀ni.
0: Àfiráfi ń gbọ́ lọ́nga náà ni. Ọlọ́run ò ní já burú kan ní kankan wa. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹkúlé o. Ẹ̀ka àsánbẹ̀ o.
1: Ọdẹ jẹ́ máa fi yẹ kí yín pé ẹ kú ìgbàládùn ẹ kó ìgbìyànjú ajé. Elédùà yóò jẹ́ ọjàre yóò fi èrè sórí iṣẹ́ kó wa wá.
0: Àmì.
1: Agbede torí pé ìkànnì ọmọlúàbí làwa ń pè bí ìkànnì àdáni àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ rèé.
0: Yes.
1: Tó ń gbọ́n sátẹ́gàn láti àfẹ́fọ́fọ́ Báláwú Alágbà lọ́ọ̀kẹ́. Ọ̀dà náà ẹsẹ̀ ngẹrẹ sápá abẹun àwa náà dé láti gbé yín débẹ̀.
0: Ọlọ́run.
1: Torí pé ẹgbẹ́ ẹgbẹ̀rún ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ o. ibi o ni kogun sakata eni kokan wa
0: mi o
1: edakun amu wa kele didamu adugbo be ba re n to lo re ya ke to ya da to ya palamba to lo jamo po won po loni ore mi to dara julo sa fun
0: gbera
1: to lo si akata awon ile alase to ni se pelu eto abo wa ko fi tun leti leyin yin o bi ere ora be igbe gba mole
0: ma ja iyen na npe ni ma jamo sa
1: ne da fi ma kekan ti lojo okun oye je pade ni ata erijara ni agbaye ojopo Facebook e lo se awari e ni tona splash fm 105.5 Ibadan e like e love e ba ni share comment yin e je ko ma gbera mewa mewa e eni kokan ni tola ni Aladela jaloruko temi ye royin ni awon ko sere omo ton so ton so ton gboraye
0: obirin nu
1: a pere ire omo lu abi one
0: abeyin oja si
1: ori yin o wa
0: nbe
1: o ga
0: oya ba ni bujo dabole latapa todo re ka wa bere si ni gbaraka sida loloko kan ejeji
1: okay now
0: lori gba nko gberoyin ba se dale losan oni e ja fun alawon akori ori e
1: ba ba ni wa mo jo e mo jo wu e mo jo wu
0: Yeah, ka jowo
1: o jowo buruku ni ara won he ni o
0: ah
1: ko ri owo he
0: otan
1: eh ewon ni
0: kini ti en bendi nkan yi te en jowo ile
1: lo awon ti eda na pa pa
0: eh ajo je dun
1: adaje o da
0: e be ni na
1: if you travel alone
0: you dey alone
1: na bi ki wa ni
0: eh bo lo so be
1: ki wa lo wa be
0: i bi kan ni o kan ti da si ṣùgbọ́n tó bá jẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa ni àjọ jẹ́ ọdún dáadáa àjọ jẹ́ ọdún bẹ́nìkan ò ní
1: ṣùgbọ́n
0: tó bá jọ́dọ̀ àwọn ìyá wa pẹ̀lẹ́ láyà méjì kò so ohun tó burú obìnrin bá lọ́kọ́ méjì obìnrin bá lọ́kọ́ méjì ìlẹ́gà ni
1: aláwọ̀ burúkú ni ó lè ní jẹ́ báhùn
0: ìwọ ló lè bẹ́ẹ̀
1: wọ́n ló tọ̀ tó jalè ni wọ́n bá ti lọ́kọ́ méjì
0: wọ́n aji lo nu aye
1: iyan je buruku of the highest order
0: ara e na ni
1: a to pe a to bi kokan lajo mo ni olo
0: idi mo bele mo koja ka si nkan
1: kokan ni
0: idi mo bele for women one man
1: ikokan
0: ayo je lo si da bole lori awon ogere ori iroyin ta da bole fun yin lo so ni won ni awon agbebo kolu ibudo wa kusa kan ni ipinle plateau won si gbemi awon obi merin ototo nibe ati wi pe ìṣẹ̀lẹ̀ ìdígunjalè kan wáyé o ní ibùdó kan tí ó jẹ́ wípé alẹ́ ibi tí wọ́n ti ṣe fàájì alẹ́ ni lẹ́yìn ọ̀rẹ́yìn ọwọ́ padà tẹ ẹnìkan o nígbàtí àwọn tó kù tí wọ́n ń wá wọn lọ́wọ́ báyìí ọwọ́ sì padà tó tẹ̀ wọ́n lórí ìṣẹ̀lẹ̀ tó di gbàǹkọ̀gbì tó wáyé lápá abẹ̀yẹn náà.
1: Ó dá ẹjẹ́ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ kan ò tó kàn wọ́n kogú ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìyàwó ilé kan rèé ó dúró tán ọlọ tààràtàrà o ìyàwó ọkọ ẹ ọmọràn lọrùn àrèmábọ
0: ìṣẹdá o
1: ọdẹ alátibẹ ká wá lọ sẹngẹrẹ sípínlẹ èkó torí pé gbáǹkọ gbì mìíràn ó tún wáyé ń bẹun. Wọn ní ẹgbọn ẹni ogún ọdún náà rèé ó ṣe àlàyé púpọ púpọ ju bó ti ṣe bẹẹ tọwọ kọ òun níwàkuwà àwàjáàmù àwárébété ó ṣe bẹẹ ọjọ tíkẹẹtì ọnà àrèmábọ fún sàjẹ olóje òṣìṣẹ elétò ààbò ọlọpàá nù ó náà dágbére fáyé ní ìpínlẹ èkó. Báwo ni àwọn ìṣẹlẹ ọhún ṣe wá wáyé gan gbáǹkọ gbé àìgbọdọ má gbọ ni a gbọ yẹbẹ ṣe ti gbọ yín lọsànán òní o.
0: Amúmeríà ìròyìn kan bí tí ó fẹ́ fara pẹ́rú èyí tí ó kà lẹ́ẹ̀kan yìí ṣé òwú ni kápẹ́lẹ́ yìí ni àbí kíni.
1: pé
0: wọn ní arábìnrin kan tí í ṣe ìyàwó lọ́ọ̀dẹ ọkọ ó sì wo ìyàwó akẹgbẹ́ ẹ̀ tájọ jẹ́ obìnrin lọ́ọ̀dẹ ọkọ wọn wọ́n jọ ń jẹ pọ̀nà ọ̀nà kan náà ó sì fi ọmọ odò fi gba ẹ̀mí ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tí ròyìn yìí fi jáde tó sì fi ń de gbàǹkọ gbè ọlọ́run kò là wá nínú irú àwọn èèyàn
1: báyìí
0: kọ́ sàmọ́ fún wa ní obìnrin pamẹ́ ń kú
1: aborí
0: bẹ́ńbẹ́ sọ́kọ kọ́lọ̀ mọ́ fún wa nílùú rẹ̀.
1: Àmì àṣẹ ẹ̀dùmàrè ó dá ẹ jẹ́ ká tún wò wá ọ̀tọ̀ ni wípé gbàǹkọ gbè mìíràn tún rèé. Wọ́n ní géńdé kan lọ́wọ́ ṣìkún òfin ti gbámú báyìí ní ìpínlẹ̀ Cross River bẹ́ẹ̀ sọ tí a fi kàn náà ni wípé lẹ́ni ọdún méjì léni ogójì wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ ogun ẹnìkan àgún pa yanyan ni.
0: Ìṣẹ̀dá o.
1: Báwo wá ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan-an? Kẹ́ni tó fa sábàbí? Àjọ NDLEA ilé-iṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé ọwọ́ ọṣẹ́ ó tún dunlẹ̀ níbẹ̀ un. Àwọn igbó kan eléyìí tí wọ́n fi dágbó okùnkú yè won ni ose be won dana sun keri keri ni awo ase kun ofin wa to afrasi meji ne bo ni yen ti sele gbanko gbe
0: eh akori lo ni ranran na lo tun jade lapa bi bi omi ti bo loju orun o si pada tun sose ni ipinle osun koda afara kan re o gbe lo ni tefe tefe lo ba so awon eyan to ku sagbegbe yi lo ba so won di onile okan o ti gbe kere wole re eh beyan ba ri photo yi eyan go tun wo pe se ilu kan na si leleyi sugbon sa ipinle osun na lati lanfani ati ri

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Flash FM 105.5.
7: Àìrìnjìnà làìràbù kí ọ̀kẹ́rẹ́ bákọ́ bí bákọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
8: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ́jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí.
9: Yes.
8: Ẹ̀yin olólùfẹ́ wa, ó yá ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà yẹn o.
9: Ọlọ́run.
8: Ẹ máa lọ sí ojú òpó ní àti ayélujára ní àgbáyé, bó jẹ́ pé orí rédíò yín ni. Ẹ lọ ṣe ọ̀wárí ìtọ́ni 95 ìdánudúró ráńpẹ́ àti 5. Ẹ bára yín nìkan ni ọmọlúàbí.
9: Kẹ́ ẹ máa fi ṣe fàájì lágbàgbẹ́
8: o. Ẹ̀mí yọ̀tọ̀ mi ti yín jà
9: yìí.
8: Yọ̀tọ̀mí nìkan àjẹfà. Ọ̀dà ìròyìn èyí náà ló jẹ́ ká jẹ́ ọjà kọ́ gbàdúrà náà. Kọ́lọ̀ wọn bá jọ̀wọ́ kọ́ máa fi iná ọmọ ju ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ dákun bá a bá ti rí wípé òjò ń rọ̀. Àbá tá a jẹ́ abiyamọ, ẹ jẹ́ amójútó àwọn ọmọ wa. Bábá pé wọ́n wà nínú yàrá àtàjà wa. Ẹ jẹ́ ká fi àgbàlagbà kan sítòsí. Ká kún ọ jáde bàbá rí pé bíi tíṣọ́ọ̀bù wá wà o. Àwọn wáyà gbabẹ̀ kọjá. Ẹ jẹ́ ká sá àsálà fún ẹ̀mí ara wa àti àwọn ọmọ wa. Ó yẹ jẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ pé ó gbomi lójú ẹni. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn ọmọdékùnrin ẹni ọ̀dún 11 méjì kan. Wọ́n ní àwọn méjèèjì wọ́n ṣeré wọn jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ni nínú yàrá ìtajà ìyá wọn o. Lẹ́yìn tó wà ní agbègbè Ìtọrẹ ní ìpínlẹ̀ Ondo ńbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ṣá ìṣẹ̀lẹ̀ gbáǹkangbé tá à ń sọ nípa rẹ̀ yìí. Ọmọ ṣekú pa Olóyédè Ayọ̀ àti Clinton Kọ́léọlá nínú gbólóhùn náà tó di àkọsílẹ̀ ìwé ìròyìn Daily Post. Ó ní ìṣẹ̀lẹ̀ tí à ń sọ nípa rẹ̀ hàn. Ẹ jẹ́ mọ̀ pé àròjọ òjò òun náà ló bẹ̀rẹ̀ lẹ́yìn tó sì jẹ́ pé wáyà iná ti ṣe okùn èyí tó ń pariwo iná tantan. Ọ já báyìí látorí òpó. Wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé orí ibùdó ìtajà ìyá àwọn ọmọ náà ó ní wáyà ọ̀hún já sí o nígbà tí ó bọ́ síbẹ̀. Ìbẹ̀rù bójó ṣe bẹ́ẹ̀ ó bá àwọn ògo wẹ̀rí ọ̀hún lálejò. Wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé àwọn méjèèjì wọ́n gbéra tán o. Wọ́n ń ṣe kìràkìtà ó yá já sálọ kásá jáde. Wọ́n ní èyí náà ni wọ́n ń gbìdánwò kò tó di wípé wáyé ọ̀hún tó ṣubú. Ó mọ̀ máwọn ọmọ náà dágbére fáyé. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ àbadì ọ̀hún tó ṣojú ẹ̀ nígbà tí ó ṣe àlàyé bíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ó ní ẹ̀gbọ́ iná gbé àwọn ọmọ náà o. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n dágbére fúnlé ayé pé ó di ìgbà ó ṣe. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo èèyàn Jimo Abayomi òun náà ṣàlàyé inú ọ̀rọ̀ ìwádìí rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni a ti gbìyànjú ya ìwádìí o láti mọ báwo gan-an ní ìṣẹ̀lẹ̀ gbáǹkangbé ọ̀hún òun ló ṣe wáyé. Nígbà tí Abayomi ẹni tó ṣe àlàyé atótónu ẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà àwọn náà débẹ̀ àwọn fi ojú àwọn rí báyìí lẹ́yìn tó sì jẹ́ pé àwọn ògo wẹrẹ méjèèjì náà ó ní ẹjẹ́ mọ̀ pé wọ́n ń gbìyànjú ni láti sá àsálà fún ẹ̀mí wọn o láì mọ̀ wípé ọwọ́ já iná náà ó ti ká gbogbo agbègbè níbi tí ibùdó ìtajà ìyá wọn wà. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó wá ń kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí àwọn ògo wẹrẹ méjèèjì àti àwọn òbí wọn o wípé ìpapòdà àwọn méjèèjì ó jẹ́ àdánù ńláńlá ó sì jẹ́ èyí tó ṣe bẹ́ẹ̀ tó kọni lóminú. Nígbà tí ó parí àtótónu rẹ̀ ó lóun fi ń dá wọn lójú ni o. Àwọn èèyàn rere ìpínlẹ̀ Ondo wípé ìwádìí alágbára yóò gbìyànjú láti lè tú wọn fó kí lohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ abàmì èyí tó di gbáǹkangbé tó ṣekú pa àwọn ọmọ méjèèjì. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ arígbọ́ gbáǹkangbé rè é fún ti ọ̀sán òní o.
9: Ẹ já lọ sí ìpínlẹ̀ ti Plateau káwọ́ ìṣẹ̀lẹ̀ gbáǹkangbé tó ṣẹlẹ̀ yìí kọ́lọ́hún kó máa ṣọ́ ni.
8: Àmì o.
9: ko din ni awon obi meta ti won be ni budo wa kusa kan ti emi ti bo lenu won bayi le opolopo awon eyan mi tun pada farapa yana yana gege bi won ti ni awon agbeban kan ti won je Fulani na ni won kolu ibudo iwa kusa yi ti nbe ni agbegbe ti rakun iyan ni joba ibile ti barkinladi npele ti plateau lawun gege bi ani ti isele isoju re okan lara awon eyan ti ori pada koyo ṣugbọn to je wi pe isele na soju e gan nipa to o soju mi koro gangan ni oni awon agbeban yi ti won je Fulani ni yabo ibudo iwa kusa yi lowo ago meta ago merin aboro le lojo aje monday ana won sisina ibabo awon osise tin be ni budo iwa kusa na ti won fi gbemi awon eyan yi won ni awon eyan ti gbemi won yi ogologo awon eyan mi ti won sa sala fun emi won na to pada farapa tori won o ti e wule woju se debi ti won woju enikankan
8: masun
9: won sina ibabo le fun awon eyan ni be moni eni ti isele yi ti o foru tori pada koyo John Sabo inepo ko re to tenu boro yin fun awon oniroyin o se alaye o on gangan lo ji ama wi pe awon eyan yi Fulani ni won won si dede yabo awon nibi ti awon wa ti awon tin fo apata o oni pelu eyi won sina ibobo le moni be si ni won bere si ni yi na bobo le fawon eyan gbagbagba be ibo ta won gbo bayi oni kaluku bere si ni sasala saki joki jokiri lati dabobo emi ara won koda nigba ti won tun ma fi idi isele yi ti won fi ma mole eni ti se akowe apapo iyen national publicity secretary fun egbe ti Beron Youth Molders Association BYN Rian Tangwan o fi idi isele yi o fi mole o be na lo salaye wi pe isele yi nko ni lo minu o be si ni aye ti awon wa yi awon wonje ojo awon ni kan mama je ka won pade nti o pada ma je awon nbe ma won ni Tangwan ninu atejade to fi to awon niroyin leti o salaye wi pe iru isele gbanko gbe to sele yi o je yi to tun buru jai ta won si npepe si akata awon alase ti nbe lagbon eto abo wi pe egbiyanju e ba ni mu won o gbogbo awon amukunsike ni bi ti pon mare lewe ti won sise labi yi won ni ki won mu won ka won na o si foju ko ata ibawi ofin o bo ti to ati bo ti se ye awon setan lati fowo so wo po pelu awon osise leto abo lati wa gbodekun fun awon eni bi won yi o
8: kọlọrun ọba ko jọwọ ko ṣanu wa
9: ami
8: gbankọgbe miran lo gbe wa taratara ka lo wo wa ni ipinle ti bọchi won ni eje mo pe o se ni laanu pupo ju tori pe iyawo opa ya le e o
9: ah
8: eleyi o lagbara pupo ju nigba ti le se olopa ni ipinle ti bọchi won ni won fi kele ofin ogbe iyawo keji kan le eni odun meta le ni ogbon ni o e ri bayi bi won ni awawu aruna ẹni tí ó fi ẹ̀sùn kàn wípé ó ṣe kú pa ìyáálé rẹ̀ Jamila Adamu ẹni ọdún mẹ́tàlé ní ogójì nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni ẹjẹ́ mọ̀ wípé ìgbónára yìí pọ̀ jù wọn ni àwa ta ń sọ nípa rẹ̀ yìí ó ní ìgbónára púpọ̀ kọjá kínla
9: o kílódé
8: ìgbónára yìí náà ló pọ̀ jù
9: tí wọ́n bá boys block sí
8: ó yà mí lẹ́nu
9: bára rẹ̀ bá gbóná kọjá làwọn dash block sí la
8: òfin tiẹ̀ ti gbá mú báyìí
9: well play
8: ẹni tí wọ́n bù sí la yọ kọjá omi tútù yọ mọ pé òfin orílẹ̀-èdè nàìjíríà kọ mọ pé ná bí mi kọ mọ para mi gbóná kọ mọ pé wọn fẹ́ mi léèyàn níjó nísinmi kọ mọ pé wọn fẹ́ lémi èmi náà níjó ríbi gbádùn nítorí náà nǹkan ọmọ ìjọba ni gbogbo apáta porongodo nígbà tí wọn tẹ̀síwájú inú atótónu náà wọn ni ẹjẹ́ mọ̀ pé àwa ò nínú burúkú yìí ó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ burúkú o èyí tí ó mọ̀ ṣe kínní tí ó pa ìyáálé ẹ̀ wọn ní bí ìjà bí ìjà o bí ète o ní ọjọ́ ìkẹtàdínníọgbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà níbẹ̀ wọn ní ọjọ́ ọ̀hún gan fúnra rẹ̀ ọjọ́ sunday àìkú ló bọ́ sí o wọn ní bó ṣe ń débẹ̀ báyìí inú bí ọ pakuru mọ́ ìyáálé ẹ̀ wọn ní kí ìyáálé ó tó sọ̀rọ̀ wípé wọ ṣé bí wọ́n fi ọ lémi ni kí ló dé tí wàhálà pọ̀ tó báyìí ẹ wá jẹun tó tún ṣe bẹ́ẹ̀ tó fẹ́ mu ẹ̀ tí ń jẹun lọ́wọ́ o wọn ní ẹjẹ́ mọ̀ pé kò tiẹ̀ bẹ̀ṣùbẹ̀gbà rárá ó bínú tán pátá porongodo ó gbé ọmọ ọdún pọ́ńbù ọ̀hún lọ́wọ́ báyìí wọn ní sọ fún ìyáálé ẹ̀ pé òun á sẹ́mọ́ ọ lórí tóun bá ti sẹ́mọ́ ọ lórí báyìí ọ̀dàgbé fáyé nu o won ni be ni ya le so pe ah o je wa pa hun baun o to be ni to yi na nkan o baun ni bujoko tohun ni ohun o ni dide oni ko hun o sun ohun sun o to joko tan ole nto ba nle afi ko dide fun o oni oro ina ni so lowo o je ko to be sibegba oni e je mo pe awa la modo o di pako eyin o ni waju ori iyale e won ni o lo le be ni o o si se be o dagbere fun ele aye nigba ti awon eyan ti sele ohun e to soju won ni agbegbe won be ta won soro won ni egbe sele ta nso npa re yi hun ko sese ma waye won ni awa ta nso npa re yi hun iyawo obu ni le to je pe latojo toko re ti gbe wole ko je ki yale re o ko je ko nisimi bo ti nwo ke o kere omo agbenso fun ise olopa nipule bauchi ti wa soro bi pe egbo awo aseko ofi ti gbe nle janto be ni bi wadi e ba ti fori labi kan bayi awon gbe lo siwaju ile ejo nigba ti ile ise olopo pari atotonu re won ni sugbo sa iwadi o tun waye na lara oku iyale e eyun jamila won ni idi ta won fi se iwadi fun ni pe lati mo yala boyoto ni to se kupa yato si omodo
9: okay
8: eh won la won fe se iwadi autopsy
9: sugbon kankan saaju
8: en kankan lo saaju ko mo je pe boya o ko la mo to be na ju be ko mo je pe nkan mi ti wa ni ara iyale e won ni ayewo ti won se fun awon okuta mo se autopsy o won ni awon se be awon se fun ologbe nje iyawo wa nko baye won lo ti wa lakata ofin orilede Nigeria e ri bayi bi edakun tan ba fe yin leyan
9: eh
8: iya leyan je onisemi
9: abi
8: o nlo ni onje
9: ki ya le o te se ewo ti iya le wo iyawo iyawo gbogbo yin lo de oko
8: baba pa o ba ko se pari
9: eh
8: eh
9: nkan yo kan na sa le jo koti
8: abi
9: abi ke nti o di na
8: e to kan na si la jo ni
9: eh nkan o ni dun kan
8: be ni
9: e wa ni
8: ayi iya le na e ma fi suru na kun
9: eh
8: eh so ti ye yin bayi
9: nbi te je de o dara pe bo ti lo nu
8: nbi ati je de mo lo ma ti so pe eyin yin oro
9: bayi o ti e le tan agbon
8: si to melomi
9: nti ti o nbe nla yi to pin
8: abi
9: iti nbe nla
8: e fi ilana si ni
9: olohun iyan na npe leja bubu tan
8: bele asu ba lo sodo bimbim to ba lo jo meji
9: eh eh
8: yo pada wa
9: lagu melo
8: ojo meji nbi o di melo
9: bimbim
8: ya maliki ya mo ti manage e lororu fo di jo meje
9: wo lo mo
8: o ti yeyin ba
9: eyin
8: na e gbe kale e fogbogbon
9: je ibi tola ni ti to fun yi lo daju
8: e fi to
9: bo ti to yi na lo ni
8: e fi to ni be ni o e fi to ni be ni o eno je ba kan mo gba na eni keji
9: ba
8: awon kan mo ndaja le
9: sori ti ti en be nle yi to je
8: ndo ma kan ni keje jo lo be o
9: aleja bubu tan ni ibi olohun se de eja bubu tan ni ki tan
8: olohun ti fe na wa o fe na obirin o fun wa ni ola ti ki tan ki won la npara wa fun tori olohun
9: ola ti ki
8: tan
9: well play
8: itan aje ti jojo ogbo ni
9: oye mi de be
8: eje ka ma se
9: so ba n gbo ipo ogbe nde be ogbe nde be oye mi de be
8: oje ile nbe ni eda ko eja ma se suru
9: okay o eje wo sele kan ti o sele yi isele to ni agbara ni o eyo si ma je eko fun opolopo awon eyan na wi pe eja ma ro le meji e ma wule je ki ibinu ko ma rubo wa loju laaye kaaye ta ba wa osise olopa kan saji oloye ni won ti kede re bayi wi pe emi ti bo ni enu e leyin ti oko Lexus EX350 kan to san male to si wo turutu fun bibuso bi melo kan ko to pada jale isele isele ni agbegbe egbeda oni ipinle Eko lasiko ti won ni isele yi waye o lojo kerin din ni lojo kerin din logbon oshu kesan odun ta wa yi lowo ago meji koja ogun iseju 2:20 p.m. lolugbede street iyan ni egbeda ni ipinle Eko gangan lasiko ti awon osise leto abo ti won ma se ise eduro kaye yin wo stop and search ina se won si da oko Lexus ES350 pelu namba idanimo FKJ223KX won ni da duro ngba won da duro oduro nje ki won ma bi pe duro bayi
8: abi
9: where is your particulars
8: iwe oko eda
9: iwe oko eda what thing you carry
8: ki lo gbe
9: ki lo gbe da si eyin butu ka sayewo
8: iya
9: won ni ai olapa osise eleto aboyi koda eni to je commissioner fun ileise olapa ni ipele ko ti jani fothai o sipaye oro yi lojo aje monday ana ni bi joko awon oniroyin to waye pelu igbiyanju ti le se olopa ti won sa ati bi ti nkan de duro gan lori isele yi gan ni pato igba ti o ma se alaye ireko itola ni oni eni ti isele yi towo re se to fi oko gba olopa yi to si pada ran sorun arimabo o je omo odun mokan le ni ogun 21 year old olumide olusola eni ti won ni won da oko re duro ti sergeant John Okediji
8: afisuru
9: ti ohun si ni ki ohun o lo si egbe driver where is your particulars ko si ma bi lere oro
8: won ni
9: sara ilo ba shina bu oko shishina ti o shi bu oko bayi
8: ojiji
9: o wo oko na o wo saji oloye yi iye sergeant John Okediji
8: olong gba wa nbe
9: o wo o si san mole o si bere si ni wo lo labi oko isi nwo lo won ni eyan nbe labi oko o ti je mole
8: duro
9: won ni o si ni to bi iseju melo kan afigba ti awon eyan atawon osise leto abo to ku ti won le oko yi won le titi ti won fi pada mo mole ibi te wa mo si o pelu awon eyan ti isele na soju won ti won o le mu mara mo won le oko yi o ngba won pada da duro won wo driver yi ti se omo odun mokan le ni ogo olumide olusola won wo le leyin oko won si gbianju lati gbe arabere yi ku o ni abi oko na ṣugbọn ngba won gbe won du kemi o ma ba bo loju ese nbe na ni ti sare gbe sinu oko won gbe lo si ile iwosan ikose isegun ta mo si lasut iyan Lagos State University Teaching Hospital ti nbe a mo si lasu ni ipele Eko wi pe ki won tete du ise ilu ni nse ise ilu ni nse ise ijoba ni nse e ba ni du ṣugbọn si iyalenu Sergeant Okediji pelu ifarapa lopolopo to ni ati apa to se si agbari re na
8: Olorun oba
9: loju ese ngba ti won dele iwosan yi won gbe jebete le an lo ni o tori pe eleko ran ti pada polowo ileko ajile orun si o fun Sergeant Okediji awon dokita ti nbe lenu ise nbe nti won so ni pe elemi ti gba o sergeant ti lo o emi ti bo o won baraje nibe ṣugbọn ko so meji won okuku ni pada to gbe ku o nibe mo
8: abi
9: loju ese na won si gbe oku yi na okuku ti doku na re kọlọn ko ma yi o ko wa pada bayi doku
8: ami ase
9: to se ni ti o ni doku lo to ṣugbọn ko ma je o ya bayi kemi wo gun ko ma wa gogo ya ko fa lafia to po ko fi jinki wa
8: ami ase do
9: ma won pada wa gbe oku sergeant Okeji di o won gbe lo sile igboku si ta ma si Mellon Hospital Mortuary lati se oku e lojo si ati ayewo loto ayewo losi lati se si lara nbe won ni ṣugbọn o ọkọ ti o pada sensa je loye na mọle Lexus EX350 won pada gbe ọkọ na won gbe lo si tesan yan agolopa ọmọ ti isele na wa towo re se ti se ọmọ ọdun mọkan le ni ogun olumide olusola won na o wa bere si tenuboro
8: pepepe
9: ki lo sele gan ha ajaju lowo o
8: mashum
9: nti o ti e pada duo o ni we ko ni we
8: abi
9: yo ti e wi tenu re
8: ah
9: olorun ko sanu fu wa
8: ami ami
9: eni ti ti e ti jona ko ni ko na mo ti wa
8: bon ba mu gilo to ni dan do nfe ko na eyin egbaro yin ku o legbe o
9: egbe ku o olorun o sanu fu wa
10: e ku le o ah ebi n pa ka si nkan si ni la
11: e kaabo iya mi ki le wa je bayi o
10: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
11: be ni iya mi Golden Penny Noodles lo le se
12: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun Golden Penny Noodles
10: ṣe wọn kọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí
11: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
12: Golden Penny Noodles. Ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ̀ báyìí.
13: Your Nescafe is not just a drink, it's your

0: Pure vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
5: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
6: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
3: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: After me, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
11: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Bẹ́tẹ̀lì ibùgbé ayọ̀.
14: Ọlọ́run ti ṣetán láti ṣe bẹ́ẹ̀ ni àti àmísí ìlérí rẹ nínú Bẹ́tẹ̀lì ọdún yìí.
15: Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, also known as the Triumphants, presents Bethel Encounter 2026 with the theme Yes and Amen. 2 Corinthians 1 verse 20.
14: Ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ tí ò tí ì sí ìmúṣẹ fún máa bọ̀ wá ní ìrírí ìgbàlà, ìṣẹ́gun, ìgbédìde àti ìwòsàn níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn bíi Prophet Israel Afolabi, Prophet Ọdúnayọ̀, Prophet Joel Ọlálérè, Prophet Àbáyọ̀mí Oyèlọ́lá, orí adé ọjọ́ náà ni Kábíyèsí Gbadé Àlàdé, Alájùmọ̀lẹ́kẹ́ ti Àjùmọ̀lẹ́kẹ́, àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Sam Sax, Adufẹ́ and Crew, Ayọ̀bami Adélẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, aka The Triumphant, ló wà ní Balogun House, Molusi Street, Molete, Ibadan.
15: The sexman Prophet Gbadero Olúmayọ̀wá Ayọ̀bami is inviting you to be blessed. For my inquiries, please call 0806-017-1933 or 0805-874-3523.
14: Bẹ́tẹ̀lẹ̀ kántà tọdún yìí, ọ̀nà mi àlà lórúkọ Jésù.
16: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
17: Akinyin wípé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí.
18: Ibà.
17: Dáńkọ́ ìròyìn ṣe bẹ́ẹ̀, ó ń tẹ̀ sọwọ́ iwájú. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ ẹ lọ tààràtàrà sí ojú òpó lórí rédíò yín nù. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ìtọ̀nà 95 ìdánudúró ráńpẹ́ àti 5 yóò gbé yín wá sí ìkànnì ti ọmọlúàbí.
18: Bẹ́ẹ̀ni.
17: Ẹ wàá máa tẹ̀lé wa ní àti ayélujára, kẹ́ ẹ lè bá a mọ̀ ní òrèkóòrè táwọn ètò wa tó bá ń gun orí àti ayélujára ń bẹ̀. Wáyé ẹ jẹ́ lọ sínú gbàǹkangbè mìíràn pẹ̀lú àkọsílẹ̀ ìwé ìròyìn Vanguard. won ni owo asikun ile ise olopa nipinle Abia o na lo se be to de pupo ju o won ni an be lo egbo iberu kan nibe ta won eko atani apani e ti an mori mego si ni arin gbogbon ijoba ibile kan e ti an pe ni omonu oche won ni egbo iberu ta n so nipa re yun o wa ni agbegbe ti an pe ni ise oche ni ipinle ohun nigba ti won tesowo iwaju mi pe awon osise leto abo olopa eka ti ipinle Abia won ni won gbera to ojo Saturday abameta to re koja lo won ni an lo taratara eyin o si toketi le agbegbe na won ni sugbon sa ngba won debe won kolu won won kolu baraka won won ni eja mo yi pe kete o eta na ti ka fi pe eh ojo ti de ise ti ja won ni an fi eyin gbegba male ni joda afurasí mélòó lọ́wọ́ ṣekú ọ̀fi gbá mú wọn ni ó ṣe ní láàánú púpọ̀ jù wípé afurasí kankan ọwọ́ ò tí ì tẹ̀ wọ́n ṣùgbọ́n àwọn nǹkan tí a ká mọ ẹgbẹ́ ìbẹ̀rù náà wọn ni wọ́n bá àwọn agbárí ènìyàn èyí tọ́tọ́ bíi 28 kọ́lọ́n kó gbà wá ńbẹ̀ àti àwọn egungun o wọn ni wọ́n bá níbẹ̀ àwọn ẹran tí wọ́n ti gé báṣíbáṣí wọn lẹ́yìn náà wọn bá ní àkàtà wọn bẹ nígbà tí iléeṣẹ ọlọpàá wa fi ń da gbogbo ọmọ orílẹèdè nàìjíríà lójú pé ìwádìí alágbára ó ti gbìnà yá àkọkọ náà àwọn ohun ìdánimọ àwọn ọpọlọpọ èèyàn tí wọn ti pa tí wọn kó sí ojú kan bẹ wọn ní iléeṣẹ ọlọpàá ṣe tán láti máa ṣe àyẹwò rẹ lẹsẹẹsẹ èyí ò lè fún wọn ní àǹfààní láti ṣe àkójọpọ àti àkọsílẹ lẹyìn tí wọn ó fi wá na orúkọ ọhún jáde gbogbo àwọn èèyàn tó ṣe é ṣe kí wọn mọ ọwọ ẹni wọn láì mọ wípé àwọn ẹkọ apani yìí wọn ti dẹmí wọn légbodò sínú ìgbé ìbẹrù nígbà tí ó parí atótónú rẹ agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ó ń sọrọ ńbẹ wípé kọmíṣánná fún iléeṣẹ ọlọpàá ńbẹ o eyín àfọlábí ló ti pàṣẹ ṣáájú tẹlẹ pé ìwà ọdaràn bó ti ń wò kiri ọmọ o kò gbọdọ ráàyè mí ní tìbútòrò ìpínlẹ Abia nígbà tí àfọlábí wá kéde ẹ̀yàyà wípé ìpínlẹ ọhún o jẹ ìpínlẹ tí àlàáfíà gbọdọ ti gba àkóso ọ̀nà tá à ń pè ní ìwà ìpani ìjínigbé èdègunjalè àti àwọn ìwà ìgbébọn gbogbo yóò di ohun àfẹ́yìn etí egun tó ń fi aṣọ ìwé ìròyìn vangard ló jẹ àrígbọ́lọ́sán yìí ó gbáǹkangbì ìtúnú kọlọ́hún ọba àkókò ayọ̀ ń bẹ̀.
18: Omi tó bọ́ lójú ọ̀run fún wákàtí gbé wákàtí pọ̀n lọ́jọ́ ajé Monday àná ó ti gbalé gbọ̀nà mọ́ wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ ti Benue kódà ẹlòmíì ń wọlé rẹ̀ lọ́ọ̀kan báyìí ni kò lè débẹ̀ ọ̀nà gan ò sí láti wọlé o gẹ́gẹ́ bí wọ́n ti wo sàkún ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì omi tó bọ́ látojú ọ̀run nílùú Makurdi ni ìpínlẹ̀ ti Benue nígbà tí wọ́n mọ ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí omi ti bọ́ lójú ọ̀run fún wákàtí gbé wákàtí pọ̀n kò jẹ́ kí ogunlọ́gọ̀ àwọn olùgbé lágbà agbègbè bíi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé fódìdí bí wákàtí bíi mẹ́sàn-án ìlòjó fi ń rọ̀ lọ́jọ́ ajé Monday àná yìí léyìí tó padà gba ọ̀nà gbalé ní àwọn agbègbè bíi Achusa New GRA àti ẹ̀yìn Radio Benue Iyima Iye Naka Road North Bank Anpa Quarters Tile Kwodo Tawase Agbadu ti ẹgbẹ́ agbègbè ti Wurukum àti Wadata wọ́n ní àwọn olùgbé tí wọ́n ń bẹ ní agbègbè bíi tí ẹ̀kún omi ti padà ṣọṣẹ́ yìí ogunlọ́gọ̀ wọn ò lè láǹfààní àti wọlé àwọn tí ń bẹ lè ò láǹfààní àti jáde bẹ́ẹ̀ sì ni gbogbo dúkìá wọn ọ̀pọ̀lọpọ̀ iná ni omi ti mọ̀ mọ́lẹ̀ ń bẹ̀ ẹnìkan tí ó wo sàkún bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣe lọ tó sì lọ láti wo wípé ibo ni nǹkan dé dúró ó ní àwọn ilé ń bẹ̀ lé omi ti mọ̀ tán bẹ́ẹ̀ sì ni àwọn ojú ọ̀nà gan-an kò ṣe é tọ̀ láì mọ ibi tí èèyàn gbẹ̀sẹ̀ dé tí èyí fi padà bá wọn kó nu kòtò ẹnìkan tó jẹ́ olùgbé agbọ́ Benedict lórúkọ rẹ̀ ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ti ní kì bá ti pọ̀ tó báyìí ká ní wípé àwọn ojúṣàn omi gan ò padà mọ dí àwọn èèyàn ò máa padà mọ dí ojúṣàn omi tí ẹ mọ àwọn àkànṣe iṣẹ́ ojú ọ̀nà eléyìí ti lọ lọ́wọ́ wọ́n wá padà rọ gómìnà Ayọ̀tí Alia láti tètè pakiti mọ́lẹ̀ lójú lórí àwọn iṣẹ́ yìí kí wọ́n gbìyànjú láti bá wọn láwọn ojúṣàn omi tí omi lè tètè máa gbà bó ẹ̀kún omi bá ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ kò ní lè pọ̀ tó báyìí yóò lè jẹ́ kí omi ó lè máa lọ ní gèrègè agbo tun wa salaye o wi pe awon aye mi ti won ti ato ti gan awon ni pada ma so wi pe awon bi ti awon kongila to gba ise ti won pada di gan o tun se akoba fun isele gba nko gbe omi to bo loju orun ah bo ti se waye ohun elomi to tun je olugbe na Angela Atom ona se alaye wi pe awon akanse ise ojuso mi ti nlo eleyi ti won di awon apa bi kan ti kan mi si nlo lowo o nja dina gbo ku fun isele to sele yi ama ko seni to le fi so le tepu ti ele omi latoju orun ko ma ba bo o ori sugba o egbiyanju ke ba ni fe awon ojudo ati awon ojuso mi eleyi ti akanse ise na to tin lo lowo ki nko le tete ya ama o eni ti o wa je olori leka royin fun ile ise to down si isele pajawiri iyen sema ni ipele ti benue tana agba ona fidi isele yo fi mule o si salaye pe lotitu ati lododo lawon ti ri awon awe esu kokan gba lori ekun omi eleyi ti o pada sele ni ipele benue na olohun yo ma so wa yo si ma fi abu to daju yo ma fi bu wa dada
17: ami ashe dumare oda je ka lo taratara sakata ile ise leto abo dss won ni agbe ejo lo siwaju ile ejo le ti an sin kede eyeya ni waju adajo mi pe ki won jowo jare danieli o gbodo se be ki won yegi fun tete ti emi yo fi bode lara eni o won ni aso ti o fi kan na ni wipe ohun atawon akegbe ri awuwo daran won wo wa ijinigbe be ni o tun se be won se kupa eyan meta nipele sokoto eyan ninu osu keso odun egbe wo odun oko ole meta o eyan odun 2023 nigba ti won teso we waju won ni eje mo wi pe Usman Ibrahim en tawon eyan mo si Daniele ona lo je pe o ti ba nkan je jina mawon eyan rere ipele sokoto lara o nigba ti won ra webe ni waju adajo eyo ti ile ejo giga ti wa ni ipele sokoto won ni eje mo pe adajo ona ni nro pe ejo we dakun o e se idajo ku fun olujejo yi nitori pe ko leto kirufe re ko tun wa lawujo awa araye mo won ni apalo ati ababo adajo se be o kede re o si jo ibere ohun o jan lo nte sugba abola ikeji ohun lo gbe a lo sakata ile ise olopa nipele eko le to se lalaye bi pe owo aseku ofin o to gende kan eni odun mokande ni ogbon won ni arakunrin ohun o eso ti a fi kan na ni pe o digun ojale o ni ta gbangba walia eyin oni ibudo gba fe kan e to wa ni abule egba nigba ti won teso we waju ni pe foran amune maworan muse owo eni iyan cctv won lo na lo se be o mu eni akoko e to ko bota bo se bole eni eleni to hun duro sinu oko ara re o n lo ba o to si bere si ni deru bojoba won ni eje mo pe bo tin soro hun pa baye elomi gbe oko kan ayokele ni o bo se nbo a meta bole nbe bo se nbole baye e ba bere si ni korin aro lera lera ni won ni eje mo pe isele ti an so nipa re yi hun eni eleni ti won lo ka mo gbogbo ero we pata oni agba o won ni awon god of where teti towo tese gbogbo ero e pata oni oko ago we won tun se be won gba lo won ni sugbon sa foran amune maworan muse owo eni ona lo ti won fo be ni le se olopa ni owo seku ofitito o lejo je pelu awon iwadi to ti wa lori tabile ile se olopa o ye je lo sori tabile to je commissioner fun ise olopa ni ipinle eko fatai tijani nigba to hun na fi otele oni be ni asese wa pelu ilana akose mose oni gbogbo n to gba pata akamo lakata o be ni ti iwadi e ba fori sobi kan won gbe lo siwaju ile ejo ni danko gbi mare foto so oni o
10: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
19: o
20: eje fun mi ni laji go
19: arabirin e sinra aburo ororo ni ohun ti o mo to wa ninu e ni temi o oro power oil ni mo nra papa julo won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo mejiju eyi ti won ti se tele lo
21: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira gire ni owo ore o si fani lapo ya
22: power oil power oil
23: ore

0: o kere to ika akosile ninu ere yi o tun mo si wi pe ibi to ba bi olu ma ya si ki lo wa de titi le fowo pamọ re fi gbadan da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun fe si ni ko si ijiya to ro mo yiyo owo re nigba to ba wu o o tun ni san owo kankan lori fifowo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edinwo to to ida mewa
2: 10% ni gbogbo igba to ba ra data
1: tenu la soko
2: o fi ati nana ante le wa o
1: smart cash latodo Airtel.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Your Nescafe is not just a drink, it's your

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ó fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE NCE HND tàbí A levels ààyè wà fún ọ ní WMOU yàn nínú ẹ̀kọ́ bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication àti educational management gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye kàn sí wa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A Ọba Akran Avenue Ikeja nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìyí táyé ń wárí fún láwùjọ.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni.

0: nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Róró wa o. Ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
5: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish show, eh? No matter what you like, it get there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
6: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Just one pure and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind cut. To the tiki taka and San Gallo. The kind ball we define.
4: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV, love it.
0: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá ná ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
5: Hello, superstars!
6: Are you ready for the smartest showdown of the year?
5: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
6: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
7: Ikupai lori.
8: Ẹ̀kú àmójúbà ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
7: tó sì gbé wa tààrà
8: lọ sínú ìgbé ayé àwọn ìṣẹ̀dá kan tó jẹ́ abàmì.

0: àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kìí ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbikíbi.
1: Flash FM 105.5.

0: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Báa mi, ẹ fún mi ní fóònù yín kí n kọ́ yín bá ń ṣe ń lo OPE.
4: Ìwọ fẹ́ kọ́ mi?
3: Bẹ́ẹ̀ ni o, ọya, ẹ ṣí Play Store.
4: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà ń bẹ̀.
3: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
4: Ẹ ṣé o rò pé wọn nìkan lògbóǹtarìgì inú ẹ̀rọ ìgbàlódé ni?
5: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
3: Ìyẹn ni pé mi ni mo ṣe bẹ̀rẹ̀ sí lò nínú ilé yìí.
4: Òye yẹn ṣẹ̀ṣẹ̀ yé ọ ni.
6: Ọdún mẹ́jọ OPAY, ó dàbí ìtẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń lò ó pẹ̀lú ìgbìyànjú, ìfọkàntán àti ìdúróṣinṣin. Ọdún mẹ́jọ OPAY.
7: OPAY is okay.
8: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
13: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 08071124000.
13: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Rọ́rọ́ wa o, ẹjọ́ ẹ fún mi níláàjì ìgò.
16: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
17: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
18: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money and they take ball now.
19: Bet influencer, what be that?
18: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
19: Chai, I bet sign me up.
18: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.

ọjọ́ kejì tí ó dé ibùdó rẹ̀ yìí ló mọ̀ pé inú ìjàmbá pátápátá ni òun wà. Ó di ọ̀sán ọjọ́ náà ni ló bá dédé gbọ́ tí kìnì wọn kan ń bú ní apá iwájú rẹ̀ tí ọ̀kan tún ń bú lẹ́yìn tí ó sì dàbí ẹni pé wọ́n ti ń bú ni wọ́n túbọ̀ ń súnmọ́ ara wọn. Àdìtú Olódùmarè gun orí igi lọ. Ó dákẹ́ nigín-nigín nírètí pé òun ó rí kí kìnìún kan kọjá. Ṣùgbọ́n dípò kìnìún, ẹkùn lórí ẹkùn rìn sí wá. Ó rìn sẹ́yìn, ó bá ti ara rẹ̀ lọ. Ibi tí ó wà yìí jẹ́ ibi tí ó ti lè rí inú omi kedere. Ìgbà tí ó kọ́ wo inú omi, ó rí ogunlọ́gọ̀ àwọn ẹja. Ìgbà tí ó wò ó lẹ́ẹ̀kejì, ó rí ọ̀kẹ́ àìmọye àwọn ọ̀nì tí wọ́n rìn kiri nínú omi. Onírúurú ni gbogbo wọn. Ẹnu òmíràn gùn, ó rí ṣoṣoro tí òmíràn kò gùn tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ní eyín tí ó nípọn tí ó mú bérébéré bí abẹ. Gbogbo wọn ni wọ́n sì ń wá sí òkè omi tí wọ́n ń gbé imú sókè tí wọ́n ń la ẹnu háhá. Ìtàn ń tẹ̀síwájú.

dé inú igbó. Ilé ìṣáná kan ló ti ń lò nítorí kìí sábà ṣáná. Iná tí ó bá wà ní ilẹ̀ ni ó máa ń fi dá òmíràn. Yóò kó igi sí iṣá ni. Lọ́jọ́ yìí, ó kó gbogbo ilé ìṣáná rẹ̀ tí ó kù jáde láti inú ihò òkúta tí ó ti máa ń fi wọ́n pamọ́ sí. Ó kó wọn lé ilẹ̀ ní ìta ibùdó rẹ̀. Ó ṣe bẹ́ẹ̀, ó sùn lọ.

tí ó jí kí ó lọ wo àwọn okùn àti ẹ̀bìtì rẹ̀ kò palẹ̀ mọ́. Ó kánjú bọ́ sínú igbó pé òun ti pẹ́ kí òun tó jí, kí àdìtú tó wo àwọn nǹkan tí ó dẹwọ̀n yìí tán. Òjò ńlá bẹ̀rẹ̀.

0: ìgbà tí ó sì fi máa dé ibùdó. Àgbàrá òjò ti gbá gbogbo ìṣáná lọ pátápátá. Àdì tí Olódùmarè wo òkè lẹ́ẹ̀kíní, ó wò ó lẹ́ẹ̀kejì, ó tún wò ó lẹ́ẹ̀kẹta. Omi bọ́ lójú rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ, ó ní.
1: Ẹlẹ́dàá mi, tèmi ti jẹ́ Olódùmarè, tèmi ti jẹ́ ọlọ́jọ́ òní, tèmi ti jẹ́ láàrin ọmọ ènìyàn. Bàbá mi wá oúnjẹ kò rí jẹ, ìyá mi wá oúnjẹ kò rí jẹ, mo torí bọgbó nítorí àtijẹ, mo di ẹgbẹ́ akátá torí àtijẹ, alábàgbé kìnìún torí àtijẹ, èkejì màdò torí àtijẹ. Ọ̀nàkọ̀nà tí wọ́n bá gbà lónìí, ìwọ ẹlẹ́dàá mi, má ṣe ìkọ́ mi.
0: Ìgbà tí Àdì tún sọ báyìí tán, ó bẹ̀rẹ̀ sí wá gbogbo agbègbè kiri. Ìgbà tí ó pẹ́, tí ó sì ti ń wá

ìgbà tí ó ṣe àdì ìtúkọ́ kúrò nínú ibùdó ó fi orílẹ̀ apá ọ̀tún rẹ̀ ó ń lọ ṣá kò yà sí ọ̀tún kò yà sí òsì mọ́ ó nírètí lọ́kàn rẹ̀ pé ìgbà tí ó bá pẹ́ ṣá òun ó kan ibi tí ọmọ ènìyàn ń gbé òun ó tilẹ̀ lè wádìí díẹ̀ nípa àwọn òbí òun lóòótọ́ ìgbà tí ó rin ìrìn ọjọ́ méjì gbáko ó já sí ìlú kan báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ ajédùbúlẹ̀.

0: àsìkò yìí. Ó ṣòro kí ènìyàn tó lè rí àdì ìtú kí ó sọ̀rọ̀ sí i. Fún odidi ọdún méje kò gé irun orí. Rùgbọ́n rẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí hù nínú igbó tí hù yawiri. Nítorí òun náà ti di ọkùnrin. Kò sí pé ó fi ọṣẹ wẹ̀ fún odidi ọdún méje náà. Ewé ló fi ń gbu ara nínú omi. Aṣọ kan ṣoṣo ló ní lára. Òun náà sì ní ẹ̀wù àti ṣòkòtò péńpé tí ó ti fi ń lọ sí ilé ìwé rí. Eléyìí sì ti wá ya tó bẹ́ẹ̀. Tí ẹ̀wù ti kúrò ní ẹ̀wù, tí ṣòkòtò kúrò ní ṣòkòtò, tí gbogbo aṣọ dàbí ìjọ̀wọ̀lọ̀ gẹ̀dẹ̀ lára. Gbogbo ara dúdú fafa, irun orí gẹlẹti, èékán ọwọ́ àti ẹsẹ̀ yọ ṣọbọlọ. Mùgbọ́hùn yawiri, ìràwé àti ẹ̀rún igi àti onírúurú èèrà gba gbogbo orí kankan. Ìgbà tí ó kọ́ wọ àárín ìlú, wèrè ni gbogbo ènìyàn pè é. Ṣùgbọ́n eyín erin tí ó fi ń ti ilẹ̀ ló wo oníṣòwò kan lójú tí ó bá lọ sọ̀rọ̀ sí i. Oníṣòwò yìí kí i, òun náà dáhùn dáadáa. Ó béèrè kí ó jẹ́ kí òun yẹ eyín erin ọwọ́ rẹ̀ wò. Òun náà fún un láyè. Bí ó ti yẹ̀ ẹ́ wò tán, ló ní òun fẹ́ rà á. Àdì ìtú tí kò tilẹ̀ ní kọ́bọ̀ lọ́wọ́ gbà fún un. Ṣùgbọ́n ìgbà tí oníṣòwò sọ pé òun ó san pọ́ùn mẹ́wàá tí àdì ìtú olódùmarè fẹ́ dáhùn pé pọ́ùn mẹ́wàá pọ̀ jù ní ti òun, ṣe ni oníṣòwò kejì tí ó ti ń gbọ́ ohun tí wọ́n ń sọ ka pọ́ùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lé àdì ìtú lọ́wọ́. Àdì ìtú ṣàgbà owó. Ohun tí ó kọ́ ṣe ni kí ó lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ta ọkà kí ó dá ọkà jẹ. Ekìrí ẹran mẹ́fà bámúbámú ni ó rà fi bá òkèlè lọ sí àpòlùkú. Lẹ́yìn èyí, ó wẹ̀, ó tún ara ṣe, ó ra bùbá kan, ṣòkòtò kan, ó sì tún ra fìlà kan. Wọ́n dá àwọn wọ̀nyí tà ní, kì í ṣe pé wọ́n fi wọ́n dá. Ṣùgbọ́n síbẹ̀ náà, ìgbà tí ó wọ aṣọ wọ̀nyí, wọ́n bá a mú tó. Eléyìí san ju àkísà bí ìjọ̀wọ̀lọ̀ gẹ̀dẹ̀ tí ó ti ń kó bora kiri. Ó gbé orí rẹ̀ fún ẹni tí ń gé irun. Wọ́n bá a ṣe é dáadáa. Ó mú abẹ mímú, ó fi fárun gbọ̀n. Bí ènìyàn bá wò ó báyìí, àfi bí ẹni pé kì í tún ṣe òun ni mọ́. Tẹ́lẹ̀ àdì ìtú dára lọ́mọkùnrin. Àfi bí a bá máa tan ara ẹni jẹ. Bí ìlú rẹ̀ ìlákọ̀ṣẹ́ ti kéré tó, tí àwọn ènìyàn ibẹ̀ sì burú tó, ojú àwọn ọmọbìnrin ibẹ̀ kì í kúrò lára ọkùnrin yìí. Àdì ìtú olódùmarè, ẹni Ọlọ́run dá kò ṣe é fi ara wé. Ìgbà tí ó ti wá ilé kan háyà tí ó dúró fún bí ọjọ́ mẹ́ta ní Ajédùbúlẹ̀ ni ó ti padà sínú igbó tí ó wá ehín erin lọ. Ó pẹ́ díẹ̀ kí ó tó rí ibi tí àwọn ehín erin wọ̀nyí wà, nítorí ìgbà tí ó ti ku bí wákàtí kan àbọ̀ kíkìnìún tí ó máa ń tẹ̀lé bí ajá dé Ajédùbúlẹ̀ ní ọjọ́ tí ó kọ wá sí ìlú náà ni ọdẹ kan ti rí tí ó pa á. Síbẹ̀ ṣá, ó dé ibi tí eyín erin wọ̀nyí wà dandan. Kò sí ìlú náà ní òde ayé tí eyín erin ti tà bí Ajédùbúlẹ̀. Ibi tí àdì ìtúsá ti di olówó nìyí. Ṣe ló ń lọ sínú igbó tí ó ń lọ pẹ̀lú ẹrù eyín erin. Ìgbà tí ó fi máa tó oṣù méjì, àdì ìtú olódùmarè ti ní tó 20 àpò owó dáadáa. Kò pẹ́ lẹ́yìn èyí tí ó ra ilẹ̀ ilé lọ́wọ́ ọkùnrin olówó kan. Owó ọkùnrin náà pọ̀ gidigidi. Bí ó sì tilẹ̀ jẹ́ pé ìgbà tí òpin ọdún kan fi máa parí, àdì ìtú ti ní tó 100 àpò owó dáadáa. Síbẹ̀, ìwò rẹ̀ yìí kò tó nǹkan rárá lára ti ẹni tí ó ta ilẹ̀ ilé fún. Ibi ilẹ̀ títà yìí sá ni òun àti ọkùnrin náà ti di ọ̀rẹ́ pátápátá. Ọ̀rẹ́ wọn jilẹ̀ gidigidi. Ìgbà tí Àdìtú Olódùmarè parí ilé rẹ̀ tí ó ń kọ́ tán, bí ilé náà ni ọkùnrin yìí ń gbé, bí tirẹ̀ ni kò sí ẹni tí ó mọ̀. Ọmọ ló fi Àdìtú ṣe. Ọmọ kan ṣoṣo tí òun pàápàá ní obìnrin ni.
1: Àdìtú kò gbé ju ọdún mẹ́rin ní Ajédùbúlẹ̀ nígbà tí ọkùnrin olówó tí ó fẹ́ràn rẹ̀ yìí kú.
0: Kò sì ju oṣù mẹ́fà tí ọmọ rẹ̀ kan ṣoṣo tí ó ní wọlé ọkọ nígbà tí ikú dé bá a yìí. Ìgbà tí wọ́n máa ka ìwé àkọsílẹ̀ fún pínpín ohun ìní ọkùnrin yìí, ohun tí wọ́n bá ni èyí.
2: Eléyìí ni májẹ̀mú ìkẹyìn tí mo bá àwọn tí yóò pin ogún mi dá lẹ́yìn tí mo bá fi ayé sílẹ̀. Èmi ìtùnú ayé Ayédèmí Ògo Olúwa kọ èyí sílẹ̀ lórí ohun ìní mi lónìí. Ọjọ́ 13 oṣù kẹjọ 1968 lẹ́yìn ikú Olúwa wa. Mo sì yan àwọn méjì yìí, Òótọ́kòrò àti Èké Ṣubú, ní àwọn tí yóò pín nǹkan mi gẹ́gẹ́ bí ètò yìí. Mo fi 500 àpò owó fún ìyàwó mi Ìfaradà Ògo Olúwa kí ó máa lo èyí ní títí ọjọ́ ikú rẹ̀. Mo sì fi ilé mi tí a jọ ń gbé fún. Òun náà ni kí ó ní owó tí àwọn tí ó háyà yàrá nínú ilé náà bá ń san títí láéláé. Mo fi 1000 àpò owó fún ọmọ mi obìnrin ní ìrètí pé òun àti ọkọ rẹ̀ yóò máa fi ṣòwò. Mo fi ilẹ̀ mi tí wọ́n ti ń wa epo mọ́tò fún pẹ̀lú. Mo fi gbogbo kòkó mi fún. Mo fún ọmọ mi obìnrin yìí àbẹ̀gbé ní pẹ̀tẹ́ẹ̀sì 24 nínú àwọn ilé mi ní Ajédùbúlẹ̀. Mo sì fún wọn ní mọ́tò ayọ́kẹ́lẹ́ 6 àti mọ́tò ẹlẹ́rù 6 pẹ̀lú. Èyí tí ó bá wù ú nínú àwọn ilé mi àti nínú àwọn mọ́tò mi ni kí ó kọ́ mú kí wọ́n tó máa fi ìyókù fún àwọn tí mo pín wọn fún. Ọmọ mi, àbẹ̀gbé yìí ní ìfẹ́ mi gidigidi. Mo sì fẹ́ kí ayé òun àti ọkọ rẹ̀ dára. Mo fi 500 àpò owó fún Àdìtú Olódùmarè tí mo ti gbà ṣe ọmọ. Mo sì fún un ní ilẹ̀ mi tí wọ́n ti ń wa góòlù àti gbogbo oko rọ́bà mi. Kí ó mú ilé 12 àti mọ́tò ayọ́kẹ́lẹ́ 12 pẹ̀lú mọ́tò ẹlẹ́rù 6 lẹ́yìn tí ọmọ mi àbẹ̀gbé bá ti mú èyí tí ó wù ú tán. Ṣùgbọ́n kí Àdìtú Olódùmarè tó lè jẹ àǹfààní wọ̀nyí, ó ní láti fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí yóò pin ogún mi pé ìyàwó tí òun ó kọ́ fẹ́ ní láti jẹ ọmọ Ajédùbúlẹ̀. Kí ó sì tó lè fẹ́ òmíràn tẹ̀lé, ó ní láti tó 10 gbáko tí ó ti fẹ́. Mo fi ilé 2 sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn àbúrò mi obìnrin 6. Kí àwọn tí mo fi sí ìtọ́jú ogún pínpín yìí pín ohun ìní mi mìíràn tí kò ì tíì dárúkọ lọ́nà tí ó bá wù wọ́n. Ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí mo fi sí ìtọ́jú ogún pínpín yìí ní láti máa gba àpò owó kọ̀ọ̀kan lọ́dọọdún fún iṣẹ́ wọn. A ní láti máa yọ eléyìí ní ìbẹ̀rẹ̀ ọdún nínú àwọn ohun ìní mi.
0: Fífi ọwọ́ sí ìwé. Ẹnì kínní, ó ní nǹkan ìtùnú ayé Ayédèmí Ògo Olúwa. Ẹnì kejì, ẹlẹ́rìí Ìlọ̀rí Ẹ̀tọ́ Ayé. Ẹnì kẹta, ẹlẹ́rìí Àjàlá Olódodo. Ẹnì kẹrin, agbẹjọ́rò tí ó kọ ètò yìí sílẹ̀ Oyèpọ̀ Ọgbọ́ndìran. Báyìí ni àkọsílẹ̀ tí ọkùnrin olówó yìí kọ̀. Ìgbà tí ó ń kọ́ kò mọ̀ pé òun ó tètè kú, ṣùgbọ́n kò pẹ́ jù bẹ́ẹ̀ lọ tí ó kọ́ tí ẹlẹ́mìí gbà á.

àkọsílẹ̀ yìí sọ àdì tún di olówó tabua ní ọjọ́ kan ṣoṣo. Nǹkan tí ẹni tí ó ní àwọn ohun ìní wọ̀nyí sọ pé kí àdì tún ṣe kí ó tó máa kó gbogbo nǹkan rẹ̀ kò ju pé kí ó fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí ó máa pín ogún òun pé ìgbàkigbà tí òun bá máa gbé ìyàwó obìnrin tí ó jẹ́ ọmọ ajédùbúlẹ̀ ni òun ò kọ́ fẹ́ àti pé kò gbọdọ̀ fẹ́ òmíràn tẹ̀lé títí ọdún mẹ́wàá. Kò tilẹ̀ wí pé kò gbọdọ̀ ní ju obìnrin kan lọ. Ọjọ́ kejì tí wọ́n ti ka àkọsílẹ̀ yìí ni àdì tún ti fi ọwọ́ sí ìwé pẹ̀lú àwọn tí ó ń pin ogún bí àkọsílẹ̀ ti sọ. Dájúdájú ẹ ó béèrè ibi tí àwọn òbí àdì tún wà àti irú ipò tí wọ́n wà láti ọjọ́ tí ọmọ wọn ti lọ. Ìpọ́njú kò fi wọ́n sílẹ̀ fún ìṣẹ́jú kan. Ó wọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀wù ni. Ajédùbúlẹ̀ sì jìnà púpọ̀ sí ìlákọ̀ṣẹ́ àti pàápàá ọkọ̀ ojú omi ni ènìyàn ní láti wọ̀ lọ síbẹ̀ bí ó bá fẹ́ lọ. Ènìyàn lè bá ọ̀nà ìlú ìfẹ̀yìntì lọ ṣùgbọ́n ọkọ̀ náà ni olúwa rẹ̀ yóò wọ̀ dé nǹkan bíi mẹ́ẹ̀lì mẹ́wàá sí ìfẹ̀yìntì. Ọmọ yìí kò gbúrú àwọn òbí rẹ̀ rárá fún gbogbo ìgbà tí ó fi wà nínú igbó ṣùgbọ́n bí ó ti dé ajédùbúlẹ̀ tí nǹkan bẹ̀rẹ̀ sí dára fún ni ó ti bẹ̀rẹ̀ sí fi owó ránṣẹ́ sí wọn ní ìlákọ̀ṣẹ́. Ó tilẹ̀ tún fi oúnjẹ àti aṣọ ránṣẹ́ pẹ̀lú. Owó tí àdì tún ní nísinsìnyí pọ̀ púpọ̀ ju èyí tí ènìyàn lè sọ nítorí owó tí yóò máa rí lọ́dọọdún lórí ilẹ̀ tí wọ́n ti ń wa góòlù ju ẹgbẹ̀rún àpò owó dáadáa. Ó wá múra láti lọ wo bàbá àti ìyá rẹ̀ òbí rí ayé àti ìpọ́njú dìran.

aṣọ. Àrán Dàmáàsì. Aṣọ òkè àtàtà. Sányán ẹ̀tù. Àlàárì àdìrẹ. Aṣọ ẹlẹ́pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó rán púpọ̀ ní ìró obìnrin tí yóò fi fún ìyá rẹ̀. Ó wá ra onírúurú àwo tí ó dára tángan àti onírúurú ife mímu ẹmu àti gàláfì fún ọtí mímu. Ó ra òjìlúgba iṣu 50 àpò ìlùbọ́ 40 àpò gààrí 50 garawa epo 40 garawa òróró ẹ̀pà 40 garawa òróró ẹ̀gúsí. A gbọ̀n òbí gbàǹjà mẹ́wàá ti àbàtà mẹ́wàá ti orógbó mẹ́wàá àpò iyọ̀ mẹ́fà ti ata mẹ́fà ti àlùbọ́sà mẹ́fà ti atarodo mẹ́fà ti ata wẹ́wẹ́ mẹ́fà àti ti tòmáàtì mẹ́fà. Ó wá ra ewúrẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àgùntàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti àgbò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ó kó gbogbo ìwọ̀nyí sí ọkọ̀. Ó di ìlú ìfẹ̀yìntì. Ó gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ gbọlọ́kú méjì lọ́wọ́ pẹ̀lú. Ìlú ìfẹ̀yìntì ni ó fi mọ́tò sí nítorí ọ̀nà mọ́tò kò dé ìlàkọ̀ṣẹ́.

0: tó ọ̀sẹ̀ mẹ́ta dáadáa tí wọ́n ti ṣe aláìsí ni òun wọlé. Gbogbo owó tí ó ti ń fi ránṣẹ́ sí wọn, ẹnikẹ́ni kò fi jíṣẹ́. Ebi pa àti bàbá àti ìyáàdì tí Olódùmarè kú. Àwọn méjèèjì kú sí ojú kan. Bí ènìyàn bá sì ṣe àkíyèsí egungun wọn ni bí wọ́n ti rí. Olúwa rẹ̀ kò ní ṣàìmọ̀ pé láì ṣe àní-àní wọ́n di ara wọn lọ́wọ́ mú títí wọ́n fi kú ni. Ọmọ náà wò òkè, ó wò sàlẹ̀, omi bẹ̀rẹ̀ sí dà wẹ̀rẹ̀rẹ̀ láti inú ojú rẹ̀. Àdìtú ni
1: agbárí méjèèjì yìí ti àwọn òbí mi ni. Ẹ̀yin tí ẹ bí mi, mo fi yín sílẹ̀ pẹ̀lú ẹran ara. Mo bá yín ní egungun wọ́gànwọ́gàn. Bí ẹ kò tilẹ̀ lówó, ẹ ti ń sọ̀rọ̀ sí mi rí. Ṣùgbọ́n lónìí, a ti sọ̀rọ̀ kò ṣeé ṣe. Olódùmarè, ayé yìí kò yé mi. Ẹlẹ́dàá, n kò mọ ìtumọ̀ ayé. Àdìtú ni ebi pa bàbá mi títí ó fi kú. Ebi pa ìyá mi títí ó fi lọ. Èmi là, èmi lu, èmi ní ilẹ̀, èmi ní ilé, mo ní owó tabua. Báwo ni ìbá ti dùn tó? Ìwo ẹlẹ́dàá mi pé dáńdógó tí mo mú wá. Kí bàbá mi wọ ṣòkòtò arúmátá tí mo mú wá. Kí bàbá mi wọ aṣọ àrán tí mo mú wá. Kí ìyá mi ro gèlè àrán tí mo mú wá. Kí ìyá mi we ìdààmú dé bá mi. Ọkàn mi dẹ̀rú, ó dàbí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìsàlẹ̀ akẹgbẹ́ ọtí ọkà. Inú mi kan bí ẹmu ọjọ́ mẹ́jọ. Ìrètí tí mo ní ti pọ̀, ó pọ̀, ó pọ̀ gidigidi. Ìrètí mi ni pé kí n pa ewúrẹ́ kí ìyá mi jẹ, kí n pa àgùntàn kí ìyá mi jẹ, kí n ṣe ọbẹ̀ ewédú kí ìyá mi fi jẹ àmàlà gbígbóná, kí n ṣe mọ́ìmọ́ì kí ìyá mi fi jẹ ẹ̀kọ, kí bàbá mi jókòó, kí ìyá mi jókòó, kí wọ́n máa dá ọbẹ̀ ẹja pọ̀ mọ́ ti elédè, ìwé adìẹ pẹ̀lú ti pẹ́pẹ́yẹ, kí wọ́n pa ẹ̀dùn ẹran pọ̀ mọ́ ṣàkì, ike màálù pẹ̀lú ahọ́n, kí wọ́n gbádùn ara wọn bí ó ti yẹ. Ìrètí mi dòfo, ìrètí mi dòfo, ìrètí mi dòfo. Ẹ̀yin ọmọ aráyé, ẹ kò lè mọ bí ìbànújẹ́ yìí ti jinlẹ̀ tó. Ẹ̀yin ènìyàn, ìdààmú ọkàn mi kò lè yé yín. Àfi bí ẹ bá mọ bí ìbànújẹ́ ẹni tí ìrètí rẹ̀ dòfo ti tó. Ẹni tí ìrètí rẹ̀ dòfo dàbí ẹni tí ó bẹ́ láti òkè àjà, tí ó bẹ́ lu ìṣó, tí ìṣó gun látẹlẹsẹ̀, tí ó yọ ní òkè ẹsẹ̀, tí ọkùnrin náà kò lè fa ẹsẹ̀ rẹ̀ yọ. Ó ṣubú lulẹ̀, ó ń jẹ ìrora. Ìgbà tí ó pẹ́, àwọn ènìyàn dé, alápamọ́ apá, ẹlẹ́sẹ̀ mú ẹsẹ̀, wọ́n fi gbogbo agbára fa ẹsẹ̀ yọ. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀, ó tọ ṣọ̀rọ̀ láti òkè, ó ṣọ̀ láti ìsàlẹ̀. Ìrora náà pọ̀ gidigidi. Bẹ́ẹ̀ ni ẹni tí ìrètí rẹ̀ dùn forí gan-an. Láti oní lọ, n kò ní bàbá mọ́. Olódùmarè, má ṣàìṣe bàbá mi. Láti oní lọ, kò sí ìyàmọ́. Olódùmarè, má ṣàìṣe ìyá mi. ma sa ise alagboro dun mi eleda mi ma sa ise alatona mi eleda mi eru keru ti o wa ti mo ni lati gbe jowo olodumere ma sa ba mi gbe irikiri ti o wu ti mo ni lati rin jowo olodumere ma sa ba mi rin ma ba mi lo loni ma ba mi lo lola ma ba mi lo titi lai lai iwo eleda mi
2: ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

0: ìṣẹ́fọ́ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: No!

0: ọdún ìjò àṣálẹ́ ó gbé wẹ̀lì wẹ̀lì dé kílẹ̀ wí.
1: Ọdún ìjò àṣálẹ́ ó gbé wẹ̀lì wẹ̀lì dé
0: ní splash.
1: Ọdún ìjò àṣálẹ́ ó gbé wẹ̀lì wẹ̀lì dé.
0: Ọlọ́run kú iṣẹ́ okú àrà.
2: Wàláì bàbá mi ń dára lójoojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú.
0: Tí a bá ní ká sọ̀rọ̀ nínú ẹ̀mí, mo sún aláyẹ̀dẹ́ ẹ̀kú iṣẹ́ takuntakun.
2: Ní gbogbo ọ̀gá.
0: Ọlọ́run ọba ò ní jẹ́ kó bàjẹ́ nígbà kọ̀ọ̀kan.
2: Àmì àṣẹ kò ní rẹwà
0: láíláí. Tí a bá sọ pé òjò wẹ́líwẹ́lí. Wẹ́líwẹ́lí
2: òjò.
0: Tàbá ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀mí. Adémọlá Ọlágbẹ́njọ́ bàbá Àbàdàn. Báwo ló ṣe yé ọ sí?
2: Abejidenu. Ojú pọ̀ sọ̀rọ̀ sí poró ọ̀gbẹ́lẹ̀.
0: Ṣé bí òjò ìtura ni?
2: Bẹ́ẹ̀ni.
0: Ìtura lojo.
2: Ìtura lojo.
0: Abiola Adékànbí Slick Lady. Tàbá sọ pé òjò wẹ́líwẹ́lí. Báwo ló ṣe yé ọ sí? A ti sọ ní ìsìn wípé tójò bá ti dé ìtura dé.
2: Òjò ti ń rọ̀ lọ́wọ́lọ́wọ́.
0: Ṣé ẹ sì mọ̀ pé òjò tó ń rọ̀ yìí ìtura ló jẹ́?
3: Bẹ́ẹ̀ni.
0: Ìbùkún ló jẹ́?
3: Bẹ́ẹ̀ni.
0: Àbí bẹ́ẹ̀ kọ́?
2: Àtẹ́tẹ́gùn àtomi rẹ̀ bá ìtura ni nínú ara.
0: Ìtura ni
2: nínú ara. Àti ọbẹ̀ ewédú ti yánwọ́.
0: Lógun Lẹ́kọ̀ọ́ ajá lùbọ́sà. Ó tún ti gbá lùbọ́sà dé o.
2: Ti ro pa kú.
0: Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òní náà ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n inú oṣù kẹsàn-án 2026.
2: Ẹyọkan ó dín lọ́gbọ̀n.
0: Mo ti ẹ̀ wá ń ronú wò wípé ìgbàwo náà la bẹ̀rẹ̀ oṣù kẹsàn ọdún September 2026.
2: Láàrin kádíjọ́
0: aláàbí. Tó ti àwọ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n 29 September 2026 lọ́jọ́ tòní.
2: Ẹlọ́run bí ìṣe Elédùmarè.
0: Abájọ ifá lonígbọ̀wọ́ ewúrẹ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìrẹ̀lẹ̀ dúdú lonígbọ̀wọ́ àgùntàn.
2: Àkíkà.
0: Ẹ̀kẹ́ sọ pé bàbá
2: o. Bàbá o. Àkíkà.
0: Social media máa kú iṣẹ́ takuntakun.
2: Tó ń bá wa jásí.
0: Ojú òní ọtí òní tẹ́.
2: Ìwẹ́ ti mọ́lẹ̀ kedere.
0: Lókè lókè ló máa fò.
2: Òkè òkè lẹ mú ru sí.
0: Ọmọ pé Ọlọ́run máa ń bá yẹn sọ̀rọ̀ nínú ẹ̀mí.
2: Ẹlọ́run ra wa ní àtọ̀bá wọlé.
0: Bó ṣe ń fẹjú mọ́ wa yìí tó sì ń ká gbogbo bá a ṣe ń ṣe sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ohun tó wà lọ́kàn rẹ ni pé o fẹ́ já lọ sílùú òyìnbó yóò ṣeé ṣe. Yóò ṣe é ṣe lágbára Ọlọ́run.
2: Ó ti dọ̀bẹ̀.
0: Mo ní ifá lonígbọ̀wọ́ ewúrẹ́ ìrẹ̀lẹ̀ dúdú lonígbọ̀wọ́ àgùntàn.
2: Bàbá o.
0: Ọlọ́run Adẹ́dà òun mà ní àṣírí ẹwà wà.
2: Bẹ́ẹ̀ ni o, àárín nǹkan nífẹ̀yìn tí o.
0: Ṣé ọmọ pẹ́yìn lálálùbọ́sà lórí
2: ètò. Bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run náà ni.
0: Tá a bá wa sọ pé Ọlọ́run ni àṣírí ẹwà gbogbo wa àtàwa tí a wà ní stúdíò àtàwọn tó ń gbọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé.
2: Ọlọ́run ló tó dúró tì.
0: Kí là ń gbìyànjú tá à ń tiraka làkàkà láti sọ ná.
2: Pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run náà.
0: Pé Ọlọ́run ni àṣírí ẹwà wa.
2: Àṣírí ẹwà náà ló dáàbò bo wa. Gbogbo àwa gángan
0: làwà. Ṣé bí ẹwà ni ẹ̀yin eléléèbó ń pè ní beauty.
2: Bẹ́ẹ̀ ni.
0: Pé tí nǹkan kan bá ń da nílé ayé wa.
2: Ọlọ́run.
0: Ọlọ́run ló wà ní ìdíyẹ. Kábíyèsí Olódùmarè. Tó Ọlọ́run Adẹ́dà òun làṣírí ẹwà wa.
2: Bá a
0: ti ń lọ
2: pátápátá.
0: Bá a ti ń bọ̀ lójoojúmọ́. Bá a ṣe ń jí. Bá a ṣe ń sùn. Ọlọ́run ẹ ṣe o, a dúpẹ́ o.
2: Kábíyèsí Olódùmarè.
0: Rédíò ọmọlúàbí iná níbí. Rédíò oníbejì tí gbogbo aráyé ń fẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé.
2: Ó ti wà tipẹ́.
0: Ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ̀lẹ̀ la wà níbàdàn.
2: Ibi akalẹ̀ sínú.
0: Lórílẹ̀-èdè Nàìjíríà. Tó bá dẹ̀ jẹ́ pé ibi tẹ́ wà ó jìnà ẹ lọ sí Radio Garden. Ètò tí à ń ṣe yìí là ń pè ní Agbo Ìfẹ́ Special.
2: Ó ti wà ńbẹ̀.
0: Ìbàdàn nílé Olúyọ̀lé lórílẹ̀-èdè Nàìjíríà ní fẹ́lẹ̀lẹ̀ ilé funfun Báláwo ibẹ̀ la ti ń kàn sí yín. Tó a jẹ́ pé a tún ti dé lónìí ọmọ bàbá ló fẹ́ wọlé bàbá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ lórúkọ Ọlọ́run ọba ọba Àlékè Ọlá.
2: Kábíyèsí
0: Ọlọ́run. Ọba tó ń ṣerú dọmọ fún ni.
2: Àkíkà.
0: Olùpèsè ni bàbá.
2: Olùwà ọ̀gá ògo.
0: Olùdánínídè ni bàbá.
2: Kábíyèsí Elédùmarè.
0: Oníṣẹ́ ìyanu ni bàbá.
2: Agbé ọ̀gá bàbá.
0: Ẹ ṣé o, tẹ̀tún fún wa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wà lórí rédíò lálẹ́ tòní.
2: Mélòó la mọ̀ sínú ọdún.
0: Tó lẹ́yìn tá a ti wá júbọ̀ Ọlọ́run akigbimo alase radio alalobarika onibeji splash 105.5 fm ati lagelu 96.7 okay gajo okay abibe ko ni akigbogbo omo igbimo alase radio wa eku ise takun takun ipade ni gbogbo gba gbigbe opolo gbona ko le ba da yi na ni tunde olawo na ni olotu agba feto yi
2: agba nu
0: bosun alayande ina ni olowo odan studio manager
2: magic finger
0: aki awon eyan wa ni social media unit ti won se gbogbo e ko le da on yaworan wa on ka wa le se o olorun ba ma gbe owo ti na soke o
2: dupe dupe
0: ore mi lapa lafia ademola olagbe njo baba abada
3: e ka le o
2: mo nbe ayin olagbe ademola baba abada yin ti kale sori eto gbogbo yin la ki papata oni gbogbo bi te ti ngbo wa iti te fi ngbo wa oni di
0: amen
2: oju te fi wa lori social media ko
0: yin fo
2: nga ko ni rele de yin be a to ti de
0: amen
2: gege bi ise wa e gbadun wa e ma ba wa bo
0: abiela de kan bi slick lady e ki awon eyan wa
4: e ka le o mo ki gbogbo ara le mo ki wa pe akuse ataro olorun aye oju wa ni ade loruko jesu
2: adupe chinchin
0: atude tife tife lori eto ife ta pe ni
2: agbo ife
0: special ah baba abadan
2: onje
0: ka ni oje odokunrin se
2: odokunrin na mo si wa
0: o ti ile ti kun mo ni to ba je po je odokunrin
2: oya ja ma baba
0: se odomo obirin to ni wa ni wa fe ni abi odomo obirin to ti balaga to je oreke lewa abi ko pon dandan wi pe kodun wo to ba ti ni wa rere iwo lo fe mu
2: ah iwa te wa mejeji na lo se pataki ah mejeji lo se pataki
0: bo sun oreke lewa o
2: ti o dun won yan
0: omo temi o
2: ti o dun
0: oreke lewa o.

0: eléyìí ga beautiful music o ma ṣe o baba Hubert Ogunde ibi tó bá wà ilẹ̀ rẹ ni gbogbo ẹyin náà tí ẹ múra sílẹ̀ ní àkókò yìí láti ṣe ayẹyẹ ìgbéyàwó láìpẹ́ láìjìnà ẹlẹ́mìí ń sọ fún mi wípé kí ọdún yìí ó tó parí ẹ máa ṣe ayẹyẹ ìgbéyàwó ó sì máa lárinrin àwọn èṣù bèlèké kò ní lè ba àjọṣepọ̀ ìgbéyàwó yín jẹ́ láéláé ẹ̀yin náà kẹ wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà torí téèyàn bá ti ní nǹkan re níwájú tó fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ akùdé á fẹ́ wọ̀ ọ́ nítorí náà ẹ̀yin náà láti dìde gẹ́gẹ́ bí akọni ẹ̀ báà jẹ́ múmìnì múmìnà lódodo àbí kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn kristi nìyín àbí ẹlẹ́sìn kan àbáláyé àdúrà ló lè ṣe é.
1: bẹẹni lẹyìn àdúrà kò sí nǹkan kan kò sí tágbára àdúrà ọ̀ka.
0: bẹ bá fẹ lọ sí ṣọ́ọ̀rù nítorí ẹ lọ tẹ bá dẹ fẹ lọ sí
1: tajud
0: tí àwọn múmìnì múmìnà òdodo máa ń ṣe ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ a sì ní àdúrà fún yín pé gbogbo èròǹgbà rere tẹ ní lọ́kàn ọlọ́run ọba jẹ́ kó wá sí ìmúṣẹ abẹ̀yìn torí ọlọ́run ìfẹ́ tòótọ́ ìfẹ́ àìṣẹ̀tàn ẹ ti sọ pé ń fẹ́ra yín lónìí ẹ má yíjú padà sẹ́ni tẹ́ ẹ nífẹ̀ẹ́ o kẹ sọ pé ò tún ṣe mọ́ ọlọ́run ọba ò ní jẹ́ kí ó pa ayé rẹ̀ ó dàrú o kò jẹ́ bó ti jẹ́ ẹ̀yin èèyàn wa tó òun náà lẹ gbọ́ kí ni bàbá àbàdàn rí sí àgbékalẹ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin ìgbéga ńlá tó dé bá ẹni tó ń ta epo nílé epo tó wá di group general manager.
1: yàtọ̀ fún pé wọ́n parí ọ̀rọ̀ tí a padà fẹ́ra àwọn ẹ̀kọ́ ńlá ńbẹ̀ńbẹ̀.
0: ó mà gba mọ́tò.
1: bẹ́ẹ̀ ni.
0: ṣẹ́rí owó oṣù yẹn àwọn àjẹmọ́nú lóríṣiríṣi kan tún wà tó máa lẹ̀ mọ́ 1,500,000 naira 500,000 naira tí ó máa gbà lóṣù.
1: ó pèpè fún pé olólùfẹ́ kìíní kejì ká máa ní sùúrù fúnra wa torá wa la mọ̀ ní alimoni ọlọ́lọ́mọ ọ̀la ẹ má jẹ́ àfojú kéré pé kò sẹ́ni tí ò lè dá a fún.
0: àbẹ̀rẹ̀ la mọ̀ ń bọ̀ wá sọ́dọ̀
1: rẹ̀
0: mi
1: ò
0: wá gbọ́dọ̀ gbàgbé adémọ́lá ọlágbẹ́njọ́ bàbá àbàdàn níjọ́ tí wọ́n ń ṣe ìgbéyàwó ẹni tó jẹ́ aláṣẹ àgbà conglomerate àbí kí la máa pe conglomerate yes conglomerate ọbẹ̀ pàkọ́ mi wọ́n tún wá donate beautiful car
1: fún ìyàwó yẹn tí ìbá ti gbọ́ láwọn èèyàn rẹ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́
0: ó ṣègbéyàwó ó tún bá ọmọdé tí ò tiẹ̀ jìnà síra wọn.
1: a gbọ́dọ̀ máa ṣe sùúrù tó bá jẹ́ pé.
0: kí ni máa ṣe àwọn obìnrin kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé ọlọ́run ti fi ọ̀nà ibi tí wọ́n ó jókòó tì sí.
1: tí wọ́n wà fẹ́ẹ́ fẹ́ẹ́ ra wọn fẹ́ẹ́ dalẹ̀ o bẹ́ẹ̀ ni tí wọ́n bá jẹ́ pé oyún tó ti ní tọ́jẹ́ pé ó ti bọ́kùnrin míì lọ ni bí ayé ọ̀gbẹ́ni bá ti padà dáná fúnra ara ẹ̀ lọ́fọwọ́ ara rẹ̀ sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀
0: lọ.
1: ó pèpè fún ká máa ṣe sùúrù ká sì máa ní farada tí ó tó ń bọ̀ àṣẹ́kù nǹkan ò lè máa dòdòdò kọ́ máa rówó
0: hàn gbogbo ohun tó ń dán kọ́ ni
1: wúra
0: ẹ̀ ẹ̀ ká máa ṣe sùúrù ẹ̀jẹ̀ á máa rọra
2: òjò
0: bá ń lọ lórí òkú tó fẹ́ ti alẹ́ yìí
1: kóòtù
0: lóòka láàfin máa dágbére ní àìpẹ́ yìí but ká tó ṣe yẹn ìpolówó ọjà ló kàn ká pawó wọlé kọ́kàn lè balẹ̀ ẹ ṣe ẹ̀yin náà wá polówó ọjà
1: ààyè wà
0: ẹ ṣe ọwọ́ yín á dẹ̀ máa lọ sókè o business yín a máa gbèrú a máa gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ bí igi tí ò lábùkù mídòmídò.
1: lókè lókè.
3: Flash FM 105.5

mọ̀ pé mi ni dán idán tí ó wẹ̀ tí ń dán. Up Super Eagles àti mẹ́ta sódò àti mẹ́jọ sódò àti mẹ́wàá sódò Up Super Eagles. A máa wáyé bẹ́ẹ̀ àwa náà ń lúyàn ó ti zẹ̀ lálẹ́ inú èyí ó ka mọ́ra bíi goli ni kí láti ṣe béèyàn bá ti ṣubú báyìí kó tètè pa kítí mọ́lẹ̀ kó dìde kíákíá kó tún ẹrùdì iyì ibẹ̀ nu aláàsùn sí orílẹ̀-èdè guinea bissau ni èyí ó ti wáyé nù ṣùgbọ́n starley nwabali asọ́lé nítagbà ni wakọ epo bá mú lójú ilé starley nwabali ò lè débẹ̀ nwabali positioning ibi tá à ń dúró sí èyí ó sì mọ sọ fún starley nwabali ni pé alaye súnmọ́ bí díẹ̀ ẹkú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò lè àgbálá ayé àtúnkà alẹ́ ní nàìjà ń bè yìí idán gangan leléyìí tó yàtọ̀ sí dánkídán bọ̀sọ́ aláyẹ̀dẹ́ ló máa jẹ́ kẹ láǹfààní àti jẹ́ pé kẹ gbọ́ wa dáadáa lápá abẹ́yẹ ọ̀gá wa túndé ọláwúwo olólùtú ètò yìí ti jáde olóko dáná ló kọ mi olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde yorùbá tiantia the sport actor actor ilé tó wà active ẹ wò wá ní facebook splash 105.5 ìbàdàn tàbí ní tiktok at tijani olóko dáná sport actor ní tiktok náà bí nǹkan ṣe rí nù ẹtúmọ̀ gbà pípa tó máa yí kan tó ti káàṣì ẹ̀ lálẹ́ yìí ẹ̀ǹbá winning gala ọ̀làpẹ̀ láti september wọ december 100 million láǹfààní àti pín àti ń pín gan láti bẹ̀rẹ̀ oṣù yìí àwọn èèyàn sì ti ń kọ̀nfàmù ẹ̀ pé ó ń dún. *347*1004*#*347*1004*#. Tàbí www.cashier.ng. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Bẹ́ẹ̀ bá play tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà bí ìgbà tẹ́ play 30 ni. Wá ku nọ́mbà tó lè gbé gẹ̀ẹ́sì. Ẹ mọ́ gbàgbé pé lọ́yìn ọ̀la òde yìí September 30 ọjọ́ tó kángun sí Independence Day Nigeria nu. A tún láǹfààní ìyẹn láti yí káṣpọ́ọ̀tì àwọn èèyàn ó jẹ́ mílíọ̀nù. Kì í mọ̀ sí è lọ́la ni Independence Day Cashport ó jẹ lálẹ́ yìí kò túmọ̀ sí pé ẹ̀ lè jẹ káàṣì ẹ̀ káṣpọ́ọ̀tì lọ́la káṣpọ́ọ̀tì tọ̀la kì í ṣe káàṣì ẹ̀ nìkan bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn o. Ìfigagbága tó wáyé láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè guinea bissau láì lọ fà guinea bissau ó fi nǹkan ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti super eagles àmì ayò mẹ́ta sódò ni ọ̀pọ̀lọpọ̀ tá à ń sọ fún pé mẹ́ta ni ó padà yí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu sọ pé mẹ́ta irú bọ̀sùn aláyẹ̀dẹ́ nìsín àti tóbi nígbà tí a pàdé bóòlù àti agbábọ́ọ̀lù lálẹ́ ibà òun àwa kọ̀ sí di méjì sódò sọ́wọ́ guinea bissau méjì sódò bíi tìbò ẹ̀yin òwò géèmù tán ni ó padà wá balẹ̀ ọmọ mi wà padà lọ dúró sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn pé alaye gbà sísàlẹ̀ ń tiẹ̀ ó padà pé mẹ́ta sódò wọ́n lu nàìjíríà jìyà ikọ̀ super eagles jìyà lọ́wọ́ guinea bissau àmì ayò mẹ́ta sódò ni bàbá ń sọ nípa 2027 AFCON qualifier àmọ́ wáyé bẹ́ẹ̀ àwa náà ń lúyàn àmú mọ́ra bí goli nù ẹ̀yin ó ti lọnu kò sí wàhálà àwa náà àmú ẹ̀yin náà sọ́wọ́ bẹ́ẹ̀ bá wálé tí a náà ẹ̀yin náà mọ́ bọ̀ ń bí ibi ẹ ti lè jà iwájú ta bàbá yín ni ẹ̀yin náà mọ́ bọ̀ níwájú ta bàbá tí a náà ń bè tá a bá ní kógi bòyìn.
awon ifigabaga mi baba so nipa ti afcon qualifier ile to lanfani iyen lati waye awon ifigabaga to ni kimi orile de ti senegal fi aje ethiopia mole ami ayo kan sodo egypt o pa south sudan ami ayo marun sodo ni morocco fi aje lesotho mole meji sodo madagascar ta jo wa ni sori kan na ohun ati tanzania omi ayo kokan Zambia fi yaje Togo ami ayo meji sodo. Uganda fi yaje Libya ami ayo kan sodo. Rwanda na Cape Verde mole ami ayo meji seyo kan. Ghana must go. Ile won ti jiya. Gambia lo lu ami ayo merin si meji. Mali na fi yaje Mali o fi yaje Liberia mole ami ayo kan sodo. Gabon fi yaje Niger Republic lowo meji sodo ni. Congo won ati Cameroon mi ayo kokan Ivory Coast na fi yaje Somalia meji sodo ni bi nkan se ri lapa abeyan niyan awon ifigabaga UEFA Nations League ele to lanfani iyen lati waye orilede ti England fi yaje Czech ami ayo meji sodo oni England ni fi yaje ikwe gi agbabolu ti Czech Republic Harry Kane, owon ati Anthony Gordon, awon ni won mi awon fun ikwe bi agbabolu ti le Gesi. Bakana, orilede ti Spain, owon pa Croatia le ami ayo merin seyo kan. Ohun lo lanfani ati bade. Lami Yamal lo ko te soju e ni seju meji akoko. Ko to di pe Mark Pubi. O fori jan kini ohun wole Yamal lo tun assist. Lami Yamal lo gogo eleketa fun iko ti orilede Spain ni 63 minutes. Nico Williams lo fele kerin le ni 89 minutes. Bi nkan se ri lapa abeyan niyan o. Baba nso nipa idije UEFA Nations League. Ibe yen gangan lagba wonu idije UEFA Nations League. UEFA Nations League ti nwaye lowo yi. Gbogbo awon orilede ti won yi won kopa nbe. Gbogbo bi ti agbabolu kokan ti wa iyen baba so nipa club side ajo UEFA owo ti n lo bi 31.5 million euro ni won o pin kan won gbogbo won lapapo ile to tun mo si pe bonika luku ba se ni player si ni o se gba owo si ki se pe bo ba se ni player to ni kimi si o ehn bo ba se ni player si lo se gba owo si owo ti won san lori player kan per match gbogbo awon club side to ba ni player ninu dije UEFA Nations League ifigagbaga kan lori player kan 3845 euro ni lori player kan 3845 lori player kan ikwe gbe agbabolu ti Agbi Leipzig oni o gba owo to poju ninu owo yi agbabolu 16 players On lo ni ninu dije ti UEFA Nations League. Gbogbo owo ti o gba 353,000. Oni o gba. On lo ni player to poju. Niyan baba so nipa club side ni o. Ninu dije ti UEFA Nations League. Bi nkan se re nu. Ah ni pe yi ko to lale yi. *347*1004*#. Tabi www.cashier.ng yin ticket meta lekan na ko gba 30 igba te ba play 30 ni lekan na ni 15 ola ni o baba so nipa independence day cash sport ola ni o ba je cash sport lola ijo independence wa wa obe to se ko danu ko padie adie to logbe to gbo daada o ba jejebu o le segun si jebu ko fe ba si o ba bo adie adie to bo bo ba fe gba egun si jebu olomoyo adie olomoyo ko fi si egun si jebu ko wa wa eba si ko wa eba ti to ba wa fe paku wo wa ko wa kokore to duro dede to le lo to gun daada
ira ola lo ti te iba yen le losan lo ti te iba yen le bo ba wa di ni ojo independence day gangan lo wa se ikoko re ta nso yi eba to ti tutu yen o wa lo gbe jade o wa ma fi je ah olorun ba forun ke olorun ba forun ka bi ba bi nkan se ri lapa abe yen niyan o a yi ko to independence day iyen lola abi ba ah okay da din tun je be aga manu olofa rafia agba bolu iko ti barcelona awo ti lo o ifigabaga ile to lanfani iyen lati waye laarin orilede brazil ati orilede ti australia baba so nipa ifigabaga olore sore nti won won na australia 4-2 russia na na iran 2-0 ifigabaga ohun rafia o lanfani ase pari ifigabaga yen nti n te wa lowo bayi ni pe won ni tie injury o ni rafia lo ni tie injury to ni won ti le so pe igba bayi o ni rafia ma de tori pe won ti se ayewo fun lo to ko ti pada sinu ko ti barcelona o be won ti sayewo lati mo gba ti o de boya yo po abi o po sunday oloba n be tiktok kobidan lifestyle smd unique o na n be tiktok awon ti anu ni tiktok aramide o na n be nbe la monica basman Adewale Babatunde I want to on TikTok inu Kunle Adu 425 eh bi nkan se ri nu lati beyen e ja sowo waju.

àwọn tí a náà bẹ́ Facebook à ń bọ̀ lápá abẹ̀ yẹn. Ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti PSG. Ìta àwúgbọ́ lábẹ́nú ni pé wọ́n ní Lucas Digne tí a ń gbé wọlé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní òjọ Lucas Digne ti ikọ̀ PSG fẹ́ pé PSG wọ́n tún wá lẹ́fù báàkì míì. Èlé tí ó mọ délédé Nuno Mendes àbí tó lè challenge Nuno Mendes pé Nuno Mendes náà ò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Ẹ pé gbà wọ́n sì wọ́n wo lọ sọ́tún wọ́n wo lọ sápà àlàáfíà pé. Alejandro Bade yìí sọ wọ́n gbá bọ́ọ̀lù ẹ̀ ó fẹ́ jọ tia. Kò ní le fún Alejandro Bade láti tètè understand ìfigagbága ìsọwọ́gbá bọ́ọ̀lù ikọ̀ ti PSG. Alejandro Bade la tún gbọ́ báyìí o. Kódà wọ́n ní ó lè ṣeé ṣe kó mọ̀ di summer transfer kí ikọ̀ PSG kí wọ́n yọjú lójijì nínú oṣù kínní. Bí nǹkan ṣe rí nìyẹn o. Cody Gakpo nínú pẹ́gí agbábọ́ọ̀lù ti Liverpool. Wọ́n ní lọ́sẹ̀ yìí ni wọ́n ó ṣe àyẹ̀wò ìyẹn sí ankle injury eléyìí tó ní nígbà tó lọ ṣojú orílẹ̀-èdè ti Netherlands láti mọ ìgbà tí ó padà dé. Báyìí kò sẹ́ni tó tì lè sọ pé gbà báyìí àsìkò báyìí òun ni Cody Gakpo òun ni ó padà dé. Ṣùgbọ́n ọ̀sẹ̀ yìí náà ni wọ́n ó ṣe àyẹ̀wò fún Cody Gakpo. Ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City tuntun ti dé o. Ìtí tí a lọ́wọ́ báyìí òun ni pé lọ́wọ́ ọ̀sán yẹn ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àbí ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Man City wọ́n gba ìwé láti ọ̀dọ̀ àjọ tí ń ṣe àmójútó Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì pé ẹ̀sùn tí wọ́n fi kàn yín tẹ́ jẹ bí ẹ̀ á fún yín di ọjọ́ kejì oṣù kẹwàá October 2nd. Bẹ́ẹ̀ bá fẹ́ pe ẹjọ́ kò tẹ́yìn lọ́rùn ni ẹ tètè pé o. October 2nd ni deadline. Ikọ̀ Man City wọ́n ti pẹjọ́ kò tẹ́ àwọn lọ́rùn o pé àwọn ò fara mọ́. Ẹ̀sùn tán ni àwọn sẹ̀ ẹ̀sẹ̀ tán láwọn sẹ̀ àwọn ò fara mọ́ wọ́n ti pe àpíìlì báyìí wọ́n ti àpíìlì.

Man City ya ma work yogbon yo ma work yogbon bi gba to je pe o nikan ni ko tin be jake jado le agbalaye yo ma fi sinu financial record e pe ile ise bayi won ti n ba wa sise po won so n gbowo fun a iye bayi won san ile ise eleyi iye bayi won san ba ba san bi 50 million fun ko ti Man City won a inflate e won fowo kun to wo yin o po dada bi gba ti ile ise yen ba san bi 150 million lati dogbon gbe owo wonu account won eh kan le fi e mo gbe ba ti gbe owo la wonu account wo le ni anfani ati na owo to po lori ti financial fair play won nigba won si gbogbo owo laarin odun 2009 si 2018 won ni owo ti commerce city ti won gbe wole lori ti sponsorship o nlo bi 950 million pounds ti won gbe wole won ni ninu 950 ti Man City pa wole ohun won ni to je ofege ti won dogbon gbe wole nu 950 gbogbo owo ti won pa wole npa ti sponsor awon gbowo o je 950 million won ni 830 million pounds o la won alakoso ko Man City ni won dogbon ko wole won ko wole owo te sugbon ko Man City lawon o je bi won ti appeal bayi ipade o doju ja boya yin logbon ni abole boya o le ni Man City abogbon a mo ni isin ajayi ba mi dele nbe Facebook iseju bi meta loku ta fi yi ko to ti cash e star 347 star 100 for star 1 hash ijoba atalo ala Madrid eni olohun mo ba mi eni olohun mo gbogbo Chicago ni Illinois lorílẹ̀-èdè USA nu àbáwò ní àwọn òní club kankan ẹnbá ti wíìnì náà ni àdúrà ni ẹ máa ṣe fún mi lágbára ọlọ́run bàbá ẹ ní wálẹ̀ ẹ ní dáláì ní. Ní Facebook Olúwa Ṣeun Adébáyọ̀ Up Gunners látòkè páàdì Ọládosù Ọlálẹ́kan Tọ̀yíb Abiodun Olúwa Dábírà náà bẹ́ẹ̀ Adéyẹfá Adékọ́lá Muhyiddin láti Akala Express Up Gunners Ọlárewájú Personage Nuruddin Alayande Funso Adetona Ona Bembe Alataniji Abdulafiz Akeem Olaiya Oladele Taiwo Ojetola Oni goalkeeper wa o ye ko wa ni police station ti o mo ko ti o mo foro wa lenu wo bayi pe o si aduro sibe un Pedro Olawale na Bembe Olawale Akande àwọn tí a facebook nu Adébáyọ̀ tì mí lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ yín o ọláníyàn tìmọ́tì rakib ìṣọ̀lá ònà bẹ́ẹ̀ ààyè kó tó ti káàṣì ẹ̀ nísìn ogo play 3 tickets get 30 tickets ààyè kó tó nísìn ààyè kó tó wẹni rúnì jó di mímọ̀ pé ìdí tóun ṣe sọ pé bí wọn bá gba líìgì àwọn fi ẹyẹ tí Man City tí wọn ti gbà tí wọn bá gbà lọwọ wọn wọn á wò pé máa ju ẹyin ní líìgì tọ sí 2012 ẹgbà líìgì yín o ó nídìí tóun ṣe sọ pé òun ò ní gba mẹ́dà yẹn ni pé lọ́dún yẹn àwọn ò sí dáadáa kankan pé n tí ń bẹnu kẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City máa ju lọ́dún yẹn ó yẹ káwọn lè ṣe ju tí àwọn ṣe lọ pé ìdí nìyẹn o tóun ò ṣe ní gba mẹ́dà pé ipò táwọn ṣeun náà ló yẹ káwọn ló kì í pé kinní bá gba líìgì òun ò ní gba mẹ́dà bá gbé fún Man U torí lọ́dún yẹn àwọn òṣì dáadáa agbábọ́ọ̀lù nígbà kan fún ikọ̀ ti Aston Villa bá ń sọ nípa Gabriel Agbọ́láhàn ẹ ti mọ Gabriel Agbọ́láhàn àbí Gabriel Agbọ́láhàn jó di mímọ̀ yìí pé in tóun fẹ́ sọ ó lè dàbí èébú fún Bukayo Saka ṣùgbọ́n Saka ò gbúdọ̀ rí gẹ́gẹ́ bí èébú kọ̀ǹfàmù lòun sọ yìí o adex fọ̀rí náà bẹ́ẹ̀ tiktok Sola AB òun náà ti wọ tiktok báyìí ó jẹ́ ó di mímọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ mọ́ fi Bukayo Saka wé lami yàmá àbí Michael Olize ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ mọ bọ́ọ̀lù o bẹ́ẹ̀ bá mọ bọ́ọ̀lù ni ẹ mọ̀ pé kódà gan Bukayo Saka ò súnmọ́ lami yàmá ó jìnà bàjẹ́ lami yàmá sí Bukayo Saka àbí kẹ́ ẹ mọ̀ fi Michael Olize àwọn tí àyè wọn tó jọ papọ̀ mọ́ra wọn ẹ mọ̀ gbèsè gbé ara wọn àjùra wa lọ.